iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: Radio Adaba FM. Adaba FM 88.9 Akure.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
0: Number one rating.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ko juma iroyin ni kutu ire lati le se radio Adaba FM 88.9 Akure ilu Laramokinla wa ta tin gbon Sategun Folajin Oye Tayo lo ni iroyin yin saaju na egbo awon koko to wa ninu iroyin na. Ara Tinubu jẹjẹ lilo imero aye odi oni lati gbogun ti oro aise eto abo nile yi. Ofiisi olusirowo apapo le yi tako pe o se ni o yonda owo fun awon igbimo are ti ki se ojulowo. Ijọba apapo le yi se kilo fun awon omo ile Nigeria lati gbaradi fun isele omi yale. Iroyin na re lekun re Are Bola Tinubu ti se lalaye pe isejọba re ni yo tun se agbende nipa lilo imero aye lu jara ti aye odi oni lati fi gbogun ti iwa igbesunmi to nti awon nkan miran to je bi ipenija moro aise to abo lorile de Nigeria. Are lo fi ojo oro nlede ni bi asekagba ayeye awon mogun le yi todun yi to waye ni Port Harcourt ti se olulo ipinle Rivers nibi ti igbakeji re Kasim Shettima ti soju fun nibi eto na. Oni ijọba apapo le yi lo ndokowo nipa rira awon imero to je ti aye odi oni to nti iwadi imo ati ogbon nu to fi mo pipese awon nkan won yi labele lati le je bi atileyin fun ile ise omogun le yi eleyi ti yo mu adeku ba bi won se nko wole lati ile okere. Are wa gboriyin fun awon omo ogun fun ipa to nti eme irubo fun orilede Nigeria to si fi da awon molebi awon omo ogun to ti sun loju ja wi pe won se ni ise sin won fun orilede Nigeria ni won ni gbagbe re bo ti wule ko mo. Ile ise olopa ipinle Ondo lo ti se lalaye pe o ti se iwadi lekunrere bayi lori oro isele idigunjale eleyi to yori si iku arakunrin kan Mr. Clement Idris nilu Akure. Isele on ni oroyin je ko je ni pe o waye lafemojumo ojo jimo ni agbegbe Sagari ni olulu ipinle yi. Atejade latowo agbenaso fun ile ise olopa ipinle Abayomi jimo se lalaye pe olugbe awon olugbe agbegbe on lo dede roban ni nkan bi agokun oru eleto ade wi pe leyin igba na oni won ba arakunrin ninu ibu eje leyin igba to ti kigbe fun iran lowo tamun yen si gbo igbe re atejade on to fi kun wi pe iwade eleto mo kokko se lo fi yen wi pe o se ni awon adigunjale ade amora ogun yabo agbegbe arakunrin na eleto mo ke won wo jade kuro ninu ile ko to di wi pe won se akolu si pelu ada ka to wa yin niban. Oroyin fi kun wi pe atijade on fi kun wi pe eni ohun oni won gbe digbadigba lo sile ewosan General Hospital to wa nilu Akure ko to di wi pe won kede re pe o ti jona ni pe atijade on je ko ye ni wi pe afurasi kan ni won ti fi kele ofin gbe nigba ti gbianju si tun lo lowo lati le ri daju wi pe won fi kele ofin gbe awon to ku ati lati gba ohun ja ogun ti won fi se akolu na. Ofiisi olusiro owo apapo le yi lo ti se lalaye pe o nse ni ko yonda owo kankan fun igbimo kan to je ti are lori oro idagbasoke to je to da idasi to je ti ile okere oni bo ti je pe igbimo ohun lo gba owo tire ninu aba eto isuna todun yi sugbon to je pe ko si asun kankan ti won si papo pelu banki apapo le yi oro n lo di mimo lati owo oga agba leka ibara eni soro ba wa mokwa ninu atijade kan to fita ati pe won se ni won o le si asun ifowopamọ kankan latari pe oruko awon to je alase toro kan ni won ko fi sowo atejade won fi kun pe won se ni ko tun si osise kankan eleyi ti won gba lati owo igbimo na leyin awon osise eleyi ti won ti fi sowo lati ofisi olusiro agba papo le yi to si ni awon eyan ni yo duro gege bi eri ma jemi so lori oro na. Minister fọ̀rọ̀ ètò ìròyìn nílẹ̀ yìí Mohammed Idris ló ti ké sí àwọn iléeṣẹ́ ìròyìn láti máa jábọ̀ àwọn àṣeyọrí eléyìí tí ìjọba bá ń ṣe tó ń ti àwọn ìpèníjà ilẹ̀ yìí bákan náà pẹ̀lú pé mímọ̀ máa fi gbá kan bọ̀ kan nínú ló ṣe kókó fún ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà. Idris ló ṣe ìdámọ̀ ojúṣe àwọn iléeṣẹ́ ìròyìn tó sì ní ó jẹ́ ojúṣe wọn láti sọ nípa ìjọba ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí ìjọba náà bá ti ṣe àṣeyọrí ló yẹ kí wọ́n máa polongo rẹ̀ fún àwọn ènìyàn. Minista ń wá ké sí àwọn akọ́ṣẹmọṣẹ́ iléeṣẹ́ ìròyìn láti má ṣe fìgbà kan bọ̀ kan nínú àti pé ń ṣe ni kí wọ́n máa sòótọ́ tó bá ṣe yẹ àti kíkó àkóyawọ́. Ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló ti ń gùnlé àwọn ìgbésẹ̀ akin lójú náà ti lè jẹ́ kí ọrọ̀ ètò ajé ilẹ̀ yìí kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó ń ti ọ̀rọ̀ ètò ààbò àti àwọn ètò mìíràn eléyìí tí ìjọba tó wà lóde ń gbé ṣe. Ó fi kún pé ó ṣe pàtàkì kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin àwọn ìjọba lẹ́lẹ́kanòjọ̀ka pẹ̀lú àwọn iléeṣẹ́ ìròyìn lójú náà ti lè jẹ́ rí dájú wípé gbogbo àwọn alákálẹ̀ ètò ìjọba ló dé ọ̀dọ̀ àwọn aráàlú tọ̀rọ̀ kan lẹ́sẹ̀kùkú. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn ní kùtù àìrí láti iléeṣẹ́ rédíò Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kìnlá Wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Bá a bá padà dé, ẹ gbọ́ bí ìjọba àpapọ̀ ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ ilẹ̀ yìí láti gbáradì fún ìṣẹ̀lẹ̀ ìjàmbá omíyalé àgbàrá yà ṣọ́ọ̀bù.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ mà ìjà wà ìjà òsì. Always guide me.
3: Ẹ káàbọ̀ padà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹlẹ́kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba89.fm tàbí kẹ́ dánlóòdù application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyí kẹ̀sì bá wa dọ́rẹ̀ www.facebook.com/adabafm88.9 lórí Facebook at Adaba89FM lórí Instagram àti X wa Adaba FM TV la wà lórí YouTube wa. Bákan náà ni ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí wa ní Newsroom at Adaba 889.fm. Ìròyìn ń tẹ̀ síwájú. Àjọ ilé ìtò orin sí gbogbo bí nǹkan sí ń lọ nípa ojú ọjọ́ ló ti ṣe lálàyé pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù tá a wà nínú ẹ̀ títí di ọjọ́ kẹwàá oṣù yìí ló ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ òjò àrọ̀rọ̀dá kó bẹ̀rẹ̀ láwọn ìpínlẹ̀ kan ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ń ṣe lálàyé pé lára àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan láti rí ìpínlẹ̀ Taraba, Sokoto, Borno, Zamfara, Kebbi, Katsina, Kaduna, Nasarawa, Plateau, Adamawa, Kwara, Kogi, Ọ̀yọ́, Ogun, Ìpínlẹ̀ Èkó, Ọ̀sun, Èkìtì, Delta, Edo, Abia, Imo, Anambra, Enugu, Akwa Ibom, Cross River, Rivers àti Ìpínlẹ̀ Bayelsa. Àjọ ńlọ́wọ́ ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan láti wà ní ojú làlákàn fi sọrí àti wípé ń ṣe ni kí wọ́n gbáradì fún ìṣẹ̀lẹ̀ àròrọ̀dọ́jò eléyìí tó lè dá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù sílẹ̀. Ǹjẹ́ ibi láòrì mọ láàárọ̀ tòní lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ lórí rédíò Adaba FM 88.9 tá a fìkàlẹ̀ sí ìlú Laramọ̀kìn tá a ti ń gbòhùn sátẹ́gùn. Ọlásùnkànmí Olújọba lólóòtú ròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti ìgbọ̀yìn Iṣẹ́ wa ò nídìí ṣe o, a kú àjíòde.

0: alasẹsẹ alajọnjọ rokoroko rokoro lerole nrole ojo nku giri ni sanmo be ba tin ragbe ti o ti etiti de lati ko wale ke ti mo po tin pele pe ba se jeun lodun tin bo sile ni e ku ojumo lode yi loni o mo ko ni gba mo kalawo mo ki gbogbo eyin osowo eyin ya wa karakata to ye pe bi gbogbo gba ni won pe yin teyin na da won lohun aje o fi le yin se bugbe o e ni gunle se bu ti o fo keta ke ijo te ba ropo ke topo ijo te ba ran won ke ta won ka je o fi le yin ke fi se bugbe ke si raje na ke fi se nkan riri koko tin fi ba wa soro loni tori nbi ta ba tin so dodo oro ibi ta ba tin soro tawon olori ka wa na ka ma foro kokan ka ma fi kira wa nino e gbo mi bi eni ti o ba ti le sin eyan ti o ti le sin eyan ko le reni sin un na eje ka sten ti o ba ti sin eyan ko le reni sin bo mo ba sin baba ti o ba sin ya onu o le reni sin un iwon ba ti baba ba le se fun oni o se fun e ri bayi lojo ojo kan ninu oro kan ni ti mu wa ti gbogbo yin na te si ti kogbon lori re eje eje obara ati awon olowo re eje obara lo sin awon akapo e girigiri oni ma n ba won ko apo fa won njo tan ba tin lo sile olofin lororun ni a si ma n lo sile olofin ni won lo difa fun olofin lororun ki lu o le roju ki lu o le toro ki lu o le gbaye tori na ni pe ti o ba n seyan mo ro pe onitohun fi ya je o abijo wo ni won ni o ti o jo loro awon ti akan bi olodo desin o na ni won pada wa do loro lati lu akete ni won ti ni ki won pada sori irun ilu ti won na tawon na fi dele ni ti won fi dele niyan eyan ti o ba si dele ni yo sin yo sofa yo sin gba won laro oni wo fa bi oni gbowo abani kowo nlara ni nigba ti olugbe baba ni kene wa to o ba sin ko fara sise ninu egbe ki won ri e ki won mo e mu o le pese aye to da sile fun e eni to ba sin na ni jere egbe ni joro egbe mo wa gba ladura pe gbogbo wa la roro egbe je gbogbo eni ta ba sin ko ni deyin tan ko so po mu o mo wa e wa ri eji obara yi ko lo kan yana ko lo ke eji ta mu paroko kò ti ẹ̀ ní nǹkan kan òun ò ní gbàgbọ́ pé àwọn ọ̀gá àwọn tóun ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn ẹ̀ yìí tóun ń tẹ̀lé wọn bí wọ́n ń roko òun pẹ̀lú rẹ̀ wọ́n ni bí wọ́n ń rodò àwọn pẹ̀lú ẹ̀ ni wọ́n jọ ń lọ tó sì ń ṣiṣẹ́ sí wọn ní gbèjegbèjọ òun àdìjọ yìí wọ́n ń lọ sọ́dọ̀ ọlọ́fin wọ́n délé ọlọ́fin tán tí wọ́n bá sì ti lọ sọ́dọ̀ ọlọ́fin wọn ó kẹ́rù bọ̀ wọn ó gba nǹkan rẹpẹtẹ tó jẹ́ pé inú èjì kókó ni wèrè inú náà máa ń dùn èjì kókó ni wèrè máa ń dùn tíjì bá inú èjì ọ̀bàrà náà máa ń dùn tí wọ́n bá ti gba nǹkan bọ̀ nígbà bá dé ìsàlù ibi tí wọ́n lọ yóò gbọ́gà kínní kọjá yóò gbé lami yóò gbé kejì yóò gbé kẹta bí ẹ bẹ́ẹ̀ àwọn ògẹ́ ẹ̀sán àwọn ò pé kò sì sọ pé ó rẹ̀hún ijọ́ tí wọ́n wá lọ kẹ́yìn ọlọ́fin wá wò pé òun ó tiẹ̀ dán ìgbàgbọ́ àwọn ẹni yìí wò bó ṣe mú àṣẹ èṣù tó nà sí elégédé nìyẹn elégédé tó na àṣẹ èṣù yìí sí ó paradà ńgbà ṣe tán wọ́n dífá tán wọ́n borí fún wọ́n ṣe gbogbo bí wọ́n ti ń ṣe àwọn náà retí kó bọ́lé kó kẹ́rù jáde kó kó nǹkan fún wọn bí wọ́n ti ṣe é gbà tí wọ́n ń bọ̀ wálé ló wá pè wọ́n pé ẹ̀yin awo ẹ ní bínú lé ní o ẹ dákun tó wà lẹ́nu ẹ báhun fọwọ́ bá gbogbo àwọn àwo mẹ́tẹ̀ẹ̀ta wojú ara wọn èjì ọbara sì ni kò ní nǹkan kan tó lè jẹ́ ńlé ìyàwó ti mọ̀ pé bó bá lọ tó tẹ̀ láwọn ọ̀gá ẹ̀ lọ iná ní mú nǹkan bọ̀ tí ó gbẹran bọ̀ tí ó gbagbá bọ̀ ìyàwó ti lọ tá ó ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ pé bọ̀kọ̀ òun bá ti dé ọbẹ̀ ó sọ gbogbo ẹ̀ ó dùn dandandan wọ́n bá ní kéjì ọ̀bàrà kò palẹ̀ elégédé mọ́ ìjì ọ̀bàrà bá palẹ̀ elégédé mọ́ òun nìkan ó kẹ́rù dì sórí bẹ́ẹ̀ ló tún gbé àwọn ọ̀gá ẹ̀ kọjá gbogbo ibi tó yẹ kí wọn ó gbà àwọn ọ̀gá bá kó palẹ̀ lọ wọ́n ní kéjì ọ̀bàrà kó máa kó elégédé lọ sílé bẹ́ẹ̀jì ọ̀bàrà sì kó elégédé délé ẹ̀yin náà sì mọ̀rọ̀ àwọn obìnrin ìjọ wọn bá ti ń rí jẹ ni wọ́n mọ̀ ìjọ tó bá ṣe pẹ́rẹ́ báyìí ọ̀rọ̀ burúkú tẹnu òkú ìbọn jáde lọ́dọ̀ wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sípà irú kí ni tó kó wálé kí ni sọ tó lọ kóró èyí wálé tí mo sì ti lọ tálẹ̀ o mẹ́ran bọ̀ o kó nǹkan kan bọ̀ èmi ò lè so sí irú yín o n rò pé mo lè dúró mọ́ n sì lè ṣe nǹkan kan torí náà gíní ẹni tó ajá tó yó kò lè báyìí tí òyó ṣeré o torí tí òyó b baja kan ba se re ran dan dan dojo e yo kun yo han leyin je ni
1: e se mo dupe o o tan lenu o ku ni kun eleyi o ni je aso mo e la loro ni o ka tun ma gbora wa layo layo

0: detoxing soup. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How bad? You know the tire.
0: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
2: Ẹ̀yẹ̀yẹ̀ ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sí ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wa.
3: Bà sírí mi.
2: Ìròyìn ayọ̀rẹ̀ fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ tẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative òjò ti ń pagun wọn bọ̀ ọjọ́ ti pẹ́ bayobayo sí lọ́rọ̀ tiwọn ọjọ́ tẹ bá darapọ̀ náà lẹ láǹfààní àti gbowó tí ò lélẹ̀ inú ẹgbẹ́ bà sírí lélẹ́yìí kódà ẹ̀yin tẹ fẹ́ kọ́lé ẹ̀yin tẹ fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa sán padà díẹ̀ láì lélẹ̀ inú láti máa fi rọ́wọ́ tìbà pò mú lọ sẹ́nu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road. Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀ ẹ lè mọ pé àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800 ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bà sírí ẹ̀dá ni wọ́n.

0: Remix.
1: Tún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà?
4: Èwo ló tún jẹ́ CDCare báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDCare. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDCare sórí 0707 454 3005.
4: CDCare, sọ́yẹ̀.

0: ọdún yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, dá ìgbé ayé ìrọ̀rùn.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba, ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission.

0: náà rí. Green Africa, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú ńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ó gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Ọjọ́ ajínigbé tààrà tọkàn yóò pa.
5: Dídùn ni ìrántí olódodo ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú àti wákàtí ni a ṣe ìrántí yìí bàbá wa dáadáa Bishop Olamide Moses Ilemoboye. Omijé tuntun ní ojú wa ní ìgbà tí ẹ juwọ́ sí ayé òṣìṣẹ́ yìí ní ọjọ́ keje oṣù keje ọdún 2006. Ó pé ogún ọdún lé òní tí ẹ dágbére títí láíla ó máa ṣe ìrántí yín o. Ẹni wa ọ̀wọ́n Bishop Olamide Moses Ilemoboye, 20 years of missing you our dear father Bishop Olamide Moses Ilemoboye. Gbọ́ bí àwọn ẹbí ṣe ń ṣèdárò rẹ.
6: Ọmọ láyé láyé lú, ọmọ láyé lọ́pẹ̀, ọmọ jàrọ̀ pẹ̀sẹ̀mọ, ọmọ pẹ̀sọ aládé, ọmọ arọ̀wà, igi lílá ìjóòrùn pọ̀jà, ẹ ìwúlé ẹgbẹ́ àdìẹ, ọmọ àhẹsàgbọ̀gbọ̀ bí ẹni ṣọdún ní ilé ikú lála.
5: Ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mu ìrántí bàbá wa ni a ó ṣe ní Zion Compound òde ayé ní ọjọ́ Saturday 11th July 2026 ní ilé wọn ní ẹgbẹ́
7: Bob Black Filling Station
5: òde ayé. Súré o bàbá.

0: ó ṣe fẹ́mi náà ó ṣe fún mi mo dúpẹ́ jíjí ni ká sọ ni sísùn lálẹ́ àná jíjẹ mímu á bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ṣàmọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rògbòdìyàn lọ́tún ló sì níwà àtẹ̀yìn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ẹ ṣàjàmọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí olúwa nílé àti ẹ̀kún rẹ̀ yìí ayé àti àwọn tó tẹ̀dú sínú rẹ̀ nítorí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó gbé kalẹ̀ lórí àwọn iṣan omi àwa tó fẹ́ ló gbàlà lóyàn ló sì ṣe lógo bá a ti ń jí símọ́lé àlàyé láàárọ̀ yìí a ní jílékù lọ́wọ́ a ní jílé àrùn lọ́wọ́ èèyàn ti ń lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ̀ kó lọ kó bọ̀ láyọ̀ àtàlàáfíà gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọkọ̀ àbá àdáàbá ò ní ṣayín lẹ́sẹ̀ o gbogbo àwa oníṣẹ́ aládàáni náà ànírógun àkóbá ànírógun àkóràn ànírógun àkótẹ̀ láṣẹ ọlọ́run ọba gbogbo àwọn oníṣòwò kẹ́ ẹ bóde pàdé lónìí kájẹ́ ó bugba yín jẹ dáadáa gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àjẹ́ àwọ̀ gbá o mẹ́wìlì a máa rin gbogbo ẹ̀ náà dáadáa pápápá láàárọ̀ yìí ó sì níbi tá à ń bọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n kó tó di wípé màá ṣàlàyé ibi tá ohun tá pẹ̀ kẹ́lù lórí ètò ojúmọ̀ọ́yọ̀ láàárọ̀ yìí ẹjẹ́ ń kọ́kọ́ lọ sójú ọjà náà kí n padà dé adégbòye ga àlàní ló kọ tèmi ń jẹ́ mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements and fees from the university's website www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday the 4th of July 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.

0: ọ̀dà ẹ káàbọ̀ lápá bí ó ní ibi tá a pẹ̀ kẹ́lú ibi tá a ń lọ láàárọ̀ yìí. Nínú ìròyìn kan tó jáde, ṣé bẹ́ẹ̀ mọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ NELFUND, eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ lórí ọ̀fẹ́ láti lọ rè yáwó, wípé ẹ dákun ètò ẹ̀kọ́ yìí ó fẹ́ dàbí fún mi lọ́rùn lápá ibi tí mo wà yìí. Ẹ ràn mí lọ́wọ́, iye báyìí mo nílò láti fi sanwó ilé ẹ̀kọ́ mi, iye báyìí ni mo nílò láti fi sanwó ilé ẹ̀kọ́ mi. Ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ló gbé ètò yìí kalẹ̀ lọ́dún 2024 láti lè mọ fi jẹ́ kí ara kó tu àwọn akẹ́kọ̀ọ́ tó bá wà nílé ẹ̀kọ́ gíga. Ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn òbí wọn ni wọn ò ní owó dání lákòókò náà. Àwọn ilé ẹ̀kọ́ sì sọ wípé bó o bá ti san owó báyìí, tó o bá ti sanwó lákòókò báyìí, tó o bá ti sanwó lákòókò báyìí, o ò ní lè ṣèdánwò. Torí bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ sálọ sókè sálọ sódò. Ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu wá ní ẹjá gbẹ́tò yìí kalẹ̀ NELFUND láti lè mọ fi yá àwọn akẹ́kọ̀ọ́ lówó, bí wọ́n bá kàwé tán wọn ó mọ dá owó ìpadà. Láìpẹ́ yìí wá ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n kó àròyé wọn lọ bá àjọ NELFUND pé àwọn ilé ẹ̀kọ́ kan mọ̀ wá tó jẹ́ wípé àwọn owó tẹ̀ ń san fún wọn pé kán máa fi san owó àwọn akẹ́kọ̀ọ́ yìí. Àwọn akẹ́kọ̀ọ́ kan ti san owó kó tó di pé owó ìdè wọ́n mọ̀ tí ń jókòó lè, wọn ò dá padà fáwọn akẹ́kọ̀ọ́. Àjọ NELFUND wọ́n gbé kinní ìlú. Òun ló ṣokùnfà nínú ìwádìí tí wọ́n ń ṣe. Láìpẹ́ yìí Sawyer, ẹni tó jẹ́ adarí fún àjọ yìí, ó jẹ́ kó di mímọ̀ wípé ilé ẹ̀kọ́ 23 òun làwọn ń ṣe òfin tó tó ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ohun tó sì ṣokùnfà ẹ̀ kí n ṣàlàyé ẹ̀ dáadáa kó tó di pé àlejò owó mọ̀ bá wa yànnà ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Ohun tó ṣokùnfà títaná wádìí àwọn ilé ẹ̀kọ́ yìí ni pé àkókò tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ láti sanwó ilé ẹ̀kọ́ kí wọ́n lè ṣe ìdánwò, àkókò náà kó tó di wípé yóò tán, àwọn akẹ́kọ̀ọ́ tó kọ ìwé wípé ẹ dákun ẹ yá wa lówó yìí, wọn ò tí ì ní gbọ́ ìdáhùn. Ó ṣeé ṣe kí àjọ NELFUND kó mọ process, kó mọ wo àwọn ọ̀nà tí wọ́n gbà láti fi san owó yìí gangan lákòókò náà. Àwọn ọmọ yóò ti wá lọ yáwó bóyá wọ́n ti wá san owó yìí. Nígbà tájọ NELFUND yóò bá san owó yìí padà, àwọn ọmọ wọn ó ti san owó sílẹ̀ náà. Ẹ̀tọ́ ilé ẹ̀kọ́ wá ni láti dá owó yìí padà fáwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí. Wọ́n wá ní ó mọ̀ dàbí ni pé owó yìí fẹ́ mọ wọ rámì, ó fẹ́ mọ wọ gbuatú o. Àwọn akẹ́kọ̀ọ́ kan ni wọn ò dá padà fáwọn. Òun ló ṣokùnfà ìdí tájọ NELFUND tó fi ń ṣe ìwádìí tó ń ṣe òfin tó tó àwọn ilé ẹ̀kọ́ 23. Ohun táwa mọ bójú wò láàárọ̀ yìí, ó ní àkóyawọ́ nínú ètò àwùjọ, nínú ètò ìnáwó ìjọba tó bá ní í ṣe pẹ̀lú àwùjọ, àwọn iléeṣẹ́ tó nítumọ̀ kànrìnkànrìn láwùjọ, báwo ni àkóyawọ́ bó ni ó ṣe wà láti lè jẹ́ kí ìrìn àjò yìí kó nítumọ̀ dáadáa, kó mọ̀ sì jẹ́ eléyìí táwọn èèyàn tí wọ́n mọ̀ nàka àbùkù síjọba lọ́jọ́ iwájú pé owó yìí o, àwọn ò rí o, àbí bákan ni o, àbí méjì ni o. Ohun táwọn pẹ̀kẹ́lù láàárọ̀ yìí rèé. Pẹ̀lú wa láàárọ̀ yìí a ní àlejò agbẹjọ́rò Alexandra Ojo tí wọ́n jẹ́ lámì ètò àwùjọ, wọ́n sì jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn náà. Mo kí yín bàbá, ẹ kú ojúmọ́ ṣàlàáfíà lẹ́wà. Hello. Okay.
1: Fẹ́mi Dáramọ́lá bàbá, ẹ kú ìtọ́jú wa dìde.
2: Èmi yìí ọ́ lóko.
0: Hello, àlejò wa, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ o. Ojú òpó yìí.

0: àlejò wa kú ojúmọ́ o. Ẹ ló ẹ káàárọ̀ o. Ojú òpó yìí ó fẹ́ràn kókò fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ láàárọ̀ yìí. Ẹ já gbìyànjú láti padà pe àlejò wa padà. Ẹ ló àlejò wa kú ojúmọ́ o. Ẹ ṣe ẹ ti wà lórí ètò ṣe ń gbọ́ wa ketekete. Ẹ bá a dárúkọ yín fún àwọn aráalé. Kẹ́lu mọ̀ pé yín gangan fúnra yín lẹ̀wà látẹ̀gùn.
1: Orúkọ mi ni amòfin Joe Alexander. Ẹ ṣe.
0: Ẹ ṣe lórí ọ̀rọ̀ ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe ń bá mi bọ̀.
1: Mo ń bá yín bọ̀.
0: Lórí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn ẹ̀sùn tẹ́gbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó fi kan àwọn ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Nefond ni àwọn ń san owó tó yẹ káwọn ó san sáwọn ilé ẹ̀kọ́ yìí báwọn ọmọ bá ti béèrè táwọn sì ṣe àgbéyẹ̀wò ẹ̀ táwọn rí wípé lóòótọ́ làwọn ọmọ yìí ni wọ́n nílò owó yìí. Nefond ti wá sọ pé àwọn ilé ẹ̀kọ́ kan wọn ò dá àwọn owó àwọn akẹ́kọ̀ọ́ yìí wọn ò dá padà wọn kàn ń gbẹ́sẹ̀ lé ní lẹ́yìn ìgbà tán bá san padà fún wọn tán. Lérò ti yín kí ló lè mú kí àwọn ilé ẹ̀kọ́ yìí kí wọ́n mọ ṣerú nǹkan báyìí.
1: Kí a máa dẹ́kun àti dá owó padà nígbà tó bá yẹ ká dá owó padà. Ohun tí mi rò ní èròǹgbà ni wípé ìkíní àwọn tó yẹ kó bójú tó wọn torí kíṣòbíyá tó dégbò yorùbá ni pé
0: onígànbe là ké sí.
1: Ta bá wo ọ̀rọ̀ yìí dáadáa a rí wípé ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ àwọn tó dẹ̀ yẹ kó ṣe àbójútó wọn àbí láti jẹ́ kí wọ́n mú ọ̀rọ̀ náà kan mú délẹ̀ ẹni tó yẹ kán fi jófi kán fi jófi àìkí ń ṣe òun ló fà á tí gbogbo ẹ̀ tó fi mẹ́hẹ̀. Ní èròǹgbà tèmi ayé fàmílì pèjútọ́ àti ká máa jayé bí ẹni jẹṣu tí ó fà á wípé owó tó tọ́ sí àwọn ọmọ iléèwé tí a ò fún wọn ó kù díẹ̀ káàtó alakalẹ̀ dẹ̀ wà nínú òfin wa. Tí a bá wo ìpele section 85 of the constitution tá a bá wo section 80 section 89 bẹ́ẹ̀ tá a bá wo àwọn àlàkalẹ̀ wọ̀nyí a rí wípé láti orí the office of the auditor general of the nation títí dé tá a fi gòkè bẹ́ẹ̀ lọ sí tó fi gòkè bẹ́ẹ̀ lọ sí national assembly bẹ́ẹ̀ nípele ni ó tọ́. A tún wá rí wípé nígbà tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ní àwùjọ tá a rí wípé ó kù díẹ̀ ohun tí a nílò láti ṣe tí a ò kí ń ṣe òun náà ni wípé láti fi wọ́n jófi torí bẹ́ẹ̀ ni ẹran ẹlẹ́ran tó bá jẹṣin ọba òun la máa fi ń jófi. Ẹ dẹ̀ mọ̀ wípé ọba ò kí ń mùjẹ̀
0: iyì lọba ń forí bíbẹ ṣe
1: akíkà tá a bá wù ú dáadáa ibi tí àwọn ọ̀rọ̀ wọ̀nyí bó ti wọ́ ni wípé tí n bá ṣe tí mo mu jẹ ẹyin náà ó gbé ẹ gbìyànjú ẹ títáyé bá ti ṣe tó mu jẹ tẹ bá dẹ̀ wo àwọn record oye owó tí wọ́n malappropriate tí wọ́n lò dáadáa ní ìlànà tó tọ́ títí dórí nnpc bí a ṣe ń wá ₦210 trillion títí bá ṣe ń sọ̀rọ̀ tí wọ́n sì ń jayé kò sí ǹjẹ́ kí ni ó ti kù tí ó ṣe ẹni tí a bẹ́ lórí tí wọ́n sì ń ṣe wá bí ó ṣe wù wọ́n. Ẹ rí wípé accountability àti ìjìyà tó tọ́ lábẹ́ òfin ṣe mọ̀ pé tí má dogo bàbá mi ọjọ́ kan ni èèyàn máa ń ṣàgbé. Orílẹ̀-èdè wa ó kù díẹ̀ káàtó tẹ́ bá wo iye àwọn institution ibi tó yẹ kí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ibi tó yẹ kí àlàkalẹ̀ àti ìwùwà ọmọlúàbí tó yẹ kó ti bẹ̀rẹ̀ gan-an ni ilé ẹ̀kọ́. Tí Nefond bá ti sọ̀rọ̀ sókè tó sọ wípé kò rí báyìí ohun tí ó tọ̀nà lábẹ́ òfin ni wípé àwọn necessary bodies kí wọ́n gbé ìgbésẹ̀.
0: Ṣé ẹ̀yin ò rò pé àwọn ilé ẹ̀kọ́ yìí wọ́n kàn ń bá àwọn ọmọ yìí fi owó náà pamọ́ de sáà mí ni ṣé ẹ̀yin ò rò bẹ́ẹ̀.
1: Sáà mí kí ni o lè ní owó kan bẹ́ẹ̀ tí òrùlé rẹ ṣe o ò ṣe fúnra pásáfura pásájà kí ni wọ́n fi ṣáwọn ọmọ yẹn ò nílò ẹ̀ báyìí ni wọ́n nílò ẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé ni ó wà báyìí tó jẹ́ wípé kò sí ipá àti agbára fún wọn láti rí pé wọ́n san owó wọn bó ní àsìkò tó tọ́. Àwọn nǹkan wọ̀nyí tó yẹ ká fi múlẹ̀ ni ṣùgbọ́n ẹ mọ̀ wípé tọ́wọ́ bá ti kan wọ́ beni ti ti olododo ba ti je dodo ko ni le so dodo
0: ko ni le so dodo
1: beni bo se ri niyan gele olododo
0: oda ba awon akeko yi ti won ko we pe e dakun e ya wa lowo a fe fi sanwo ile eko wa ona wo gan ni won wa gba mo wi pe owo ti won ko we fun yin won ti bowo lu o si ti de ile eko tori o sese ko je wi pe opo awon akeko yi o mo igba ti owo won de ile eko ona wo ni won gba bo ni won o se mo
1: seri kini kan wa ta npe ni Freedom of Information Act 2011 ni won enact here seri o fi aye le ohun lo fi aye le fun iruyin na bayi tanpe ni investigative journalism and all that at a freedom of speech and information she get alaye mi
0: agboye
1: seri
0: hello hello she wa nbe hello she ba wa bo
1: ebi ni o to si lati se abi asiko ti ko fun mi lati gbaru owo be se mo wi pe ton ba oni mo so pe freedom of information act ton ba tele bo se ye ko ri e ri wi pe won mo eto ya ti alakale won track e mi mo bo se so ni yoruba won le track
0: won to
1: mo igba ti o ton won to a le je ki gbogbo information yi te ba bere e ba write any office freedom of information act o fi aye le fun eniyan lati ri pe te ba bere won budo supply yin with that information to ba ti ni se pelu public office o se ri niyan
0: lero ti yin agbejoro kini ipa ti ijoba ajo Nelfund atawon ile eko ta nso yi kini ipa ton gbodo ko lati le je kowo to je ta awon akeko ko debi to ye lai si idaduro kankan tori o ye ki agbon kan le wa ti o ni je ki idaduro ti o ni je ki kini o le se sibi kan so ipa wo ni joba oko ipa wo ni Nelfund oko atawon ajo lajo lawujo lero ngba ti
1: seri mo so ni ekan pe ilu ti o ba ti si ofin
0: ati ya o se
1: beli seri awon n to ye ka lakale ni ilu yipo ijoba gbogbo n to ye ki ijoba da ni ijoba ti da gbogbo ipele to ye ki ijoba ti ni ero si ni won ti ni ero si ti aye ba gba wa mo ma se alaye fun yin gbogbo awon ipele nipele ni sori ti ijoba ti da sibe
0: e mo babo n teto iwa fun na ni
1: seri lati bi pe ka gba owo ka ti e to gba owo yen ka kokko ni alakale fun ta le ni to ye ko ma poju to owo yi lati ipa ofi official yi le wi pe owo ti o ba tin jade lati apo ijoba apapo seri awon tan pe ni se national assembly mi mo yen ni yoruba
0: ile asofin
1: yes gbogbo ni won ni agbara under section 88 ati 89 lati ri wi pe won te ojubo gbogbo nkan to ba nsele ni ilu se wa ri auditor general of the nation won na ni agbara under section 85 under yen ni minister of finance wa akatan general ti awon budget planning gbogbo won odo iworan wa te ba wo awon fiscal monitoring awon won yi lo ma ri wi pe owo to ba jade lati net fund ni lati anywhere ni gbogbo orisirisirisi eni to ba wa kudie ko to ijoba tun faye sile to ba je eni to nsise pelu ijoba awon ni ICPC wa fun to ba je private organizations EFCC are to look into it se n gba lakaye
0: agboye dada agboye kedere
1: ṣugbọn nigba ti owo ba ti kanwo to lododo ba ti je dodo ko ni le so dodo ti awon eyan ba te ti ri wipe mo le se ki n mu je ohun lo ma n fa safety bi pe igba mi ijoba e woru apere ile to nsele laipe yi ti Adeyemi ati Gbajabiamila to ba je ibi ti ilu ti toro to ti tan ona o ye ki Gbajabiamila ko se kini o ko yera fun ipo ti o wa ko lo jejo e ni ilu to ba ti tan ona a yera pe o fi esun bayi kan mi o de se o a wa lo jejo e ejo yen to ba ti je ti ijoba ba ri wipe ko se sofi ko lugbadi ofin se ri in meji la man da ko nile wa ti o de je ko ri be a man da autonomy ati immunity papo a man ro wi pe
0: autonomy ore ofe lati dowo na lasun won
1: be ni sugbon immunity
0: bo asemo lu ni
1: be ni asemo lu o de si bi to wa labe ofi wi pe yato si the executive member wi pe oni eto lati ni asemo lu be se pe mo ma fe na yoruba yen o pe apo ni asemo lu ni igba ti o ba di wi pe won se owo ijoba bi owo aralu basubasu ba se n soro yi o ye ki gbaja biamila ati adeyemi kan ti ma to mo fun questioning ele deyan ko ma de ele ni ta so ba ki ma n soro nkan die la so yi a n soro ibi to je wi pe agbara orile ide ti o wa se n gbo alaye mi
0: agboye
1: siru ko bayi ba ti n sele laarin ilu won lo ma nfa ti awon eyan ma ro wi pe won le se bo se wu won aye family tin tuto ti o de boju mu to ko boju mu to rara laarin ilu
0: oda ni gbogbo igba ijoba ma so pe awon o fi akoyawo se eto awon o si fi ooto onokedere se eto ona wo la wa gba lele yi to je bi pe awon ile eko kan lowo lowo ba se nsoro yi ile eko merin le logbon 34 iyen ile eko giga facility o ni ajo Nelfund ni won se ofin toto e lowo lati mo pe se looto ni won fi agbada pon owo Nelfund wogbo atu abi awon eyan kan lo kan mu ron re be won ti je ko di mimo bi pe awon ni awon iwe ifisun lorisirisi lori tabili awon akoyawo ati o kodoro ta wa nso yi ona wo la gba lati le je ko fese mule lawon ile eko ti ajo Nelfund to nda awon owo isi. Hello
1: sir,
0: se gbo bere mi
1: imi o ti gbo ibere yen
0: ona wo la gba lati le je ki akoyawo ati okodoro ooto ko fese mule lawon ile eko tajo Nelfund to nda owo isi a lori oro owo igagagaga ni pato
1: ona ta le gba lati ri wi ko fese.
0: Hello oju opo yi oju opo na oju opo

0: Alẹ́ jo wa ṣe ń gbọ́ wa báyìí.
1: Mo ti ń gbọ́ dáadáa báyìí.
0: Mo ń sọ̀rọ̀ nípa àkóyawọ́ àti òótọ́ lágbọn ọ̀rọ̀ olówódé. Ìjọba ń sọ ní gbogbo ìgbà pé àkóyawọ́ làwọn ó fi ṣètò, òótọ́ ni làwọn ó sì fi ṣètò. A rí ọ̀nà tí ìjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń gbà kó tó di pé nǹkan jáde wọn ó ti jẹ́ kí àgbáyé ó mọ̀. Ọ̀nà wo là á wà á gbà kí àkóyawọ́ àti òdodo yìí kó lè rẹ́sẹ̀ walẹ̀ lórí owó tí NEFOD fi sọwọ́ sáwọn ilé ẹ̀kọ́ yìí? Kó mọ̀ kàn dàbí ni pé ìjọba ń dawó nù.
1: Ohun tí a nílò láti ṣe ni wípé nígbà tí wọ́n bá ti parí ìwádìí wọn, ẹni tí ó bá ti símọ́ lórí, ìjọba gbúdọ̀ fún wọn gbúdọ̀ dáàbò bò ó. Ó ní kíní kan tẹ́ lò lẹ́kàn yẹn, òyìn bí Yorùbá kan wà tẹ́ lò.
0: Ṣé a ṣe mọ́ lò? Ok, orí ọ̀fẹ́ àti lè dá owó ná.
1: Bẹ́ẹ̀ni, orí ọ̀fẹ́ àti lè dá owó ná wà, ṣùgbọ́n kí a ṣe mọ́ lò kó má sí fún wọn ẹni tí bí àrọ̀ bá ti símọ́ lórí. Ohun tí ó ń ba àwọn aráàlú lẹ́rù tó dẹ̀ ń kan wá lómi inú dùn ni wípé lọ́pọ̀ ìgbà tí ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀, ìjọba máa ń àwọn tó yẹ kó bá wọn wí, wọ́n máa ń ṣe agbóde gbà fún wọn, wọ́n máa ń gbìyànjú láti bò wọ́n mọ́lẹ̀, láti bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Tí ìjọba bá ti lè rí pé wọ́n fi wọ́n jòfin sí ari, ẹ lọ sí China, former president wọn, olórí orílẹ̀-èdè wọn tẹ́lẹ̀, wọ́n dájọ́ gbére fún ni. Ẹ̀wọ̀n gbére nítorí corruption. Ṣé rí ohun tí ta bá mú ìwà yìí kúrò ní ìwà wa, tá a dẹ̀ gbìyànjú láti rí pé a jẹ́ kí ètò ohun gbogbo tó wà ní ìlú Nàìjíríà ó lọ déédéé láì sí àlùmọ́nì mọ́lá kankan nílẹ̀. Èyí dẹ̀ ní ṣe pẹ̀lú ìjọba àti wípé pẹ̀lú a gbúdọ̀ máa ṣe òfin tó tó gbogbo àwọn ibi tá a fẹ́ fi sí ipò. Ẹni tẹ́ fi sí di ice water tó láwùú ara ẹ̀ ṣó lẹ máa gbé sí di coke tí ò ní ṣimú. Ẹ fi sí di ice water ó ti láwùú ṣó lẹ máa gbé sí di coke tí ò ní ṣimú, kò yẹ kó rí bẹ́ẹ̀. A gbúdọ̀ máa rí wípé a ṣe ọ̀fẹ́ tó tó rẹ̀ délẹ̀délẹ̀ tá a bá ti gbìyànjú èyí tí ìjọba dẹ̀ fi àwọn èèyàn jófin, ẹni tó bá ti kùjẹ̀kújẹ fún tí wọ́n fi jófin, ẹ rí wípé gbogbo ẹ̀ a ní ìtumọ̀. In fact, bó ṣe yẹ kó rí gan, public office ríṣe nǹkan tó yẹ kí ó máa kó wà júùsì tá a máa wò pé mo ti débẹ̀ báyìí, ẹ̀rọ àwọn èèyàn wọ́n máa gbé gba ọpẹ́, wọ́n máa gbé gba yìn, wọ́n máa gbé gba ọpẹ́ tán bá ti di wípé ẹlòmíà tún lọ gba àwọn màlúù, gba àwọn ẹran torí kò fẹ́ wá sin aráàlú. Ṣé ètò ìlú ló ń ṣe ni àbí ọ̀jẹ̀lú? Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Lọ́nà míì ẹ̀wẹ̀, àjọ NEFOD kẹ́gbàjarè o. Ṣé ń gbọ́ mi?
1: Mo ń gbọ́, àgbọ́yé.
0: Àjọ NEFOD ó kẹ́gbàjarè. Wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ gíga báyìí náà tún ti ń ṣe àfikún owó ilé ẹ̀kọ́ o. Látìgbà tó ti jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní san owó fún àwọn akẹ́kọ̀ọ́ yìí láti mọ ìyá wọn lówó, ìyàwó lẹ̀yìn kọ sílé yìí. Pẹ̀lú ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí.
1: Mo bẹnu àtẹ́lu, ní tó burú jáì ni. Tí ìjọba bá ń gbìyànjú láti jẹ́ kí ayé dẹrùn, kò yẹ kí àwa mẹ̀kúnù ká tún máa nira wa lára. Ẹ má gbàgbé pé gbogbo ọmọ kọ́ ló lè rí orí ọ̀fẹ́ yẹn, bí ìjọba tẹ̀ fẹ́ ṣe àlàkalẹ̀ yẹn fún gbogbo wọn, gbogbo wọn kọ́ ló lè rí orí ọ̀fẹ́ yẹn. Torí wípé first come first serve ni wọ́n fi ń ṣe, gbogbo wọn kọ́ ló máa rí orí ọ̀fẹ́ gbà. Ẹ dẹ̀ mọ̀ wípé òbí mi wà tó jẹ́ wípé kò ní agbára, kò léèyàn, kò léèkan nífọ̀n, kò nífọ̀n léèkan tó fi lè rí wípé òun àṣẹ́sí àwọn nǹkan báwọn yìí nígbà míì. Irú òbí bẹ́ẹ̀ tẹ wá fi ẹ̀kúnwó sórí owó tó yẹ kí àwọn ọmọ yẹn san, ṣe mọ̀ wípé ọkùnrin díẹ̀ kò dẹ̀ ní bójú mu tó. Pẹ̀lú kí ni nǹkan tí à ń múra wa tá a máa yé le fúnra wa fún? Mo bẹnu àtẹ́lu, kò sì bójú mu tó. Ó yẹ kí ilé ẹ̀kọ́ gíga, èmi gbàgbọ́ pé ibẹ̀ ni ìwà ọmọlúwàbí yẹ kó ti bẹ̀rẹ̀. Kí ni gbogbo nǹkan tẹ́ bá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, a dẹ̀ lè fi gbogbo ara bú àwọn náà. Torí wípé nígbà tó Yorùbá ní ẹṣinwájú,
0: òun lẹ́sẹ̀ ìlú òsáré.
1: Nígbà tó bá ti rí gbogbo bí àwọn olóṣèlú wa, wọn eléyìí tó tẹ̀ wá burú báyìí, wọn kì í ka owó, wọn kì í pe owó mọ́ ní náírà. Ká má bàa pariwo kó ti pọ̀ jù.
0: Dọ́là
1: lọ́yìn wá ń pè é. Nígbà táwọn náà bá rí ẹrúmẹṣígun ìran rẹ ni ò jẹ àwọn náà wò wípé ó tọ sáwọn náà gbogbo nǹkan wọnyí ìjọba ló kúkú sanwó ìjọba ló sanwó ṣùgbọn tí wọn tiẹ máa wá fi kún tí wọn bá tiẹ máa wá fi kún wọn gbúdọ jẹ kí mùsèmúsè wọn dá mùsèmúsè ó tọnà láti rí wípé ohun tó yẹ kí àwọn ọmọ iléèwé náà wọn mọ mo rí èèyàn kan tó ṣe ètò ìròyìn mass communication tó sọ fún mi wípé òun ò rí studio ọtún tóun fi
0: parí
1: bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn owó wọ̀nyí ṣé à ń dá padà we invest the money ṣé à ń ná sí orí iléèwé wọ̀nyẹn kí ó lè di wípé ayé àwọn ọmọ wọ̀nyẹn ó dára sí.
0: Ẹ ṣeun àlejò wa ẹ̀yin ará ilé tẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ojú máa yọ̀ lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́ nìkan ní Àdàbà 88.9 FM Àkúrẹ́ agbẹjọ́rò Alexandra Ojo àwọn náà ni wọ́n ti ń ṣí àwọn ọ̀rọ̀ yìí láwẹ́láwẹ́ látàárọ̀ lórí ọ̀rọ̀ NELFUND pé àwọn ilé ẹ̀kọ́ kan wọn ò dá owó eléyìí tí wọ́n ń san àwọn ilé ẹ̀kọ́ kan ò dá owó tí wọ́n ń san fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá ti sanwó padà fún wọn. Àlejò wa kó tó di pé àyọ̀ǹda ayé kẹ́ ẹ máa lọ láàárọ̀ yìí ìmọ̀ràn owó gangan nísàn lẹni fún àjọ NELFUND àkọ́kọ́ ìmọ̀ràn owó lẹni fún àwọn ilé ẹ̀kọ́ ìmọ̀ràn owó lẹni fún ìjọba tó ń ṣègbà lọ́wọ́lọ́wọ́.
1: Ìmọ̀ràn mi fún wọn ni wípé fún iléèwé àwọn akẹ́kọ̀ọ́ òun ni wípé ilé la fi ń kẹ́sọ̀rọ̀ yìí o tá a bá bu ẹnu àtẹ lu ìjọba ẹ yẹ kí àwa náà ká ṣe ohun tó tọ̀nà. Fún NELFUND wọ́n rí wípé wọ́n ṣe ọ̀fẹ́ tó tó wọ́n wádìí ọ̀rọ̀ owó yìí dé ibi tí ó yẹ kó wà dé kí àwọn fúnra wọn náà kọ́lẹ̀ ṣe kí ni o kí ọmọ wọn kó má kan epo torí wípé kí ó kàn sí pé jẹ́ must come with clean hands. Then fún àwọn ará ìlú ẹ̀jẹ̀ ká gbìyànjú ṣe rí àwọn ẹjọ́ mo sì ń gbàdúrà wípé ẹjọ́ tá a bá rí ààyè tí a lè ṣàlàyé àwọn ẹ̀tọ́ tí àwọn èèyàn ní tí wọn mọ̀ pé wọ́n ní ara ẹ̀ ni mo dọ́gbọ́n yàn lọ́nà lẹ́kọ̀ọ́ freedom of information èyí ló lè mú yín béèrè ìbéèrè lọ́wọ́ ìjọba àti àwọn tó bá kù tó bá ti pé ẹ̀fẹ́ nǹkan ò fẹ́ ṣe múṣemúṣe lójú yín tó mo sì yẹ kó rí ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run dẹ̀ gba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ gbogbo lóde òde ẹ ṣe.
0: Kódà ẹ ṣe àlejò wa ẹ jẹ́ ká lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé a lórí ọ̀fẹ́ láti mọ gba ìbéèrè lọ́kọ̀ọ̀kan èjèèjì.
2: Wellspring University Benin City has officially opened admissions for the 2026-2027 academic session. Whether you're starting your academic journey or continuing your professional growth, Wellspring University is the place to be. We offer quality programs in nursing, medical laboratory science, public health, mass communication, business administration, computer science, economics, and many more. Take the next step today! Visit www.wellspringuniversity.edu.ng or call 0704-255-0535 or 0907-333-0526 for more inquiries. Wellspring University, impacting intellect and morals.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.

0: chocolate, chocolate. John Vance 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ẹ káàbọ̀ padà lójú ọjà. Ohun tá à ń gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni pé káwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ̀wé pé kájọ Nelfund tó yá wọn lówó bóyá wọ́n ti sáré san owó náà kó tó di pé gbèdéke àkókò tí ilé ẹ̀kọ́ fún wọn ó parí. Ìgbà tí Nelfund yóò bá wá dá owó padà fún ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ ò ní dá owó ìpadà fún àwọn ọmọ eléyìí tí wọ́n fọn gbàjarì ẹ̀ jáde. Bó lọ̀rọ̀ yìí ṣe rí lójú titiyin gangan. Níbàámu pẹ̀lú nǹkan táwọn àtàlejò wa tó ti sọ láàárọ̀ yìí 0816-251-9991. Hello, somebody ẹ káàárọ̀. Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
2: Austin Ohoni láti Ìṣòwò Àpópó.
1: Ọ̀dà bó lọ̀rọ̀ yìí ṣe rí lójú tiyin.
2: Kò sí àwọn ẹni tẹ́ gbé wá ṣètò ó sọ̀rọ̀ dáadáa. Ó tún ó ti sọ máa nìmí ni ó gbà tó mọ̀rọ̀ lọ sí China. Ó máa sọ every now and then pé tàbá fight corruption in this country yìí ń kọ́ ọ̀dẹ̀ rọ́gbọ̀. Because tani pe death penalty la fi fight corruption bi ti China. Ẹni wọn ò tiẹ̀ ní í ṣe màkàrúrù lórí ọ̀rọ̀ owó àbẹ́lì tì mọ́. So àìṣe yẹn ẹgbẹ́ gbogbo nǹkan bó ṣe dẹnu kalẹ̀ refinery da fẹ́ sọ dàbí anything. Àìṣe ẹkúṣẹ́ jàre.
1: Ó dà ṣe 0816-251-9991 lójú òpó tó wọlé làárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀. Hello. Hello. Wọ́n ti kú mbẹ̀. Hello, ẹ káàárọ̀.
3: Hello, ẹ káàárọ̀ sọ.
1: Ẹ ṣe o.
3: Orúkọ Joseph Anujo Ayo ni báyẹn rà nígbà.
1: Àmì.
3: Orúkọ mi ni Wòlíì Dèvìdì Solomon. Ẹ̀mí bẹ láti ìlú ọ̀kà àkókò.
1: Ẹ sùn lẹ̀.
3: Ẹ mú kín. Wọ́n dẹ̀ kín àlejò àti ó sọ̀rọ̀. Ṣùgbọ́n mo kà mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àwa mẹ̀kúnù gangan ni gbogbo ẹ̀ lára. Àwọn alága wa, àwọn òṣìṣẹ́ wa, àwọn òṣèlú wa, gbogbo ọwọ́ tí wọ́n fi mú wa, wọn ò mú wa gẹ́gẹ́ bíi pé a jẹ́ ènìyàn ẹlẹ́ra wọn. Owó tí wọ́n ń gbà ẹgbọ́ sí pé wọn ò wá gbanira mọ́. Ṣùgbọ́n àwa yìí gangan tó yẹ pé à ń tẹ̀lé wọn, ọwọ́ tí wọ́n fi ń gà wá lọ dà wá bọ̀. Ó dẹ̀ mọ̀ pé tí ò bá ti sí òfin tí ò bá ti sí gbogbo àwọn òfin tó mú wọn, tó mú kálíkà, ó mú olówó wọn, irú gbogbo àwọn gangan tó ṣe kò mọ́ ni kò ní mọ̀ sí ìbẹ̀rù. Ó dẹ̀ gbàlá àdúrà bẹ́ẹ̀ ṣe ń wá lọ́jọ́ mẹ́jọ ni kojú ṣe ò ní ṣe wà dẹ̀ ní ṣe sọ. Ẹ kú ètò sà.
1: 0816-251-9991. Hello, ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ ṣe o.
4: Ẹjọ́
1: ẹ kú òǹdí rédíò yín ẹjọ́.
4: Ẹ ti ń kúrò. Mrs. Adetuna láti iyì rẹ̀.
1: Ẹ sùn lẹ̀.
4: Ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà? Ọlọ́run ṣì máa bá wa tún ṣe. Ṣé rí kí àwọn kan kí wọ́n ṣe nǹkan tí ò dáa kí wọ́n má lè fi wọ́n jòfin kan sọ pé wọ́n wà nípò yẹn ó ń ba nǹkan jẹ́. Ókè ṣé rí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ owó yẹn èmi àtẹnìkan ń sọ. Mo ní tó bá jẹ́ ìlú gidi báyìí mo ní ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣẹ̀wọ̀n nínú àwọn tí owó yẹn máa gba ọ̀dọ̀ ẹ̀. Torí wọn ò ní fún àwọn akẹ́kọ̀ọ́ yẹn wọ́n á kó jẹ́ wọ́n á ná. Òun náà ló ṣẹlẹ̀ yìí sì yìí. Tábá máa sọ lọ tábá máa sọ̀bọ̀ báyìí ibi tó máa parí ẹ̀ sí nìyẹn bó ṣe máa wọlẹ̀ nìyẹn. Àwọn tó ṣiṣẹ́ yìí tí wọn ò fún àwọn akẹ́kọ̀ọ́ yìí ní owó yìí gangan wọn ò ní fojú wọn léde wọn ò dẹ̀ ní fi ìyà tó tọ́ wọn ò ní fi jẹ wọn. Kí ni dé báwo ni àwọn yòókù kò ṣe ni máa ṣe kọ́lọ́hún kó gbà wá. Òun ni ti epo tó ń sọ àwọn petroleum tó ń sọ yẹn ṣèbí àwọn kan ló jẹ owó yẹn bẹ́ẹ̀ yẹn kí ni wọ́n sọ láti gbà yẹn. So kọ́lọ́hún kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ́hún kó bá wa tún ṣe kẹ́lẹ̀ bá bá wa tún ṣe kọ́lọ́hún dẹ̀ tọ́jú àwọn ọmọ náà fún wa lórúkọ Jésù.
1: 0816-251-9991. Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
5: Mr. Glory láti Gòdà Lisa.
1: Ẹ sùn lẹ̀.
5: Ìbéèrè lèmi tilẹ̀ nítorí kò yé bí ó pẹ́ tí mo ti ń bọ̀rọ̀ yìí. Àwọn ọmọ gan ló lẹ́tọ̀ọ́ sí ṣé gbogbo ọmọ léèwé ni torí ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ló kù díẹ̀ káàkiri fún adẹ́gbọ́ ètò yìí ara sì ń jó wa bíi iná. Àwọn wo ló lẹ́tọ̀ọ́ sí àti ọ̀nà owó là ń gbà tá a fi ń fìlì fọ́ọ̀mù yìí. Ẹ ṣe.
1: Gẹ́gẹ́ bí nǹkan tí ìjọba sọ nígbà tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò Nelfund yìí lọ́dún 2024 wọ́n jẹ́ kó di mímọ̀ pé kò sí tó bá ṣàti lè jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì àwọn tí ò rọ́wọ́ àwọn tó nípèníjà wọn ó ti pàṣẹ agbo ti won ba gbe le ko lo ba won alase ile eko won igba kan bayi awo kan bayi won to won sona le lana ti won gba lati pe kowo yi ko de owo won. Hello, e ku ojumo o.
6: Hello,
1: e karo o.
6: E ma karo o.
1: E se oruko yin lati bo.
6: Oruko mi ni Fabi lati ilu Ikun Akoko.
1: En sunle.
6: Ko ti emi fe sin bere ni wi pe gege bi oro to wa nle ni wi pe university ta nso e se bi government lo ni. Nigba to ti je pe government lo ni, o ti ye ko ni certain amount to je pe gbogbo university to wa ni ti o Nigeria ti won ma san. Ki se pe ko university kon je 10,000, ki kon je 20,000, ki kon je 5,000 naira. To wo university kon ba ti ti o to gbogbo e ba ti dogba from there. Ko ni se pe boya on to state won so 200,000 ekiti won lo so 500,000 nigba to je pe state university ni oro mi o je lo lotu oruko mi ni Fadi lati Ikun Akoko.
1: 0816251 9991. Elu e karo o.
7: Ela ra mi ni omo latowo
1: en sunle
7: o ti de ko wo e ma wo school apo student direct ona ti ma ko je ni gugu catis won se won yen o. Then why is one from private near for me? Actually, you can be your mother to work.
1: 0816251 9991. Hello, Ekaro. Hello, Oda. Hello, Ekaro.
8: Hello, Ekaro.
1: Actually, who can you?
8: That is one in your vendor, Losoro.
1: I'm buying ball.
8: Sherry, you're wrong. Every people boo for two township. Do the politician on it. Ṣé ń gbọ́ mi dáadáa?
1: Àgbọ́yé.
8: Tó bá gbé ọ̀pọ̀lọpọ̀ dún ètò ìkúrò lórí pọ́lítíìsì Nàìjíríà dáhùn. Àti jẹ́ àti mú lórí Nàìjíríà lórí pọ́lítíìsì náà ni. Òun ló bá nǹkan jẹ́. Ọ̀nà àwọn àpẹẹrẹ wọn kú ètò.
1: 0816251 9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
9: A mọ̀ kó ojú ọ̀sà.
1: Ẹ ṣe o.
9: A kú ètò. Orúkọ tèmi ni Adébọ́lá Afọlábí Bullet láti ọ̀rẹ́. Ìgbà tí àwọn òbí gbọ́ kínní nìkan bí ìgbà tí bàbá wa Tinubu sọ inú kálukú wa dùn. Ṣùgbọ́n wa jókòó ń gbà ya ronú títí sọ́ọ̀mù èèyàn àbọ̀ ọmọ Nàìjíríà ni a fẹ́ gbé sí ìfún ìtọ́pọ̀ ọmọ Nàìjíríà ni a fẹ́ gbé fún àti ìfẹ́ fún yóò mẹ́rin. Ara mẹ́ẹ̀ẹ́jọ́ náà ní ń ṣẹlẹ̀. Kò sí bí a ti fẹ́ ṣe bòlò láyé tí ò ní rún àyàn. Àyàn ò ní rún lọ́wọ́ yìí o. Torí pé kínní corruption corruption corruption ìlú kan ní máa gbà ara ẹ̀ wọ́n fún àwọn òbí kan ní owó àwọn ọmọ sukùl kan ní owó náà ní ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọwọ́ bàbá wọn àti àwọn òṣèfí tí wọ́n fi sóríire àkàtà sì jẹ tí a ti yó wọ́n máa kó náà jẹ ọmọ ló lè ṣèdájọ́ ẹ̀ ti sọmọ èèyàn ló lè ṣe o ṣùgbọ́n káà náà ti pé lẹ́yìn wọn ọ̀la ìdájọ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹsẹ̀ kó ètò bàbá tinubu ṣe tiẹ̀ o àwọn tó kú lẹ́yìn náà ṣe ṣèṣe.
10: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
11: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
10: Ṣé mi ò sọ fún ẹ?
11: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
11: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
1: 0816251 9991 la fi ṣe láàárọ̀. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
12: Ẹ̀lú olóòtú.
1: Ẹ ṣe orúkọ yín láti bò.
12: Orúkọ mi ni Michael Ọmọ́tún àti láti Kàrí Àkókò.
1: Ààrẹ
12: wa máa ń gbìyànjú ṣùgbọ́n àwọn kàńdà kan wà nínú ìrẹsì tó jẹ́ kí ṣe ààrẹ yọ. Ààrẹ tó yànnà pé ìwọ lágbájá wà níbi báyìí kó máa bójú tó tẹ̀mẹ̀dò wà níbi báyìí kó máa bójú tó. Èyí kí jáde gbà gbogbo làárẹ̀ á máa lọ yanú mínísítì káàkiri. Àwọn kòkòrò burúkú kan wà nínú ìjọba wọn ẹ. Ọlọ́run ló dùn bàrẹ̀ abá rẹ̀ yọwọ́ dànù. Sọ́ńdà ìjọba irú ọlọ́run ló dùn bàrẹ̀ ayọwọ́ sọ̀rọ̀.
1: Ọ̀dà ẹ ṣeun 0816251 9991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Hello. Ẹ ti wọlé o, Oda. Hello, ẹ kaaro.
13: Hello, ẹ kaaro.
1: Ẹ ṣe o.
13: Olùṣọ́ àgùntàn Paul Akimade láti Lẹ́kùn ló sọ̀rọ̀.
1: Ẹ jọ ìyà fọ́rẹ́jì yín dáadáa.
13: Mo ti Yakubu báyìí. Ṣé rí wọ́n máa kọ nìkan nílẹ̀ Yorùbá láyé àtijọ́? Ẹni bò ló ti máa kọ nìyí.
1: Àbáyín bọ̀.
13: Wọ́n ní bó ṣe eré wọ ẹ̀yìn rẹ wò. Bó ṣe eré wọ́n ti máa lùlù yẹn lọ́yọ̀ láyé àtijọ́ nìyí. Wọ́n fi ń pòwe ni. Ṣé rí àwọn olórí wa àádọ́ta ti sọ̀rọ̀ púpọ̀. Òwe tí mo máa pa sí wọn nìyí. Wọ́n bá ṣe dáadáa, wọ́n á bà ń bẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin, lẹ́yìn ọdún mẹ́jọ, wọ́n á ṣàfibẹ̀ lẹ́jọ́ kan. Wọ́n bá dẹ̀ ṣe dé dáadáa náà, wọ́n á bà ń bẹ̀. Ẹ ṣé o.
1: A ti ń bọ̀rọ̀ já ọ̀rọ̀ àwọn alákòóso Nell Fund. Ẹja bẹ́nu já lórí ìbéèrè tí mo bi àlejò wa lẹ́ẹ̀kan. Bí àjọ Nell Fund ṣe ní àwọn ilé ẹ̀kọ́ kan ni wọ́n ti ń ṣe àfikún owó ilé ẹ̀kọ́ wọn látìgbà tí ọ̀rọ̀ Nell Fund yìí tó ti wọlé. Lójú ti yín ẹ̀yin ara ilé bó lọ̀rọ̀ yìí náà ṣe rí lójú yín. Hello, ẹ káàárọ̀.
14: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ ṣe o.
14: Àpò ló sọ̀rọ̀ láti Adagúrò Dàwulẹ̀.
1: À ń bá yín bọ̀.
14: Ẹ jọ̀ọ́ nípa ti ètò lẹ́kàn ti federal government yìí ṣe wọ́n gbìyànjú lóòótọ́. Ṣùgbọ́n ọkàn tèmi kan máa dá síbẹ̀ ni pé ṣèbí ìgbà tí àwọn olórí wa tó ń lọ school yẹn free education ló ń fún wọn gbà yẹn. So eléyìí tó ń fi practice corruption máa wà lè circulate kò lè ever circulate láéláé. Iṣẹ́ tó ń bá lè ṣe free education mi dà pé population wa ti pọ̀. Ó yẹ kó subsidize school fees ni fún àwọn tó wà lára institution so that a lè circulate. Everybody a lè benefit. Eyi don se o le work. Nigeria is a corrupted country. So ètò nǹkan tí mo máa dá sílẹ̀
1: ni ẹ̀sán. Lójú ti yín ni àbí.
14: Bẹ́ẹ̀ni. Tọ́wọ́n bá ti lè.
1: 0816251991 lójú òpó tó ń wọlé láàárọ̀ ẹ̀. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Ẹ̀lú ọ̀dà 0816251991 olójú òpó tà fi ń ṣe láàárọ̀ ẹ̀. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Hello.
15: Hello, Ekaro.
1: Ẹ ṣe orúkọ yín láti bò.
15: Ejina Kẹ́lì láti Ọ̀rẹ́.
1: Ẹ ǹsọ́lẹ̀.
15: Ṣé rí in tó ń ṣẹlẹ̀ èèyàn méjì pàdánù rọ. Bẹ́ni tó pọ̀ bá mọ̀ ìtàn pápún mọ̀. Ẹ̀tàn ti tó ní Nàìjíríà yé tàn wá. Gbogbo ilé ìbá tí wọ́n sọ pé ìkà ọkàn fi gbé amára ọ̀rọ̀ ìṣèlú ni wọ́n tó fi ìbò báyìí fọ́n fi ẹgbẹ́ amára kan ti sọ pé wọ́n fẹ́ ṣe dáadáa. Fọ́n yé tàn wá.
1: Bí àwọn ọmọ tí yín náà tí wọ́n bá nílò ètò yìí ẹjẹ́ kankan sí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ wọn láti lè tọ́ wọn sọ́nà nípa ọ̀nà tí wọ́n gbà láti pé kówó Nell Fund yìí kò lè dé ọ̀dọ̀ tí wọ́n náà. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ níjọba ṣe fún tọ́ bá ti mọ̀ pé onípèníjà lórí ọ̀rọ̀ àti sanwó yìí ṣàkọ̀wé wọ́n sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé yálò tọ́lẹ́nì nílò ẹ̀ àbí ó kàn fẹ́ mú wa lóbè. Hello, ẹ kojúmọ́.
16: Hello.
1: Ṣé ẹ máa kó ní rédíò yín àbí kí n pa rédíò mi bì?
16: Mo ti pa rédíò mi.
1: Ó yá.
16: Kazeem ló ń pè láti Emilere Estate, Àkúrẹ́.
1: Ẹ sunlẹ̀.
16: Igbó lèmi kò fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé ṣe bá mọ́ wọn yunifásitì wọn ṣe irú kíní ẹ̀ kí ló lè tọ̀ forúkọ wọn síta. Ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn sọ pé corruption tá a bá fight kò síjọ́ tí ètò tíjọba gbé kalẹ̀ tíjọba ò bá fight corruption ò ní kúrò nílẹ̀. Ṣùgbọ́n eléyìí tó ti gbé lẹ́sìn ara àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé wọ́n lówó yẹn ń gbà àwọn kan ò rí gbà.
1: Ẹ ṣì wá ń bẹ̀ o.
16: Dámọ̀ràn.
1: Ojú òpó yín ò dúró déédéé mọ́ o. Ojú òpó yín ò dúró déédéé mọ́. 0816251991. Hello, ẹ káàárọ̀.
17: Ẹ ṣe o.
1: Ẹ ṣe o.
17: Ẹ fẹ́ rí àjọ yẹn wọ́n ṣe ní tòótọ́. Ṣùgbọ́n àwọn school ìgbà tí ẹ ti rí pé lẹ́sẹ̀ǹ ìyàwó ọmọ yẹn fi ń sanwó school wọ́n ń fi owó fún torí ọmọ ti tèmi gan gbà.
1: Ọmọ yín gbà.
17: Bẹ́ẹ̀ni 50,000 yẹn fi kún owó nítorí pé ó ti jẹ́ pé àjọba ní sanwó sùn rẹ̀. 50,000 yẹn fi kún owó ọmọ ti tèmi náà. Sẹ́sẹ̀ jẹ́ pé aláìní ni wá tọ́mọ yẹn lè ní ìdí sùn láti lọ. Kẹ́ẹ̀tún wá ń fi owó kún owó iléèwé yẹn. Ọ̀yẹ́ tí ìjọba kó lè bá wa ṣe àárín yẹn. nwa pe owo won ni owo nde si inu jo inu apo school owo nde si kini ja tun so pe ko do to se ma owo owo lati le kuku owo school le
1: mm
17: mm o ni joba nse o baba wa sinu bu nse
1: da
17: ba
1: o da eh ya je ka gba e ja gba pe kan se ka to mo lo 08162519991 hello e kojumo e se o papapa
18: komi radio me ske plata gida ko
1: se da
18: oro ki ya wa so nisin oro ijoba kan ti wadi oro yen gan
1: mm
18: o je se koje o to ni
1: mm
18: e de me ske pa gida ko
1: se da o da e ja mo fi mo na ni bi ti abade la ro yi ababa woju ago oju ago ti lo gbogbo eyin te ti ba wa da si laaro e e seun adupo lowo yin pa ba nba ri e adupo lowo alejo wa ta gbe wa sori eto loni agbejoro ojo Alexandra ti won je lame eto awujo ti won si je agbejoro ajafeto omoniyan e se adupo olodi le je ka mo ri yin pe lagbara olohun eyin ara le titi di ojo mejo lagbara olohun nko ni se yin nko ni se awa na adegboye gala ni lo ko temi nje titi dojo mejo ni jeun ti o te wa lorun e kaaro.
19: Looking for the best time to book an affordable flight on Green Africa? The time is now. Green Africa, Nigeria's value airline with an outstanding on-time performance rating, flies across different cities in Nigeria. So, what are you waiting for? Book your affordable flights only on greenafrica.com today. Green Africa, welcome to the future.
20: Etuku dede wo yi eyin eyan wa ni bi wo ti e tin lanfani lati mo gbo wa.

ẹ̀ṣẹ́jú eléyìí tí ọdún ta wẹ̀ náà nínú ẹ̀ eléyìí tó kù tí ó fi parí ọlọ́run dákun aburú ó kéré mọ́jọ jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa àwọn tó sì ti ṣẹlẹ̀ sí náà ọlọ́run dákun bá wọn tì wọ́n nínú o àmì àti àmì ìròyìn eré ìdárayá rèé àdàbànà ń pẹ́ bí o fẹ́ni tí ò bá mọ̀ ó tún ti dé nìyẹn láti gbé indébẹ̀ já ẹ tẹ́ká káàkiri fọlájì òye tayo orúkọ mi ló ń jẹ́bẹ̀ fàkàù sport kátígórí eyín rèé agbára gbogbo lé ẹ tún já kó ń bẹ pàápàá ibo láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń lọ́kọ́ wá láti inú ìdíje ti fiba basketball qualifier ìyẹn first round nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ikọ̀ the tigers lágbárin tọkùnrin nìyẹn àwọn agbábọ́ọ̀lù àfọwọ́jú bọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ lágbárin tọkùnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ń ṣe dáadáa torí pé bá méjì kọ̀ ìpele first round gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbá ni wọ́n ti jẹ́wọ́ olúborí o ẹni ẹ̀wà kọ́ra ó lè máa yà èyí tí wọ́n gbẹ́gbẹ́yìn kojú orílẹ̀‐èdè rwanda wọ́n ṣe dáadáa 106-64 kọ́ yìí ìròyìn ibẹ̀ wá ni wípé the tigers wọ́n ti lọ sí second round sẹ́ẹ̀rí second round yìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ó gbà yóò lẹ kokoko bí eyín afọ́ọ̀gùn o wọ́n sì mọ̀ wípé orí ọwọ́ táwọn náà wà wọn ò dúró ọlọ́ọ̀bà mi tó bá wa ṣe ní ìpele first round second round yìí ọ̀fọ́n kankan ò ní fìrù náà gbá wọn ò ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn náà múra lẹ́kùrú kẹ̀kẹ́ láti lọ kópa nínú ìdíje ti fiba world cup ìdíje aláfọwọ́jú bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ife ẹ̀yẹ àgbáńlá ayé eléyìí tí ó wáyé lọ́dún tó ń bọ̀ nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí òun lèmi náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ láti bẹ̀ lọ ibo ní ń balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀ ẹjẹ́ ń balẹ̀ sínú ìdíje ti wimbledon open eléyìí tó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé àwọn àfigagbága wo ni ó mọ̀ wáyé ẹ̀kú jẹ́rìí ẹ̀ńtẹ́ ni ọ̀rá ń dà ní orí ọwọ́ tá a sì wà orí ọwọ́ kátígórí yẹ ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe wípé ìdíje ti wimbledon open tàbí kí n sọ pé ìdíje ti lọ́n tẹ́lẹ̀ òun gan agẹlẹ̀ yìí ti fi ń lo dáúlà yóò máa tẹ̀ wájú lónìí ìpele quarter final ìyẹn men single Yannick Sinner yóò máa kojú Yann Lennard Struff tó bá ti di aago kan ọ̀sán òní Felix Auger Aliassime yóò máa kojú Novak Djokovic ògbóǹtarigi àgbà lawn tennis káàkiri àgbáńlá ayé ni aago mẹ́ta kọjá àṣẹ́jú márùn-ún ọ̀sán òní òní ó láǹfààní àti wáyé o lágbẹ́ni ti women single Jessica Pegula yóò máa kojú gogo golf ògbóǹtarigi ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà tó ṣe pé iṣẹ́ yíyẹ tán ni bẹ́ẹ̀ bá ń fọ́lọ̀ koko golf ẹ mọ ohun tí mò ń sọ ó jọ máa fi wọ́luwó gbọ̀ngbọ̀ngbọ̀n tó bá ti dáago káàbọ̀ ọ̀sán òní ẹ̀yìn tiẹ̀ Naomi Osaka yóò máa kojú Carolina Muchova aago mẹ́ta ku ogún ìṣẹ́jú ni yóò wáyé o lágbẹ́rin ti women's single nìyẹn ẹ̀jẹ̀ ń tún jẹ́ ká mọ̀ pé lágbẹ́rin ti men's double àwọn méjì méjì ni ó máa kojú ara wọn lágbẹ́rin ti men's double ẹ ti mọ bó ṣe máa ń lọ náà erin patton òun àti arim eliovara wọn ó pawọ́pọ̀ wọn ó máa kojú manuel gunnar àti guido andreozzi tó bá ti da aago méjì kọjá àṣẹjú mẹ́wàá ọ̀sán òní lágbẹ́rin ti men's double sí náà men's double nicola mekti àti austin krajek wọn ó máa kojú alessandra kolaviji àti tanasi kokianaki aago méjì kọjá àṣẹjú mẹ́wàá ọ̀sán òní yóò máa wáyé o lágbẹ́rin ti women's double ńkọ́ yóò tún ga yàtà storm hunter òun àti kati mike nadi wọn ó máa parapọ̀ kojú ta ni gabriela da brazila àti lusa stefani àwọn eléyìí náà
tún máa kojú ara wọn. Linda Nostokova àti Rebecca Stravoka. Wọ́n máa kojú Katisina, Peter àti Anna Sistova. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn. Agbẹrin men's single, women's single, men's double àti women's double. Tá a bá ń sọ nípa ìdíje ti Wimbledon Open, eléyìí tó ń tẹ̀wájú. Bí nǹkan bá tún ṣe lọ́mọ̀ tó bá di ọjọ́ Thursday, màá jẹ́ kẹ̀yìn tí wọ́n mọ̀ kanlẹ̀ kanlẹ̀. Ẹ kú jẹ́rì. Ẹ jẹ́rì ẹ̀ ń tẹ́ ẹni pé ká fún yín ní ọ̀rẹ́ kí ni wọ́n ìròyìn eré ìdárayá. Ọ̀rọ̀ àǹdà, màá jẹ́ kẹ̀yìn tí wọ́n mọ̀. Ẹ jẹ́ ń balẹ̀ sọ́dọ̀ ọmọ tiwantiwa. Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua. Èjì káyà fọta nìyẹn. Gbóǹtarìgì káàkiri àgbà ńlá yìí tá a bá sọ nípa káfíṣẹ́ lo dáúlà. Agbọnrin tó ń wà nìyẹn. Dáúlà pọ̀. Ẹ mọ́ gbàgbé pé inú oṣù tá a wà yìí náà ni o. Tó bá ti di ọjọ́ 15 July 25 nìyẹn. Bí ò bá yẹ̀, yóò máa kojú Christian Pringle. Wọ́n jọ máa fi wóluwó gbọ̀gbọ̀ngbọ̀n. Yóò gà yàtà. Bí ò bá sì tún yẹ̀, ó bá ti di inú oṣù kọkànlá ọdún tá a wà yìí náà. Tyson Fury, the undisputed heavyweight champion. Òun àti Anthony Joshua, heavyweight náà ni. Heavyweight yóò mọ kojú heavyweight. Yóò gà yàtà. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ìkan weight jù kan lọ. Àwọn ọ̀sẹ̀ tó ń gbé màálùú ṣubú yóò gà yàtà. Wọ́n máa kojú ara wọn nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí. Bí ò bá tún yẹ̀, gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí Fọlájì Oyetayo, ó lè mí náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Ẹ jẹ́ á máa lọ síbẹ̀, àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ìdíje fi ẹ̀yà gbá ńlá ayé yìí bẹ́ẹ̀ bá wò wà lẹ́ẹ̀mí sí pọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mẹ́rìírí, òun ló ń ṣẹlẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tó parapọ̀ gbàlejò ìdíje yìí. Ilé àti Balógun àti Balògùn. Àti pé ẹjọ́ gbàfẹsẹ̀wọnsẹ̀ tàná, ẹjọ́ gbàfẹsẹ̀wọnsẹ̀ tàná. Àìlé koko ń tagbẹ. USA bí Balógun mẹ́wàá wà ńbẹ̀ lánàá, ẹ jẹ ìyà. Ara ń kan àwọn ará bí o. Èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé lánàá ojàre. Ẹ jẹ́ ń farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Ọ̀rẹ́ ti mọ̀ pé àjá àjàtán ìjà ló ń dálẹ̀. Bọ́mí dáadáa láṣẹ kí ẹ ṣe àmì gbogbo kàrí àkókò. Up Ghana, ó dùn mí gàga. Torí pé lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà lọ sínú ìdíje ìfẹ̀yà àgbà ńlá ayé, orílẹ̀-èdè méjì lèmi bá lọ sínú ìdíje ìfẹ̀yà àgbà ńlá ayé tọdún yìí. Ọ̀kan ti já ń bẹ̀. Ọ̀kan ó máa tẹ̀wájú lọ sí ìpele tó tún kan. Àlẹ́ àná, ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tí mò ń tẹ̀lé o. Wọ́n ti já dànù. Orílẹ̀-èdè Spain fi góò kan dondo jẹjú orílẹ̀-èdè Portugal. Àwọn Cristiano dos Santos Severo Ronaldo. Siron 7 nìyẹn, ó dùn wá gàga. Ṣùgbọ́n kò sí ń tá a rí ṣe sí o. Orílẹ̀-èdè USA, àwọn farabalẹ̀ jìyà lọ́wọ́ orílẹ̀-èdè Belgium ni. Àwọn dókùtà ra ń kan. Bọ́jẹ̀ ti kọ́kọ́ gbọ́ pé Fọlárin Balógun, agbábọ́ọ̀lù tó ní red card tí ò yẹ kó gbà ìfẹsẹ̀wọnsẹ̀ àná. Bọ́jẹ̀ ti kọ́kọ́ gbọ́ wípé awuyewuye ti lọ lọ́wọ́ pé yóò gbà bí ò ní gbà tán ti wá clear rẹ̀ pé yóò gbà. Bí o bá ti mọ̀yàn dé lòun mọ̀yàn mọ́ o. Control pọ̀. Ẹní ẹ̀wà kọ́kọ́ Fọlárin Balógun, ó ṣàpadà wàá gbáfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ àná. Gbóò mẹ́rin tó wú tatata sáyọ̀kan. Òun orílẹ̀-èdè Tani, orílẹ̀-èdè Belgium. Òun náà fi wá fìyà jẹ orílẹ̀-èdè ti USA o. À jẹ́ pé àti Fọlárin Balógun àti USA ilé koko ń tagbe. Àwọn ọmọ mi ń gbòòrò. Àwọn Kevin De Bruyne, àwọn Romelu Lukaku Bolingoli, ara ń kan wọn púpọ̀ púpọ̀. Kò sí wàhálà, a máa wá bẹ̀. Ìdá sì máa sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ tó ń ṣe. Ọlọ́ọ̀ba mi ló ní dáúlà àwa tá a máa lò náà rí. Lónìí, ọ̀kan lára àwọn ọmọ ìyá wa láti Ilẹ̀ Adúláwọ̀. Bí mo sì nígbàgbọ́ pé wọ́n gbìyànjú sa ipá tiwọn náà. Argentina ọmọ kojú orílẹ̀-èdè ti Egypt nìyẹn. Àwọn Mo Salah. Tó ń gbọ́ mi Dortmund gbogbo àdàbà mi ò ní wáìtì. The You Never Walk Alone àwọn Liverpool nìyẹn. Ó bàjẹ́ tí. Tó bá da aago mẹ́sàn-án alẹ́ òní. Àgádágídí ó farabalẹ̀ mọ́ ọ gba igbá. Àgbàbìrì ó mọ gbàjàkadì.
láàrin orílẹ̀-èdè ti Switzerland àti orílẹ̀-èdè ti Colombia. Bó bá di ọjọ́ Thursday ìpele quarter final mọ́ láǹfààní láti máa tẹ̀wájú. Ìgbà tá a ṣètò lọ́jọ́ Thursday, gbogbo fi bí nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ Thursday là á mọ kà fún yín. Ẹkún jẹ́rìí ẹni tẹ́ni mi ò tẹ́lẹ̀ ròyìn sọ ìròyìn pọ́nlẹ̀. Àfi tá a bá tún ní kàtán ojàre. Ẹ já kó mẹ́ ẹ̀ ìyẹn tún lọ.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe ẹkan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro àfọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 09

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ìgbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Attention everyone in Akureyan its environment. Jehovah's Witnesses warmly invite you and your family to the 2026 Regional Convention with the theme Eternal Happiness. Are you searching for true happiness and peace of mind? Then, this special three-day Bible convention is for you. It will be in 8 series over a course of 8 weekends and will be presented in 3 languages, English, Pidgin, and Yoruba, beginning from weekend of June the 19th, 2026. Join us on each weekend at the Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogie Street, Akure. And enjoy powerful Bible talks, encouraging interviews, inspiring videos, and practical lessons for everyday life. Special topics include abundant happiness forever, it is realistic, why are you anxious, and have you discovered the treasure? Admission is absolutely free, no collections will be taken. Remember the day and time, it's from Friday to Sunday at 8:20 a.m. to 2:45 p.m. daily. Venue is Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogie Street, Akure. We look forward to welcoming you. Announcer Adekunbi Gill, regional spokesman of Jehovah's Witness.
3: Tọpẹ́ togo tìyìntìyìn. Ṣé ọlọ́run ayò bàbá lọ́lá? Ọba pàṣẹ. Lu àṣẹ. Pàṣẹ gbàṣẹ mi. Nítorí bàbá wa, wòlé àgbáyé ni. Pásítọ̀ Iyọ̀ Akórèdé. AKA Afọ́nà Numega. Pàtàkọ́ lẹ́tà àbànújẹ́. Arúgbó ọjọ́ sì pa lẹ́tà náà rẹ̀ pátápátá. Tó bọ̀ wá rí bẹ́ẹ̀. Ẹ ṣe ká fi ijó gbàjó. Fóní borí lẹ́sẹ̀. Ìlùkẹ́ ìlùkẹ́kẹ́. Ọlọ́run títí karago máa gbogbo àkókò máa túkàsá ìwàásù tó máa gbóná yakilala ọ̀rọ̀ ẹ̀rí ọlọ́kọ̀ ìjọ̀kan máa milẹ̀ tìtìtì nínú àkọlé orin ìyìn tọdún yìí ní ọlọ́run ìràpadà ọjọ́ kìíní títí di ọjọ́ keje oṣù kẹjọ ọdún yìí ètò máa wáyé ó ṣe rí gangan rí láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹfà aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ètò yóò máa bẹ̀rẹ̀ tẹ̀wárí tó bá wà dọjọ́ keje aago méjìlá ọ̀sán ní ètò yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ìdíje orin ọlọ́kọ̀ ìjọ̀kan tó bá wà dọjọ́ kejìlá oṣù kan náà aago mọ́kànlá àárọ̀ ní ọjọ́ Sunday ní ìdúpẹ́ Afọ́nà Numega yóò máa wáyé bàbá wa wòlíì àgbáyé ni pásítọ̀ Iyọ̀ Akórèdé lórí olùgbàlejò àgbà àwọn ìgbìmọ̀ orin ìlú kéde.

0: ọkẹgbọnà
1: ọdọdún lẹyi kagbado yorukẹrẹ rẹ
0: ọpadun makọla
1: lako
0: kabiyesi
1: ọba dọkọ
0: aladẹdọ yibo ogunlade aladẹlusi
1: cfa
0: deji
1: ampire mọtula
0: ọfakura kingdom
1: torí ìtẹgbọ paṣẹ oyè
0: gẹgẹ bíi deji
1: ilẹ àkúrá
0: àtùlùkẹ lẹgbẹ
1: kabiyesi
0: ibi gẹrẹyẹ náà bàgbà
1: wà pẹ lórí oyè
0: abarẹ
1: ìlú àkúrá kan ti dára lásìkò tẹrẹ
0: ẹni bàjẹ láéláé
1: òkú kẹ láòfin
0: ẹra yẹlẹ olórí
1: àtọwọ
0: àtọmọ
1: àti olórí rẹ láòfin
0: kò ti ṣe lọdún
1: yìí
0: padì ṣe lára mẹrin
1: ọba.

0: ọdún ìjẹ́súmọ̀ ti wọlé dé o.
1: Ní Aregun ládùúgbò Ọ̀dà ọ̀.
0: Lókè àṣẹ.
1: Gbogbo ẹbí lọ́tún lọ́sì lókè ọ̀rọ̀ àmúṣumọ́dé Aregun lápẹ́pẹ́.
0: Abùkẹ́lẹ́ gòdògbò á gbà.
1: Ó ló mà yá o.
0: Ọdún ìjẹ́sú náà á mèrè gidi.
2: Ó
0: mà dáa kéèyàn máa ṣọdún ìjẹ́sú.
1: Torí gẹ́gẹ́ bí mímọ yìí orí ká dún ni.
0: Kéèyàn dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè.
1: Kì í ṣàtakò òfin àtẹ̀tọ́ ọmọnìyàn.
0: Bẹ́ẹ̀ ni kò dẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ òṣèlú nú.
1: New Yam Festival.
0: Ó máa ń fa massive homecoming.
1: Tí tọmọtẹ bíi tara máa ń gbórí wọlé láti ìrìn àjò.
0: Láti wá rí ní Okeship Tai.
1: As whole communal meeting.
0: Léyìí tó máa mú ìdàgbàsókè bá ẹbí.
1: Níbi ọdún ìjẹ́sú.
0: Jíjẹ mímu pẹ̀lú ti Dótayọ̀ ṣẹṣẹṣẹ.
1: Tuesday ọjọ́ keje nínú oṣù July.
0: Ìyìn ọdún ìjẹ́sú Aregun yóò sọ kutu wọ̀wọ̀.
1: Kansa.
0: Ìmọ̀ káre o.
1: Ọmọ Aregun náà pẹpẹ.
0: Ọmọ dúró sórí ta wíjọ ẹ̀kẹ́ ẹ̀ṣọ́ gbọ́ òyì àmọ́.
1: Ọmọ májámúṣu mẹ́ta rokè àgbọn yìí.
0: Ọmọ ajáre bá gbé soko kú oṣù mẹ́ta bọ̀ alẹ́.
1: Tó
0: gbogbo àwọn ọmọ Aregun ní ìdàwọ̀ òkè àṣẹ.
1: Ìlú ní ká kéde ẹ̀ pé
0: àṣìyí ṣàmọ́dún o.
1: K

0: dídùn dídùn ni ìrántí olódodo ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú àti wákàtí ni a ṣe ìrántí yìí bàbá wa dáadáa bishop olamide moses ilemoboye omijé tuntun ní ojú wa ní ìgbà tí ẹ juwọ́ sí ayé òṣìṣẹ́ yìí ní ọjọ́ keje oṣù keje ọdún 2006 ó pé ogún ọdún lé òní tí ẹ dágbére títí láíláí ó máa ṣe ìrántí yín o ẹni wa ọ̀wọ́n bishop olamide moses ilemoboye 20 years of missing you our dear father bishop olamide moses ilemoboye gbọ́ bí àwọn ẹbí ṣe ń ṣèdárò rẹ.
1: ọmọ láyé láyé lú ọmọ láyé lọ́pẹ́ ọmọ jàrọ̀ pẹ̀ṣẹ̀ mọ́ ọmọ pẹ̀ṣọ aládé ọmọ arọ̀wà igi lílá ìjọ́rùn pọ̀jà ẹ ìwúlé ẹgbẹ́ àdé ẹ̀ ọmọ àhẹsàgbọ̀gbọ̀ bí ẹni ṣọdún ní ilé ikú lála.
0: ayẹyẹ wẹ̀jẹ̀ wẹ̀mu ìrántí bàbá wa ni a ó ṣe ní zion compound òde ayé ní ọjọ́ sátidé
2: 11 July 2026.
3: The Governing Council, Senate, Management and Staff of Afe Babalola University Adwekiti Abuad, under the leadership of the Vice Chancellor, Professor Smaranda Olarinde, heartily congratulates the founder and Chancellor, Are Afe Babalola, OFR, CON, SAN, LLD London, Fellow King's College London, and the entire Abuad community on the 2026 Times Higher Education Sustainability Impact Rankings, where Afe Babalola University Adwekiti Abuad has been rated number one university in Nigeria, second in Africa, and 72nd globally, appreciating the founder and chancellor, Are Afe Babalola, for his total dedication and commitment to quality and functional education. Abuad rated number one. Congratulations on this achievement. Greatest Afe Babalola University Adwekiti. Great at Afe Babalola University Adwekiti. Excellence is assured. Announcer, Professor Smaranda Olarinde, Vice Chancellor, Afe Babalola University, Adwekiti, Abuad.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Guy, we don't need talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
2: Oh boy, you don't talk. How bad? You know the tire.
1: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
2: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
3: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún Daju ati alaye pe Alpha Computer sori number yi 0816245-3103 lekan si 0816245-3103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 0816245-3103. 0816245-3103. Once again, 0816245-3103. Thank you.
4: Dídùn ni ìrántí olódodo ìbùkún sí ni fá òkú tó kúnnú olúwa lónìí ló pọdún mọ́kànlélógún gbáko tí bàbá wa ọkọ àtàtà àti ẹ̀gbọ́n wa ọ̀gbẹ́ni Folúṣọ́ Abímbọ́lá Ògúndípẹ̀ Bolanco tó ti lọ sinmi nínú olúwa lẹ́yìn tí wọ́n ti lu ọdún mọ́kànléláàádọ́ta láyé bí àná sì ní kúrin lójú wa o. Ojoojúmọ́ ni àwọn ọmọ aya àbúrò tẹbí tarátọ̀rẹ́ àtojúlùmọ̀ ṣe rántí yín aya yín arábìnrin Dọlápọ̀ àti Dayo Abímbọ́lá ní ọkọ bíi tìrẹ́ṣọ̀ wọn Bolanco àwọn ọmọ yín Abiola Abolade Ọmọlọlá Damilọlá Debola àti Fisola ló ní ojú tí ẹ fi ń ṣọ́ wa kẹ má ṣe fi sùn lọ́rùn o. Prophetess Fúnmiláyọ̀ Ọ̀jọ́láyẹmí Káòdé Olúsọ̀yà Barrister Sunday Olúsọ̀yà wọn ní títí ayé láwọn máa ṣèrántí yín olùfẹ́ wọn. A fẹ́ yín ṣùgbọ́n Jésù fẹ́ yín jù wá lọ o. Máa sinmi lọ́kàn ya olùgbàlà títí ọjọ́ Ajínde tá ó pàdé tá kò sì ní pinyà mọ́. Kárí òbá mi ọmọ agbọ̀gẹ̀dẹ̀ mórí sílẹ̀ mọ́lẹ̀ lúlẹ̀ sà ògún mọ́gọ̀bọ èrò alásàgbà ọmọ alásàgbà ògèlè ọ̀rọ̀ àsàgbà ògèlè kan wẹ́rí wẹ́ kákan mí ìyàn ara ní retaríta lúlẹ̀ èrò ọmọ ẹlẹ́kọ̀kan dé bẹ̀ òkọ́ lana ṣíjẹ́ ọmọ ẹlẹ́rọ abékiri ìpèrọ̀là ọ̀run òní asán o. Barrister Abímbọ́lá Abolade Michael ni olùkéde lórúkọ

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ọgbẹ́yàwó láyé.
2: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707 454 3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé.

kí gbogbo yin gbogbo ilẹ̀ kílẹ̀ tẹ bá ti ń gbọ́ wa láàárọ̀ tó ni pé ṣe dáadáa lẹ́gísà láàfíà la bá yẹn sì káàbọ̀ sórí ètò yín ètò wa ni níbi tó jẹ́ pé a ti ń yọ àwọn kókókókó èyí tó bá jáde nínú àwọn ìwé ìròyìn tó jáde ní ojoojúmọ́ tá a ti mú wa foyín a tún ti dé sórí ètò náà láàárọ̀ yìí rèé o àwa náà rèé ẹ̀yin náà nu àwa la mọ̀ wá ẹ̀yin náà la sì mọ̀ báwo lágbára ọlọ́run etí tẹ fi ń gbọ́ wa etí òun ò ní dùn yín àwa náà tá a sì ń sọ ẹnu ò ní bọ́ sọ wa lẹ́sẹ̀ bí ọkọ o a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ojúmọ́ o ẹ sì kú ojúmọ́. lórí ètò láàárọ̀ ti tòní a tún ti ná gbàrá a ti ná gbòòrò a ti ná ẹsẹ̀ kùkú a ti ná ọ̀nà tó jí o a ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn lóríṣiríṣi a ti kó wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn bẹ́ẹ̀ bí bíbà lé tó jẹ́ pé látinú àwọn ìwé ìròyìn ọ̀hún a máa yọ jáde ní kankan ìjèjì tá a sì máa já balẹ̀ gbìgbìgbì bí ìgbà tí wọ́n bá sọ pé ó di ẹyìn ó ń jábọ́ náà là á sì ṣe láàárọ̀ ti tòní. ǹjẹ́ kó tó di pé bóyá a bẹ̀rẹ̀ ètò náà ló ní pẹrẹ lọ́hùn ẹ wá jẹ́ àjọ májẹ̀ kájọ móbèlè báyìí kájọ wọnú agbami ètò náà lẹ́kùnrẹ́rẹ́ bí ọdún káyọ̀dé gómìnà ìpínlẹ̀ èkìtì ìyẹn bí ọdún àbáyọ̀mí òyebanjí lánàá òde yìí ló mọ̀ lọ kí ẹnìkan tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú adc nínú ètò ìdìbò sípò gómìnà èyí tá a ṣe dì kọjá ní ìpínlẹ̀ èkìtì o ìyẹn ambassador dáre bégidé ní ilé rẹ̀ yìí ti ń bẹ ní ìlú adó èkìtì ṣẹ̀rí àbẹ̀wò tó lọ ṣe sí dáre bégidé ọ̀hún ló wà lára ìṣàmúṣe gómìnà ọ̀hún léè tó ti sọ pé òun máa kàn sí gbogbo àwọn tí wọ́n jọ díje nínú ètò ìdìbò náà kóhun ó sì béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ òun àti nǹkan gan táwọn gan tí wọ́n lè kó nípa nínú ìdàgbàsókè ìpínlẹ̀ èkìtì gómìnà abiodun àbáyọ̀mí oyebanjí lẹni tí ṣe olùbánidámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìyẹn olóyè jíde awẹ́ tó kọ́wọ́rìn pẹ̀lú rẹ̀ ni ambassador dáre bégidé ló gbà wọ́n tọwọ́tẹsẹ̀ àwọn méjèèjì ni wọ́n sì jọ sọ̀rọ̀ gan-an tó gúnmọ́ lórí ìdàgbàsókè ìpínlẹ̀ èkìtì o ẹ̀ rí i pé ṣáájú ni gómìnà abiodun àbáyọ̀mí oyebanjí ní gẹ́rẹ́ tó jáwé olúborí nínú ètò ìdìbò náà ló ti kàn sí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú pdp àti olùdíje nínú ẹgbẹ́ òṣèlú adc ìyẹn dr wọlé olúyẹdé àti ambassador dáre bégidé o ìyẹn ní orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó sì ṣe ìlérí ngbà náà pé ẹ wò ó mo sì ń bọ̀ fúra ara mi o láti pé kí n wá fojú rinjú pẹ̀lú yín ṣùgbọ́n ní àkọ́kọ́ mo kọ́kọ́ ń pè yín lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ náà láti lè sọ fún yín pé gbogbo nǹkan tí ó bá ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkìtì gbogbo wa náà lájọ ní o àti pé ká lè jọ fọwọ́sowọ́pọ̀ kí ìpínlẹ̀ èkìtì kó lè gòkè àgbà gómìnà ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló sì ti lọ sí ọ̀dọ̀ dr olúyẹdé o ìyẹn ní ilé rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sì lọ báyìí ó tún ti lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú mi o ìyẹn ambassador dáre bégidé táwọn méjèèjì tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí bí ìpínlẹ̀ èkìtì bó ṣe máa gòkè àgbà ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post kẹ lọ kà á.

0: Biadun Kayode eni ti se alaga fun ile ifowopamọ UBA iyen to ni elu melo ni won ma ti kede bayi o pe o sese o ko je pe yo lo feyinti bere lati ojo kokonle ni ogun osu kejo odun ti a wa yi ile ifowopamọ na lo fi eleyi lede lana ode yi ni bi ipade eyi ti awon alase ile ifowopamọ ohun ti won se o gege bi won se so won ni leyin gba to je pe o ti lo odun meji lagbako le to je pe ofin la kale pe won gbudo lo eyi ti o je pe ile ifowopamọ apapo ile yi to ti gbe kale nbe ni won so pe to ni elu melo yo lo feyinti bayi o ninu atejade yi ti won fi lede ni gere le to je pe won se ipade na tan ni won so pe pelu orisirisi ise takutaku eyi ti elu melo to ti se lasiko igba ti o nse alaga ile ifowopamọ na ni won le gbagbe rara ati rara ni o nitori pe o ti je ki ile ifowopamọ ohun ko gbere gejige daada to si je pe o dide awon orilede ti won lo si nkan bi ogun ni won ti wa ni ile Africa o to si je pe o kere tan awon ti o le ni nkan bi million lona adota awon onibara ni won ti n ba won dowopo kaakiri o won ni to ni ilu melo o se takutakun o se gudugudu meje ati yaya mefa o nitori pe gbogbo igba ti won ba ti n pere akoni re ni won yo ma fi dalale garaga o nitori gbogbo awon aseyori eyi to ti se ni ile ifowopamọ ohun ni enikeni ni o le fi owo ro ti seyin o bákan náà ni wọn jẹ kó di mímọ yìí pé iṣẹ rí tẹnu ètò ni èlú mélòó yìí kò sí ní gbogbo ìgbà tó jẹ pé ó fi ń ṣe alága ilé ìfowópamọ ọhún kò gba gbẹrẹ rárá o kò sì sí ìwà jẹgúdújẹrá kankan èyí ti ń bẹ ní ọwọ rẹ léyìí tó jẹ pé fínígágá báyìí ni ẹdìyẹ rẹ ń ló bọ oko ẹ mọ o bẹẹ ni wọn tún dárúkọ ẹlòmíín pé òun gan ni yóò padà gba ipò alága ilé ìfowópamọ ọhún lọwọ tó ni èlú mélòó talẹni gan tí wọn dárúkọ náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹlọkà lẹkùnrẹrẹ.
1: Ya o si prayer center church of God.
2: Kale si adofure idori ro.
1: Nibi marathon fasting and prayer lojo meta total deliverance.
2: Nibi ti ya no ti se.
1: Ojo Friday 10th to Sunday 12th of July.
2: Ile awon akase adura kongba kongba kabiti kabiti randu randu yo ti ma bale gbi gbi gbi.
1: Ti gbogbo isoro to npo me da fira yo de ma disappear.
2: Ibe je isoro ta lale mo alafo mo tabi alakoran.
1: Ni ta ladaye ba ni tabi ajoguba tabi amutorun bo.
2: Oda titi dori eta lanko.
1: Niru eyi to mi gbogbo Nigeria logologo.
2: Oluwa yo ba wa se.
1: Tori ta won mo Israel le ju be. Sugba di end won bonu e.
2: Iji le ma janto to.
1: Sugbi gbori lo ma kenye.
2: Baba Prophet Samson Oluwa mo dede tun ti wa fully prepared.
1: Lo awon afajura jagun kankan kankan be.
3: Gbogbo iji to n ja waju oyo.
1: Oun le ngbo ye.
2: E ma bo.
1: Nibi marathon fasting and prayer yi.
2: Ni 10th to 12th of July.
1: Ni prayer center.
4: Njẹ yin fẹ ka kule yin lawo to rewa to joju ngbese njẹ yin na fẹ ki le yin dun wo bi afin oba njẹ o wu yin ke wa laye ka ile yin ko da bi ilu oyinbo o ya e je ngbe yin de le se to ni be ni re lowo Wesley Wall Finishes lo mo color tiki ibo tiki tiki shalara ile lai lai interior and exterior paintings decorative plaster finishes 3D paintings and 3D panel installations mural less cold effect screaming that proofing crack curing stucco and so face treatment oge ile yin to nsun mi se sin rin sin yo baje o Wesley Wall Finishes ni ke pe ko ba yin da pada si po ko dun wo ko sere kete
5: Wesley Wall Finishes wa ni
6: shop 18/19 Akinduko complex to wa ninu Akinduko filling station Adofure Idore Road Akure
4: ele pe tabi ke WhatsApp won sori 0706 650 5008 tabi 0806 938 8367 Wesley Wall Finishes abanikunle ti o lelegbe
7: Njẹ eyin wale iwe to gbọn je fe gbagba wo bo nile yi e ma wule da mujina mo jare ile iwe Queen and Crown nilu Larabo kini ipinle Ondo gan lo kaju e
8: ko ja la pupo e ko lo laye tawa yi se
7: Nile we Queen Accra nilu Laramokin nibe lawon oluko wa tin farajin lati ko awon adari rere lojo waju nipase eto eko to maye lori pelu iwa omo luabi to nti iwa Olorun gege bi ilewe to ba n tegbase ijoba lati ma se eto idanwo waega ti neko be la tun lawon yara keko lati ilewe alako bere titi de grama ninu ayika eleyin to duro re pelu abo to peye lori awon omo yin to fi ma awon yara ikawe to je ti igbalode eleyin ti awon keko aye ode oni kunbe fofofo de ambod ni wa nile iwe wa awoyanu a ni yara gbonin jade wa iyen music studio to fi mo ilegbe fun awon akeko to je ti boarding igbani wole fun sa eto ikeko 2026-2027 lo ti gbera so bayi eto idanwo ase wole ni yo bere lojo kokanla osu keje ati ojo kedogbon osu keje be ni yo tun ma te waju ni ojo kejo osu kejo titi di ojo kejilelogun osu kejo odun yi fun ekunrere alaye ati iforuko sile e pe 0706-071-9708
8: Ereva Festival Carnival New Yam Celebration ti wole de ayigbo ve tete ile ya o
9: ena o wa mi ki no mo wa mi won boro
8: Ajọdun ọdún ìjẹ́sù tuntun láti lè fi sàdánkátà àwọn onílẹ̀ Ereva Quarters nílùú Ṣu àkókò. Gbogbo ènìyàn ńlá pé ọ̀sọ̀ okùnù wàmíṣe àti gbogbo ọmọ àkókò pátápátá. Ayò títa àtijọ́ ìbílẹ̀ la fi máa bẹ̀rẹ̀ ní Thursday 9th of July 2026. Ọjọ́ kejì tí í ṣe Friday 10th of July 2026 ńlá máa gbé egun jáde.
10: Mi wili.
8: Saturday 11th of July 2026 yìí gangan ni New Yam Festival Ereva Quarters. Aago méjìlá ọ̀sán la ti máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní Owode Square tó wà nílùú Ìṣù àkókò. Honorable Akin Àìbínú ọmọ olú ọmọ tìlú Ìṣù àkókò ni chairman of the day. Pa Matthew ni àgbà gbogbo ilé Ereva community. Comrade Ayodele Vincent chairman planning committee. Fẹ́mi Ọmọyọ Odiekeka Erekutu làgbà gbogbo eléegun. Àyùgbó Òvété Ereva Quarters ti ń lọ ń ṣọdún Ereva Festival. Carnival àtọdún ìjẹ́sù tuntun yìí o. Honorable Tọ́gbé Alábí Òòṣà lolùkéde.
11: Àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú Transportation Movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ ká tó jáde lérìnrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wárọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdú fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè aṣíwájú on your mandate we shall stand.

0: Iyadun Kayode ẹni kan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bọ̀nú ìyẹn Alimodu Sheriff lánàá òde yìí ló mọ̀ sọ ó ní ṣé ká máa kọ̀rọ̀ ká máa ṣèké o ó ní tó bá sọ pé kan mọ́ ń sọ ó ní ṣe ló yẹ kan mọ́ gbóṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé ń ṣe ló ń jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa lọ síwájú gan gidi o ó ní kì í ṣebi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì wà nísìnyí o ó nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà gan láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè tẹ̀síwájú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tún fikún oníṣẹ́ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí ó tún gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí ó gba àwọn láàyè láti pé kí wọ́n lè ṣe bí wọ́n ṣe fẹ́ àti pé òbítíbitì owó tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń kó fún àwọn ìpínlẹ̀ láti pé kí àwọn ìpínlẹ̀ kó wá wọn kó ba lè máa ní ìdàgbàsókè ló jẹ́ pé irú rẹ̀ ò tí ì wáyé rí ní orílẹ̀-èdè Nàìjíríà ó sọ̀rọ̀ náà nígbà tí wọ́n fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ṣẹ̀mí pé ìkan nínú àwọn òjìmí nínú ẹgbẹ́ òṣèlú APC ni Alimodu Sheriff ń ló jẹ́ o onítẹ̀ bá rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ọwọ́ tó fi ń ṣiṣẹ́ ó lẹ́yìn gan yóò mọ̀ pé lóòótọ́ àti lódodo kò sí ẹ̀ka kan ní orílẹ̀-èdè ilé tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì fi ọwọ́ kàn oníṣẹ́ rí lásìkò tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó yọ owó ìrànwọ́ owó epo ni ó ní àwọn èèyàn rò pé bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mọ nǹkan tó ń ṣe ni ó ní ṣùgbọ́n ó ní èrè tí ìyọ owó ìrànwọ́ owó epo náà tó ti ń kó bá orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó ní kì í ṣe kèrémí o ó ní torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ̀rí ni kó tó di pé ó gorí àlééfà ó ti jókòó ti wo gbogbo nǹkan èyí tó jẹ́ pé ó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ìdí rèé tó fi wá sọ pé tọ́ òun ló kàn o tó sì jẹ́ pé nígbà tó fi máa débẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó ń jẹ orílẹ̀-èdè Nàìjíríà níyà pátápátá ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti rí sí onítẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti rí àwọn ìpínlẹ̀ kan tó jẹ́ pé iye owó tí wọ́n gbà lóṣooṣù ó ń lọ sí nǹkan bíi bílíọ̀nù 5.5 ìyẹn ₦55 billion ó ní lásìkò tó ń gan tó ń ṣe gómìnà fún odidi ọdún mẹ́jọ gbáko ó ní gbogbo nǹkan tí òun rí lásìkò náà ó ní kò ju nǹkan bíi ₦150 billion ó ní ṣùgbọ́n ó ní ní àsìkò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó lọ́rọ̀ náà ò rí bẹ́ẹ̀ rárá ó fi ààyè lẹ̀ fún gbogbo àwọn ìpínlẹ̀ láti pé kí wọ́n lè ní òmìnira ara wọn kí wọ́n sì ná owó bí àwọn fúnra wọn tí wọ́n bá ṣe fẹ́ òní tá a bá sì sọ pé ká tún máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò ó ní lóòótọ́ àti lódodo ó ní ọ̀rọ̀ ààbò àwọn èèyàn lè rò pé bóyá ó mẹ́hẹ̀ gan ó ní ṣùgbọ́n tí ìbá ṣe ti ìdásí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ní nǹkan ìbá ti bàjẹ́ gan gidi nítorí pé ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ yìí ńṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu jogún rẹ̀ lọ́wọ́ àwọn kan tó sì jẹ́ pé nígbà tó máa fi débẹ̀ gbogbo ọ̀nà láti lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò náà kó lè fẹsẹ̀ rinlẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń gbà o ọ̀rọ̀ pọ̀ pẹ̀lú bó ṣe yin ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ bá fẹ́ kà á lẹ́kùnrẹ́rẹ́ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post.
1: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ó lélẹ̀ inú ti balẹ̀ kà sípínlẹ̀ Ondo ẹgbẹ́ tó ń bàṣírí gbogbo mùtúmù wà.
2: Báṣírí mi.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ tẹ fẹ́ jẹ́ kókòwò yóò gbòòrò sí ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative òjò ti ń pagun wọn bọ̀ ọjọ́ ti pẹ́ bayobayo sí lọ́rọ̀ tiwọn ọjọ́ tẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lélẹ̀ inú ẹgbẹ́ bàṣírí lélẹ́yìí kódà ẹ̀yin tẹ fẹ́ kọ́lé ẹ̀yin tẹ fẹ́ rọkọ̀ kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́ tẹ́sì máa san padà díẹ̀díẹ̀ láì lélẹ̀ inú láti máa fi rọ́wọ́ ti bàpò mú lọ sẹ́nu ìrọ̀rùn lọ́ba dé ẹ kàn sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ láǹfààní láti fẹ́ darapọ̀ kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ẹ tètè dé síbẹ̀ kò sí African time torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀ ẹ lè mọ pé àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800 ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bàṣírí ẹ̀dá ni wọ́n.
3: Dádì Junior Jọ jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
4: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
3: fimile jare.
2: Digo tap abatatu lo tun se go.
3: Ye, ma pa mi jare je n se ya awon omo mi.
4: Mo lo nsa lo.
3: Rona Daddy Junior ogbon wo lo da.
4: Emi na ko, isowo Digo tap abatatu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi dani.
3: Eh.
4: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to n repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati

Biodun Kayode Ẹgbẹ́ Òṣèlú African Democratic Congress ADC ni wọ́n mọ̀ ti ṣe àpèjúwe àwọn ìròyìn kan èyí tó jáde o tí wọ́n fi léde pé lóòótọ́ àti lódodo ní orílẹ̀-èdè Nàìjíríà kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sí nǹkan bíi mílíọ̀nù mẹ́tàdínlógún léè tó jẹ́ pé ebi ti ń lùpa ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ń ṣe ni wọ́n kígbe ibi káàkiri o wọ́n ní kọ́dà wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún kò yọ àwọn ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ sì ni ò yọ àwọn màjèṣí sílẹ̀ kọ́dà àwọn àgbàlagbà gan àwọn gan fúnra wọn wọ́n tún kígbe ibi o wọ́n ní eléyìí gan ni ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ò bójútó léyìí tó sì jẹ́ kí ó máa di mímọ̀ fún àwọn èèyàn pé lóòótọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kújú òṣùwọ̀n àti pé wọ́n ṣe agbára lò gan gidi èyí tó jẹ́ pé oríṣiríṣi àwọn ìlànà àti ètò èyí tí wọ́n sọ pé wọ́n ń gbé kalẹ̀ ni ó ti ní ìjákulẹ̀ nítorí pé kò sí eléyìí kankan nínú gbogbo àwọn ètò tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe léyìí tí ó ní àṣeyọrí kankan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ebi ti ń lùpa lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí gan wọ́n ní tẹ́ ẹ bá rí ẹ rí pé orílẹ̀-èdè parapọ̀ wọ́n gbé ètò kan kalẹ̀ tí wọ́n sọ pé ní orílẹ̀-èdè Nàìjíríà o àwọn tí wọ́n ń lọ sí nǹkan bíi mílíọ̀nù mẹ́tàdínlógún ni ó jẹ́ pé ebi ń pa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí pàápàá jùlọ àwọn tí wọ́n bẹ ní apá àríwá orílẹ̀-èdè yìí wọ́n ní èyí gan ló sì ń fa ọ̀tọ́ fi jẹ́ pé ogun ìpànìyàn ìjínigbé fi ń wáyé nítorí ẹni ebi ń pa kò gbọ́ yàgò àbí bò láṣe ṣe ńgbà tí ọlọ́ṣẹ́ tí ebi bá ń pààyàn tí ọlọ́ṣẹ́ bá wá ń kiri ìgbà tí àbá fọnú bò láṣe wá fọ ìta wọ́n ní gbogbo nǹkan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yìí ni ò tẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn rárá àti rárá ni ẹni tí í ṣe agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ìyẹn Bọ́lájí Abdullahi ó sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ onílọ́wọ́ tá a wà yìí o àwọn mọ̀ pé ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 gbogbo nǹkan yóò yí padà nítorí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mọ̀ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ro àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí rere o ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

Biadun Kayode ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ìyẹn APM ni wọ́n mọ̀ ti sọ báyìí pé ṣé ẹ rí orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí ó mọ̀ nílò ìjọba rere gan gidi o léè tí wọ́n sì sọ pé táwọn bá fi lè gba ìjọba orílẹ̀-èdè yìí àwọn yóò ṣe gbogbo nǹkan tí ó yẹ kí wọ́n ṣe láti lè dá oyè àti ẹ̀yẹ èyí tí ó yẹ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó nípadà o bákan náà ni àwọn yóò sì mú ọrọ̀ ààbò ní ọ̀kúnkúndùn dáadáa kódà wọn yóò jẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kó lè bẹ́ sọ́ẹ́ wọn ní sẹ́ rí ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé ní ọdún 2027 yìí àwọn máa rí pé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n gbádùn yìnyín bí èrà inú ṣúgà o nínú àtẹ̀jáde èyí tí ẹni tí í ṣe akọ̀wé ìpolongo wọn lórílẹ̀-èdè yìí ìyẹn Abubakar Yusuf tó fọwọ́ sí lánàá òde yìí ni wọ́n ti sọ wọ́n ní tẹ́ bá wo gbogbo àwọn àlàkalẹ̀ nǹkan tí àwọn ti sọ pé àwọn máa ṣe tí àwọn bá gorí àlééfà nínú ẹgbẹ́ òṣèlú APM ọ̀hún wọn ó mọ̀ pé lóòótọ́ àti lódodo níṣe ló yẹ kí wọ́n tiẹ̀ dìídì sọ pé ẹgbẹ́ òṣèlú APM gan-an ni kí wọ́n gbé kọ́sọ́ sí orí àlééfà náà wọ́n ní tá a bá sọ pé ká wò ó wọ́n láwọn ti ṣe àlàkalẹ̀ gbogbo bí wọn yóò ṣe ṣe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí ó fi rọ́gọ́gọ́ dáadáa bákan náà ni àwọn yóò ṣe ìpèsè iṣẹ́ àwọn yóò rí i pé gbogbo àwọn lẹ́kajẹ̀ka ní orílẹ̀-èdè yìí ni wọ́n jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó lè dé ọ̀dọ̀ wọn tí àwọn náà yóò sì san ẹ̀san padà fún ìṣèjọba wọn láwọn yóò ṣe àtúntò sí nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ ààbò èyí tí ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu lọ́wọ́ tá a wà yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀mí wọn ò dé tí wọ́n sì lè sọrun àsundíjò látàrí ọ̀rọ̀ ààbò yìí tó jẹ́ pé ó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pàápàá jùlọ kí wọ́n máa wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti jẹ́ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti kó àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn lọ wọ́n ní láti ìgbà náà ló jẹ́ pé kò tí ì sí nǹkan kan èyí tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lórí àti pé kí wọ́n lè gba àwọn ọmọ náà padà wá sílé wọ́n ní ṣe nítorí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò èyí tí yóò wáyé lọ́dún 2027 yìí náà ṣáá ni gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀ wọ́n ní tá a bá sọ pé ká sọ ọ́ nílùú tó lọ́ba tó ní ìjòyè kò yẹ kí irú nǹkan bí eléyìí kó máa wáyé rárá nítorí àwọn tí wọ́n ń ṣe ìjọba ọ̀hún ṣebí àwọn tí wọ́n ń jígbé tí wọ́n ń gbé payé àwọn náà ni wọ́n dìbò fún wọn wọlé wọ́n ní ṣùgbọ́n ní tiwọn nínú ẹgbẹ́ òṣèlú APM o tí ìṣèjọba orílẹ̀-èdè yìí tó bá fi lè tẹ̀ wọ́n lọ́wọ́ kí wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan yóò yí padà ni o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn Vanguard tó fi mọ́ ìwé ìròyìn Punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùn. Biadun Kayode ẹnìkan tó súnmọ́ Àtíkù tímọ́tímọ́ ló mọ̀ ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC tí Àtíkù tó ti fẹ́ gbé ipò ààrẹ báyìí tó sì ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o orúkọ ẹni ọ̀hún ni Aslam Aliyu lẹ́ni tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú ADC ló wà ṣùgbọ́n ṣá ó lóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC nítorí pé òun wo sàkún Àtíkù Abubakar òun wòó pé láti ọjọ́ ìwà lòun ti ń tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n ṣá òun wá wòó pé pẹ̀lú ọwọ́ tí Àtíkù Abubakar wà yìí òun ò rò pé bóyá ó ní àlárere kankan fún orílẹ̀-èdè Nàìjíríà àti pé òun ò rò pé bóyá ó ní nǹkan kan tó lè ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà tó lè yàtọ̀ sí ti àwọn tí wọ́n ń ṣe o onítorí láti ẹ̀yìn wá òun súnmọ́ Àtíkù dáadáa kò sì sí gbogbo ìgbà tó ń díje tóun ò wà lẹ́yìn rẹ̀ digbídigbí ó ní ṣùgbọ́n ó ní gbogbo ìgbà tó jẹ́ pé òun fi wà ní ọ̀dọ̀ rẹ̀ ń lòun wò ó lòun sì jẹ́ olóòótọ́ sí dáadáa ó ní òun ti wá wò ó títí títí òun wá wò pé ká má parọ́ ká má ṣèké Àtíkù Abubakar yìí kò lágbára láti pé kó lè darí orílẹ̀-èdè Nàìjíríà nítorí gbogbo àwọn àlàkalẹ̀ èyí tí ó sọ pé òun yóò ṣe tóun bá gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ni ló jẹ́ pé òfo fẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tí ò sì lè dóòlà orílẹ̀-èdè Nàìjíríà láyé àti láéláé ẹwọ́ ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ó pọ̀ gan gidi ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á. ẹ jẹ́ kí n máa fèyí ṣe lọ o bí ọdún ìlọrin lèmi jẹ́ aládé alẹ́lẹ́ ló kọ́ tán fi ń gbé mi lárugẹ amúlùdùn fún gbogbo ìlú ìjírò àti gbogbo àgbáyé ká àfàtà mò ń sọ pé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko roko roko kó gbá àgbẹ̀ ilé kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà ó dára mọ́kọ́ Èkìtì.

0: 0 8 1 4 2 5 9 6 9 8 1
1: Bẹ́ẹ̀ ni kéde yìí.
0: Ọ̀nẹ̀ kà bá ti gbámú.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóyin ìṣelóṣe jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rán lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419 Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Pẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
2: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti ilé-ìwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
1: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ ilé-ìwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
2: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé ilé-ìwé Cedar Seductional Consult a ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
1: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
2: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
1: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni ilé-ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
2: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé-ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé-ìwé wa kò gún pa rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. A ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó ilé-ìwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033313794 lẹ́ẹ̀kan sí 08033313794 ilé-ìwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdùlọ́jì ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
1: Kí ni àwọn ètò tuntun eléyìí tí ilé-ìwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. A ti ní yunifásitì ní country 4 ní Europe. A dẹ̀ ti ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí. So wọn fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wàá máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ilé-ìwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún. Nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí ilé-ìwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé-ìwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí?
2: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé-ìwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹja sí. So one step after another bó ṣe wà nìyẹn. Tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè tàbí kejì?
2: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033313794 lẹ́ẹ̀kan sí 08033313794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́?
2: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ, gbogbo ẹ̀ ló wà. Ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ láti lè tètè lo torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
1: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ bí oge títí ìgbà míì mú kí yín ire o.
3: Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: and grow in children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Njẹ́ ìwọ fẹ́ mu àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ wọ́n ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ò gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ̀ka.

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹyin didun ara riro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 6.

0: mo binu ajo nu ajo itaniji a je pe a fe gbe omo ba fosun mo mo binu e se we kaabo si ori eto yi ajo nu a ki yin pe e kaaran e se we kaabo bakan na ni mo ri enikan legbe mi o ogbeni oludare asa olu odun ni won won yi se aimo fun oloko ni ori eto yi alakoso ajo to ri sisele pajawiri sema ni pele ekiti e se mo ki yin e kaaro e sa o
1: e se olojo e kaaro
0: e se o
1: oke gbogbe yara le e kaaro
0: e seun e kaabo ni oruko gbogbo awon ti a jo meto wa ni ori eto yi laaro yi o le ni adebowale ti mo fi ki yin pe e kaaro le kan si adefabi e je ka bere lati apa bi yi gege bi e ti a ma so ta ba de ori eto ki bere lati odo baba wa oludare asa olu oloye ni yin kini ise pataki ti a jo sema te se ni pele ekiti o
1: e se pupo saju mo fe lu akoko yi tori pe ati wa sori eto leyin ti baba wa olola gomina jodan abaye mu ibanji ti won jawo olubori leyin idibo a dupe fun olorun tori pe erongba kan won ni pe won fe ki itajesile o wa a de dupe nitori pe olorun gbadura mo tun fi aya siko yi ki olola igbakeji gomina okinde a minister de afuye àwọn ló ṣe kò kárí tó ń darí àjọ iléeṣẹ tó ń mójútó ìṣẹlẹ pàjáwìrì ní pẹlẹ èkìtì ẹdẹmọ iṣẹ takuntakun tí wọn ṣe náà a dúpẹ lọ wọn a dẹ gbàdúrà wípé ọlọrun a mú wọn dúró a dẹ jẹ kó ṣe àṣeyọrí
0: ní
1: sáà kejì yìí.
0: ẹ ṣeun.
1: Ta bá ń sọ̀rọ̀ nípa bí a ṣe ń mójútó ìṣẹlẹ pàjáwìrì ní pẹlẹ èkìtì a tún gbóríyìn fún gómìnà wa torí pé àwọn ni number one emergency manager manager Lekiti state wọn dẹ ní àfojúsùn tó pọ gómìnà wa ti lọ sí ìpínlẹ èkó a rí pé tẹ bá dé ìpínlẹ èkó ojúmọ kan ìṣẹlẹ pàjáwìrì kan ní lẹkọọ so wọn ti lọ sí èkó wọn ti wo báwọn náà ṣe ń ṣe wọn tún rán wa lọ sí wọn wá pe àwọn tó wà lẹkọọ yẹn wá síbí pé kan wá ṣe nǹkan tá à ń pè ní scoping studies aya oríṣiríṣi àwọn iléeṣẹ ìlera ni o iléeṣẹ ètò ìròyìn ni o àwọn ti works ni o urban development agency ni o physical plant gbogbo àwọn ibi tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó lè kàn wá gbogbo bẹ̀rẹ̀ ládé lẹ́yìn ìgbà yẹn ni gómìnà tún rán wa padà sílùú èkó tá a lọ ṣe nǹkan tá à ń pè ní on the spot assessment tá a bẹ̀rẹ̀ báwo làwọn náà ṣe ń ṣe tó ń ju wọn ṣe so a dúpẹ́ lọ gómìnà púpọ̀ lẹ́yìn ìgbà yẹn gómìnà tún wá wò pé a lè jókòó sádó ká mọ nǹkan tí wọ́n ṣe lẹ́fọ̀ ká mọ nǹkan tí wọ́n ṣe lémùrí so bí a ṣe ṣe àpéjọpọ̀ kan tí a ń pè ní all sema conference gbogbo àwọn sema tó wà ní nàìjíríà la ṣe àpérò yẹn ohun tá a dẹ̀ fẹ́nu kù sí ni pé ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan wọ́n gbọ́dọ̀ ní àjọ tó ń bojútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ìpínlẹ̀ èkìtì ni ìpínlẹ̀ àkọ́kọ́ tó dá àjọ yẹn sílẹ̀
0: yóò ní ìjọba àbílẹ̀
1: bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí a ṣe ìpàdé yẹn so agbóríyìn fún gómìnà wa so àwọn alága ìjọba ìbílẹ̀ ni a fi so lẹ́sẹ̀ wípé wọ́n gbìyànjú bojútó dáadáa ṣùgbọ́n àwọn igbákejì alága níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan àwọn ló jẹ́ alága àjọ yẹn tá à ń pè ní local emergency management committee láti ṣe ìtàlẹ́jì torí pé awé fún ni kó tó dá ní
0: agbájákadì
1: ní so gómìnà ò fẹ́ kí ìjàmbá ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni òun la ṣe ń ṣe ìtàlẹ́jì ní lóòrèkóòrè nígbà míì àá ṣe ní senatorial district nígbà míì àá ṣe ní local government district nígbà míì àá ṣe ní community by community àá lọ sínú ọjà àá lọ sí in fact àá ṣe ní palace àá ṣe ní town hall a lè dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí wa torí pé wọ́n ń jáde sí wa àwọn ìyálájẹ ìyálọ́ tún ṣe àṣetán àlọ sí àárín ọjà a sọ fún wọn kí ni nǹkan tó ń mi kó má dé bá wa nípínlẹ̀ èkìtì kí làwọn nǹkan tó yẹ ká ṣe kí a má bí ìjàmbá iná kí làwọn nǹkan tó yẹ ká ṣe kí atẹ́gùn má gbé ilé wa lọ nígbà tá a lọ sídò kábíyèsí olójúde wọn jìjọ wọn tẹ̀lé wa lọ sí gbogbo àwọn ibi tá a lọ nínú ọjà àwọn yẹn tá a jọ ń káàkiri ẹ rí i pé ìfọwọ́sowọ́pọ̀ tí ó lóore tó lóòrìn la ní lọ́dọ̀ àwọn kábíyèsí wa láti ṣe pé ìpínlẹ̀ èkìtì wà ní àlàáfíà.
0: ẹ ṣeun lẹ́ẹ̀kan sí màmá wa akọ́mọlédè olúwakẹ́mi ẹ mọ̀ bínú pé a fẹ́ gbé ọmọ ọba fọ́sùn àìgbọ́ra ẹni yé láwọn apá àbìkan ni ṣùgbọ́n ẹ̀ka àbọ̀ sórí ètò òṣè ti gbọ́ ló fẹ́ jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ̀ọ̀kan rí yín lórí ètò rere mo mọ̀ pé a béèrè ìbéèrè lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gbọ́ nípa àjọ ìtanijí noa bọ́n jí ẹlòmíì pẹ́pẹ́pẹ́ lójú oorun yóò sọ pé noa kí ni àjọ noa gan iṣẹ́ wo lẹ̀ ń ṣe o.
2: ẹ ṣe olótú gẹ́gẹ́ bí arákùnrin mi kejì ṣe sọ ní sẹ́mà èmi náà máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Èkìtì lórí ètò ìdìbò tó kọjá yìí pé wọ́n gba àlàáfíà láàyè àwọn àjọ náà jáde láti ìbẹ̀rẹ̀ ọdún yìí láti bẹ̀rẹ̀ sí polongo fún àlàáfíà pé kí ètò ìdìbò ikú lọ ní ìrọwọ́ àti ìrọsìn mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ará ìlú pé wọ́n ṣeun ẹlẹ́ẹ̀kejì mo tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Biọ́jú Àbáyọ̀mí pé wọ́n jẹ́ ọmọ ọlọ́gbọ́n wọ́n jẹ́ ọmọlúàbí ènìyàn a rí ní àjọ náà a rí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé lẹ́yìn ìdìbò bí wọ́n ṣe lọ káàkiri lọ bá àwọn olùdíje ẹgbẹ́ wọn láti lọ pẹ̀tù sí wọn nínú àti láti lọ bá wọn dọ́rẹ̀ẹ́ èyí ó jẹ́ kí ìyàtọ̀ yékéyéké kó wà láàrin ètò òṣèlú ní àkókò tí wọ́n ní ìpínlẹ̀ Èkìtì fún ìdí èyí àjọ náà ń kí wọn pé wọ́n ṣeun wọ́n kú iṣẹ́ ọmọlúàbí tí wọ́n ń ṣe àjọ náà bí gbogbo wa ṣe mọ̀ a ti mọ̀ pé jálẹ́jákò ni káàkiri orílẹ̀-èdè nàìjíríà làwà ní gbogbo ìjọba àti ní ìpínlẹ̀ ajé àjọ tó ń tanijí sí ojúṣe ara ẹni sí ìlú àti ìjọba náà ń bá ìjọba náà sọ̀rọ̀ sí ojúṣe wọn sí ara ìlú pé kán lè mú un dọ́gba gbogbo àwọn èròǹgbà àwọn èèyàn wa lẹ́yìn ìgbà tá a bá ti polongo gbogbo àwọn ètò tí àwọn ìjọba ní ìbáṣe ìjọba ìbílẹ̀ ni o ìbáṣe ìjọba ìpínlẹ̀ ni o àti ìjọba àpapọ̀ gbogbo wọn ní lájọjọ́ ọkọ àtìyàwó ìjọba tó bá ti wà lóde àjọ noa òfin tó gbé wa kalẹ̀ ni pé a ní láti ṣe support ìrànlọ́wọ́ fún àwọn ìjọba yẹn láti jẹ́ pé gbogbo ètò wọn ó lọ ní ìrọwọ́ ní ìrọsẹ̀ gbogbo èròǹgbà àwọn aráàlú yìí àjọ noa a tún wá kópọ̀ ìyẹn tá à ń pè ní report àwọn papọ̀ a tún fi ṣọwọ́ àjọ dss ni o dia ni o nia ni o
1: bẹ́ẹ̀ ni
2: gbogbo àwọn report wa ní ìjọba ìpínlẹ̀ Èkìtì report wọn a lọ sọ́dọ̀ ministry of information lọ́dọ̀ commissioner bẹ́ẹ̀ ló ń lọ sí ọ̀dọ̀ bàbá wa báwo bákan náà gómìnà gangan aná a máa ń submit ẹ̀ ní ìparí oṣù láti sọ fún wọn but àwọn kan wà tó yẹ pé ọ̀sẹ̀ méjì la máa mú lọ à ń pè àwọn òṣìṣẹ́ wa tó wà ní oríkò ìjọba ìbílẹ̀ káàkiri à ń pè wọn ní comos gbogbo èròǹgbà àwọn aráàlú tó bá ti wá à ń pè report yẹn ní pulse of the nation tó bá ti mú wá àkó papọ̀ gbogbo nǹkan táwọn aráàlú sọ à ń kọ́ láti lè jẹ́ irinṣẹ́ fún ìjọba láti lè mọ̀ pé kí ni ìgbésẹ̀ tó kàn tó yẹ ká gbé nǹkan tí àjọ olúwa wà fún nìyẹn o kí ìjọba òde ìgbà yẹn kó lè mọ̀ wípé èròǹgbà àwọn aráàlú rèé nǹkan tí wọ́n fẹ́ báyìí irú àwọn tí wọ́n fẹ́ iná kò ní ṣọ̀nà ni wọ́n lọ ṣe fún wọn nǹkan tí àjọ noa wà fún yẹn wí á olóyìnbó adéjákọ̀ vọ́ọ̀trẹ̀
1: mọ́sálà
2: rọ̀ lórí ètò ààbò ni o ètò ìlera ni o ètò ẹ̀kọ́ ni o ìdójútòfò ni o iṣẹ́ pàjáwìrì irú ilé ìtawá ṣe gbogbo ẹ̀ pátápátá kò sí àjọ tó pè wá àti àwọn aládàáni ngos csos gbogbo wọn lájọ ń ṣe papọ̀ kí ìtẹ̀síwájú kó lè bá ìpínlẹ̀ ìpínlẹ̀ tí a bá ti wà gẹ́gẹ́ bí àjọ noa òun náà láti ń ṣe ní ìpínlẹ̀ Èkìtì.
0: ẹ ṣeun bàbá wa olóyè olùdarí àṣà olú ẹjẹ káàbò bí eléyìí àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ pé kò sí bá a ṣe fẹ́ ṣe tí ò ní padà wáyé fún àpẹẹrẹ ìkún omi tó lè fa omi yalé kí iná ṣàdédé ṣẹyọ láwọn apá àbìkan àbí kí òjò kó sọwọ́ òdì ọlọ́mọdé orí bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo ni àjọ yín ń gbé nípa eléyìí ibo ló ti kan ìjọba ibo ló ti kan àwọn aráàlú tó bá kàn di pé tó bá fẹ́ ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ tó bí ó ṣe níwọ̀n tó kó má pọ̀ kó má ní ìpalára lára àwọn aráàlú o.
1: ẹ ṣe púpọ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló wà àwọn míì wà tó jẹ́ pé àfọwọ́fà wà
0: èyí wà àwọn èèyàn
1: bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwa fúnra wa là ń fọwọ́fà àwọn kan wà tó jẹ́ pé kò sí nǹkan tá a lè ṣe a ṣẹlẹ̀ ni tó bá dẹ̀ ṣẹlẹ̀ tó kí nìkan tá a máa ṣe láti ri pé a kúṣe effect yẹn lára àwọn èèyàn ní àkọ́kọ́ eléyìí tí afọ́fàfà nípa ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi. Ẹni pé ní ẹnu bí ọjọ́ mẹ́ta sẹ́yìn òjò àròdá òwúrọ̀ nípínlẹ̀ Èkìtì. A dẹ̀ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tí omi yalé àgbàrá yẹn ṣòbí ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tá a dé àwọn àdúgbò yìí, a rí wípé àwọn nǹkan tó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ ni tí ò bá ṣe àfọ́fà ara wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò la dé tá a rí wípé àwọn omi odò omi wà ńbẹ̀.
0: Ojúṣọ
1: odò wà ńbẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa wọ́n kọ́lé sí
0: bèbè
1: omi yẹn. Now ilé tó yẹ kán tún fi ṣe drainage yẹn kó fẹ̀ díẹ̀. Wọ́n tún ṣe tó yẹ pé drainage yẹn kò ju àtẹlẹwọ́. Now kò dẹ̀ sí ni tí omi ò bá ti ráyè gbà. Ibi tó bá ti rí náà ló máa gbà. Nǹkan tó wá ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí dúkìá wọn bàjẹ́ ní àwọn ibi tá a dé wọ̀nyẹn ló jẹ́ wípé kì í ṣe àwọn gan ló fa ìṣẹ̀lẹ̀ yẹn. Àwọn tó fà á apá òkè níbi tó jìnà ni wọ́n wà.
0: Yóò gbé àwọn ará apá òkè gan ló kó bá
1: wọn ká sábẹ̀. Bẹ́ẹ̀ni so nígbà tá a dẹ̀ ń bá àwọn yẹn sọ̀rọ̀ wọ́n ní nígbà táwọn aráàlú yẹn ń kọ́lé wọ́n bẹ̀ wọ́n wípé kí wọ́n fi ẹsẹ̀ bàtà bíi mélòó kan sílẹ̀ so kán lè ráyè ṣe ojú àgbàrá yẹn omi yẹn kó lè ráyè lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà kọ́ lọ́kọ́ shop sí tó jẹ́ pé wọ́n kàn kọ across ibi tómi máa gbà ní. So a rí pé nígbà tí omi wá tí ẹ̀kún omi yẹn dé ìmí tó jẹ́ pé ó wọnú ilé ṣe náà bẹ̀rẹ̀ sí ń ya gbogbo ògiri omi kó lè ráyè jáde. Deep freezer omi kúnú ẹ̀ tó jẹ́ pé ó ti bàjẹ́. Now ẹ ti rí pé ìyẹn tí ì bá ṣe pé àwọn nǹkan tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí individual tá a ṣe òun ló kàn sí inú ìjàmbá yẹn. Ẹni pé ìyẹn ò kì í ṣe natural. Nà ìyẹn la ṣe ń pariwo sáwọn èèyàn wa wípé kọ́ gbogbo ìtanijí tá à ń ṣe torí ara wa náà ni kó bàá lè ràn wá lọ́rùn pé ẹ má jẹ́ ká kọ́lé sí ibi tí ò yẹ ká kọ́lé sí. Now a tún dé àwọn ibì kan ẹ pé àwọn ìjọba tá à ń pè ní NIMET tó ń wojú ọjọ́ bẹ́ẹ̀ ni tó ń wo ìṣẹ̀lẹ̀ ojú ọjọ́ wọ́n ti sọ fún wa wípé ìpínlẹ̀ Èkìtì wà lára àwọn tí ìpínlẹ̀ tí òjò àròdá ti máa ṣẹlẹ̀ tí ẹ̀kún omi dẹ̀ máa wà a dẹ̀ ti ń rí náà òjò ò tí ì dé o.
0: Ṣé báyìí
1: ó ṣe ń bẹ̀rẹ̀
0: ní àmàrí kan ní àyà àjẹjọ tí
1: ó ṣe ń bẹ̀rẹ̀
0: ní àwọn èèyàn ò lè wọlé ní wákàtí
1: mẹ́ta. Náà nǹkan tá a wá nígbà tí wọ́n ṣe yẹn lábújá gómìnà fún wa lówó àwa náà wá ṣe àṣẹ nǹkan tá à ń pè ní danskele àwa ṣe ní ìpínlẹ̀ Èkìtì a pe àwọn tó yẹ ká pè àwọn stakeholders àwọn ìyálájẹ ìyálọ́jà àwọn tó ràn máa kàn tó lè kàn wá a pè wọ́n pé kí ni nǹkan tá a lè ṣe kí ẹ̀kún omi tán ló ń bọ̀ kó má bàa
0: bá wa níbi
1: kó má dẹ̀
0: fọwọ́ sí
1: bẹ́ẹ̀ ni kó má bàa ṣe wá ní jàǹbá ní ìpínlẹ̀ Èkìtì. Nígbà tá a ṣe yẹn tán a wá ṣe nǹkan tá à ń pè ní community engagement a mọ̀ pé àwọn aráàlú yẹn wọ́n máa lọ síbi iṣẹ́ bí aago mẹ́rin aago márùn-ún la sọ fún wọn pé à ń bọ̀ tá a lọ sádùúgbò wọn a lọ sí ọ̀nà àfà ní sáìdì ilé mi yẹn. Ẹ dẹ̀ rí pé omi kan wà níbẹ̀ tó tóbi náà. Nǹkan tó yà wá lẹ́nu wípé nígbà tí a dé ibi omi yẹn tẹ bá rí àwọn ẹrù oríṣiríṣi
0: ìdọ̀tí
1: tí wọ́n dà sí ibi omi yẹn kò sí bí volume omi yẹn ṣe lè tó lè gbé àwọn ìdọ̀tí tí wọ́n dà síbẹ̀ yẹn ara nǹkan tó ń fa ẹ̀kọ́ omi nìyẹn. Nígbà tómi bá ti ń bọ̀ tó rí pé kò síbi tó máa lọ á gorí kíní á dẹ̀ gorí títì. Ó tún ṣe ní láàánú wípé pẹ̀lú ẹ̀kọ́ omi tó ṣẹlẹ̀ yẹn ọlọ́kadà kan kú sínú ìṣẹ̀lẹ̀ yẹn. A dẹ̀ máa ń pariwo sáwọn èèyàn wa pé tójò bá ti ń rọ̀ bẹ́yẹn tí ẹ̀ mọ bí tó yẹ ká ẹ fẹsẹ̀ sí lórí títì ẹ má wọ̀ inú omi yẹn. So àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nìyẹn. Then ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé àfọ́fà ló pọ̀ jù ń bẹ̀. A lọ síbì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni yẹn ó ń dáná lọ́wọ́ ni yàrá bíi mẹ́ta ni ó gba yàrá kan ó ń dáná nìkan ó sùn sí kan. Nígbà tí bóyá omi gbẹ nínú kinní yẹn ó múná ẹni kan tó sùn sílé ò mọ̀ pé ilé ti ń jóná àwọn ará ìta ládùúgbò
0: wọ́n
1: pariwo pé wọ́n ti ń jóná ilé ẹ̀ dẹ̀ jó pátápátá ẹni pé ìyẹn àfọ́fà ni. Tàbí a máa ń pariwo pé tẹ bá ti fẹ́ kúrò nílé o iná ìjọba ó lè dé lójijì ẹ pa ẹgbẹ́ sí jẹnẹrétọ̀ gbogbo àwọn nǹkan tó ń lo iná ẹ yọ sílẹ̀ kán má plọ́ọ̀gì ẹ̀ tí iná bá dé lójijì kò ní ṣe ìjàmbá. So àwọn nǹkan tá à ń sọ nìyẹn. Then àjẹgùn ń gbélé ìjì jà ń kọ́kọ́ a ma so fawon eyan se ri ti ategun ba ti toju ba ti fe ro to mu ategun lowo gbogbo awon firisi wa o ye ka ti ategun ba ti ri lo ma wo to ba se to ba ti ri o pin kekere to ba ti wole bayi agbara epo then boya pa lo wa o ni bi ti esoko abi meji to ti jo kuro immediately agbo ki carpenter ko wa pa wa se awon ayika wa ati nro wa wo pe ka ma gbin igi in fact gomina wa se debi pe ni forestry commission won ma gbin igi won na si e wa se ni nursery ijoba de ma fun awon eyan ngba mi won fun olofe ngba mi won fun olowo kekeke
3: pe kan lo tun
1: gbe a de tun ro awon eyan wa to ba se awon igi eleso a le gbin si

0: ẹ̀yàrá ìlú ẹ̀ máa sọ́ra o àwọn èsì wo rìsọ́ọ̀tì wo gẹ́gẹ́ bí àṣẹ ilé ìwò lẹ ti rí nípa ìgbésẹ̀ fẹ́ gbé wọn.
1: Ẹ ṣe ọ̀gbẹ́ni Adéfàbí.
0: Ẹ ṣe ọ̀gbẹ́ni.
1: Bí gbogbo wa ṣe mọ pé àjọ ìtanijí ni wa, inú mi dùn púpọ̀ láti sọ fún pé ní àjọ NUA báyìí láti bí ọdún bíi méjì sẹ́yìn, ọ̀gá àgbà wa tá à ń pè ní DG wa Malami Isa Onílù, ó jẹ́ ẹnìkan tó ní àfojúsùn tó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ọlọ́pọlọ pípé ni. Oríṣiríṣi àwọn àlàkalẹ̀ tẹ bá wo flyers ọwọ́ mi àti last year ni àjọ NUA ta ti ṣe jáde ta ti bẹ̀rẹ̀ ètò yìí. Fún àwọn ará ìlú a pè ní flood safety alert. From National Orientation

0: ètò ìkàlẹ̀ láti ọdún tó kọjá láti wá sórí rédíò
1: orí
0: tẹlifíṣàn nígbà táwọn lamẹ́tì ti sọ fún wa pé lọ́dún yìí o ìpínlẹ̀ Èkìtì wà lára àwọn ìpínlẹ̀ tí ẹ̀kún omi tó máa wá bí wọ́n ṣe sọ fún wa gbogbo àwọn ìpínlẹ̀ kan dárúkọ Cross River Edo Kogi Adamawa Èkìtì wọ́n ṣe sọ fún wa ni ọ̀gá àgbà wa ti gbé ìgbésẹ̀ mo dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àjọ NEMA tí wọ́n jẹ́ kí omi náà ṣàn sísàlẹ̀ sí àjọ SEMA àti dúpẹ́ lọ́wọ́ àjọ SEMA
1: tí wọ́n àwọn náà tún jẹ́
0: kí wọ́n tó ń ṣe kó ṣàn sí LEMA tí wọ́n ṣe gbogbo àwọn ètò yìí mo ti ní àǹfààní láti lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ bíi méjì tí àwọn àjọ SEMA ṣe ní Èkìtì òtítọ́ ni ọ̀gbẹ́ni Aṣáọlú sọ tí wọ́n ṣe training pé báwo la ṣe lè dẹ́kun omi kí ni àwọn àlàkalẹ̀ tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọba o àwọn cds nílùú o àwọn ọ̀dọ́ o gbogbo wa àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé àjọ inú àkópa níbẹ̀ àwa náà gẹ́gẹ́ bí àjọ inú àbúmọ̀ ṣe sọ fún yín àti ọdún tó kọjá láti bẹ̀rẹ̀ ní àwọn àtúnṣe ìpàdé ní ọ́fíìsì láàyè òde yìí pẹ̀lú àwọn local government officers wa pé báyìí o pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tá a ti sọ fún yín tẹ́lẹ̀ o ẹ tún wá jáde báyìí lákọ̀tún o kẹ tún wá rán àwọn èèyàn wa létí ká máa ṣe ìpolongo gbogbo bá ṣe lè ní safety measure ọ̀nà tí a lè gbà káti dènà láti dáàbò bo ara wa àwọn nǹkan tó yẹ ká ṣe ní gbogbo ìbẹ̀rẹ̀ ọdún yìí làwọn kọ́mọ̀sì wa yẹn ti ń ṣe àwa náà èmi náà ti mo wà ní state headquarters a lọ káàkiri àti ti sọ fún wọn lánàá pé ká tún bẹ̀rẹ̀ so ìpolongo yìí kò dáwọ́ dúró títí la máa ṣe ó wà lára nǹkan tí àjọ noa ń ṣe láti ta àwọn ènìyàn wa jí pé ẹkún omi ń bọ̀ o nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe o ẹni oúnjẹ kékeré sílé o gẹ́gẹ́ bí ọ̀gá SEMA ṣe sọ a sọ fún wọn débi pé páàlù tó ń jò tẹ̀tí pátẹ́gùn fẹ́ ó ṣí ó ń pariwo òrùlé yín
1: ẹ̀kọ́
0: igi tí wọ́n sọ yìí abáwọn sọ́nà ìwọ́ tó mọ̀ pé ó fẹ́ ra lẹ̀ má ra lẹ̀ sí etí bèbè omi ó ti mọ̀ pé kò sí relief material tí àjọ SEMA lè fún wọn tí yóò tó ó wà lára nǹkan tá a tún sọ fún wọn ẹ má jẹ kárí báyìí pé àwọn ọjà onígbà tó ayé tómi bá tẹ̀ ti gbé lémi lọ báwo a fún mi ní pàánù a fún mi ní ṣòó rárá kò lè tó bẹ́ẹ̀ àwọn ẹ̀mí.

0: gbogbo àwọn ìpolongo wọ̀nyí ni àwọn àjọ noah ta ṣe ta tún kọ àwọn àlàkalẹ̀ ohun tí a gbọ́dọ̀ dènà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ the natural disasters and the human cause disasters tó pé àwa gan la fi ọwọ́ ara wa la fọwọ́ ara wa fa ẹ ṣe lóòtú.
1: ẹ ṣeun bàbá wa olùdarí aṣa olú ẹjẹ káàbù bí eléyìí àjọ nimet ti wòye pé lọ́dún yìí o òjò àrọ̀rọ̀ ọ̀dá tí ó fa omi yalé ó ṣe é ṣe kó ẹ sì sọ nínú ọ̀rọ̀ yín pé òjò ń gan ò tí ì rọ̀ ṣùgbọ́n a rí kan ní ọgbọ́njọ́ oṣù kẹfà ọ̀sẹ̀ tó.
2: ọ̀fẹ̀sẹ̀yìn àwọn drainage ti rẹ̀ tó ọ̀fẹ̀sẹ̀yìn dáadáa àwọn ojú omi wọ̀nyẹn tí wọ́n là á ẹ̀rí pé kò sígbà tó jò bá rọ̀ tí ì ṣe fúrílì làwọn èèyàn kọjá ń bì tá a bá wo area atm mo máa ń sábà sọ bẹ̀yẹn

0: lọ sí CAC tàbá wo area ilé àbíyè lọ sọ́nà làwọn lọ sí Adékaye tán èrè àwọn yẹn ẹ̀rí pé bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà tí gómìnà ti ṣe àwọn gọ́tà wọ̀nyẹn àwọn ojú omi tí wọ́n ti fẹ́ sẹ́yìn ẹ̀rí pé ìlú ẹ̀ ti di àfìsẹ́yìn nǹkan tó fa ti ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn yẹn wa náà ló kọ̀ sí.
1: lọ́nà
0: wo. Now mo sọ fún wa pé àwọn drainage tí gómìnà ṣe tí wọ́n fẹ̀ sẹ́yìn dáadáa pé komi lè máa lọ àwọn iyẹ̀pẹ̀ tó wà lójú ẹ̀ ni pé ìgbà kan wà tó jẹ́ pé tipa ni gómìnà wa fi ń kó àwọn iyẹ̀pẹ̀ tó wà lójú àgbàrá wọ̀nyẹn tí wọ́n ń kó kúrò. Now lẹ́yìn ìgbà tí wọ́n tí gómìnà ṣe wọ̀nyẹn tán a tún wá rí pé àwọn èèyàn wa eléyìí tó yẹ kán fi da ilẹ̀ àwọn ìdọ̀tí wọn sínú ogoro ìdánimọ̀ tí gómìnà ti ṣètò táwọn àjọ kólẹ̀ púpọ̀ ti dé káàkiri ẹni pé ṣe lọ́ tó ń da àwọn ìdọ̀tí yìí sí ojú àgbàrá àwọn nǹkan tó fa omi yalé àti ẹ̀kún omi tẹ́ ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta nìyẹn nítorí pé àwọn ojú omi tí gómìnà ti là wọ́n da ìdọ̀tí sí àwọn ojú àgbàrá wọ́n kó oríṣiríṣi síbẹ̀ so kò síbi tó mi máa gbà kọjá òun ló fa ilé ìtẹ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn so a sì tún máa rọ àwọn èèyàn wa náà ni wípé bí ìjọba bá ti ṣe é ṣe láti ràn wá lọ́wọ́ káwa náà ká ràn wá lọ́wọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn.
1: ọ̀dọ̀ yín náà ni mo ṣe wá o torí bá a bá ti wà ní ti ìjọba náà ká tún sọ ti tí àwọn aráàlú sọ gẹ́gẹ́ bí oníròyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọminú nípa bí àgbàrá ṣe máa ń ya sí títí ìjọba nílùú Adó ní tí wọ́n sì ń sọ ni pé bóyá wọn gbé àwọn ṣíṣe ojú ọ̀nà yẹn kalẹ̀ lọ́nà tó tọ́ àwọn drainage tá a ṣe pé bóyá kò dá bẹ́ẹ̀ bá ń bọ̀ lọ́nà Adébáyọ̀ lápá bí nígbà míì tó jò bá ti rọ̀ yàtọ̀ sí pé bóyá àwọn èèyàn kó nǹkan sí ojú ojúṣàn àgbàrá omi máa ń ya wọ pópónà kí ni ìjọba ṣe nípa eléyìí náà ǹjẹ́ ẹ gbọ́ nípa ẹ̀ náà.
0: Ṣé rí ta bá wo ilé-iṣẹ́ ètò ìlera tá à ń pè ní teaching hospital ní Exult yẹn ẹ rí pé lásìkò kan nípínlẹ̀ Èkìtì a kì í ráyè gbà bẹ̀ kọjá náà ẹ rí pé gómìnà ti ṣe ojú àgbàrá ńbẹ tó ti fẹ̀sẹ̀ yìn ǹjẹ́ rí pé ṣé rí kí àgbàrá kó ya sí títì ńbẹ mọ́ kò ní yà nítorí pé ibẹ̀ wọn ti fẹ̀sẹ̀ yìn dáadáa so báyẹn bákan náà ni wọ́n ṣe ṣe àwọn gọ́tà wọn káàkiri ta bá wo sáìdì satellite sí ọ̀nà ìlàkùnkànṣọ ẹ̀ rí pé iṣẹ́ ń lọ lọ́wọ́ ńbẹ̀ ẹ̀ rí pé bridge tó wà ńbẹ̀ òdù kékeré ẹ̀ rí pé gómìnà wa ó ti ń ṣe díẹ̀ pé bridge yẹn tóbi sí ojú omi tó wà ńbẹ̀ ẹ̀ rí caterpillar kan gbé síbẹ̀ tó ń fẹ́ sẹ́yìn àwọn nǹkan tí ìjọba lè ṣe láti ràn wá lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n nígbà tó bá ṣe léyìí tán tó jẹ́ pé oríṣiríṣi ìdọ̀tí náà tó ń dà síbẹ̀ yẹn ẹ̀ rí pé kò sígbà tí ò ní yà sí títì àwọn ibi tí wọ́n ṣe tí omi ráyè lọ freely kò sí bó ṣe máa yà sí títì.
1: ẹ ṣeun ọ̀dọ̀ yín náà ni mo ṣe wà àwọn ò tí ì kúrò ńbẹ̀ torí ọjọ́ tá a bá rí ọlọ́rọ̀ ẹni la máa ń sọ mo mọ̀ pé ẹ̀yin ni general manager àjọ tí à ń sọ yìí ẹ sì máa gbọ́ àwọn èèyàn pè wá lọ́sẹ̀ tó kọjá lágbègbè Fáglò àwọn èèyàn lọ́lọ́run dá ọlọ́run ṣògo ìkíngbèsì nílùú Adó kí ni tẹ́ ẹ lè sọ sí abala ilé yìí.

0: abala ile ise awon lo opolopo awon to n gbe. Bẹ́ẹ̀ni o fa ile ni abi kila le
1: sọ. Mo sọ lẹ́ẹ̀kan náà pé. Àwọn fàmì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn bíi tẹ́ ẹ dárúkọ wọ̀nyí Adébẹ̀, Adé Kíbíṣì, Adé Eré Àfáàlù, Adé kí ló orúkọ bíi tó ń pe
0: àwọn àdúgbò
1: ìjàdù Adébẹ̀ yẹn. Ṣé nígbà tí mò ń sọ lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn wa ló fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìkíbíṣì yẹn, ó ṣe ní láàánú wípé ọkùnrin kan wà tó jẹ́ pé ó ní ìpèníjà, ó jẹ́ bí aláàbọ̀ ara, ṣùgbọ́n ó tún ń sin adìyẹ, gbogbo adìyẹ ló mi gbé lọ.
0: Yóò àgbàrá wọlé náà.
1: Àgbàrá wọnú ilé adìyẹ, ó dẹ̀ gbé lu ẹ lọ. Nǹkan tó dẹ̀ fa kì í ṣe òun ló kọ̀ sí kìíní yẹn, ibi tí omi yẹn ti ń bọ̀, wọ́n ti dí ibi tó yẹ kó mi gbà. So òun ló jẹ́ kó ya wọn ní ọ̀dọ̀ ẹ̀. Àwọn ibì kan wà náà tí mo ní adé tó jẹ́ pé gbogbo inú ilé wọn lomi wọ̀ tó ṣe náà lu ògiri wọn lu ògiri jáde káàkiri gbogbo ilé yẹn lọ lu ògiri sí kómi yẹn lè ráyè jáde tọ́ṣẹ̀ wá ń pàṣẹ ẹ̀ níjọ́ kejì. So àwọn èèyàn wa ló ń kọ̀ọ̀sì gbogbo kiní wọ̀nyí, omi ò kí ń dédé ya, tó bá ti rí ibi tó máa gbà tí ò sí ìdíwọ́ tí ò sí nǹkan kan omi á lọ fún ilé ni.
0: Ẹ ṣeun máma wa kọ́mọlédè olúwa kẹmi, àwọn ìpèníjà wo lẹ̀ ń ní pẹ̀lú àwọn èèyàn nípa ètò ìtanijí yìí? Bó o ní ìpínlẹ̀ Èkìtì ṣe ń gba ètò ìtanijí yìí? Bó o náà ṣe ń gbà wọlé? Sáàmù lọ́kùnkúndùn ní ìpínlẹ̀ Èkìtì ju àwọn ibòmíì lọ, àbí àwọn èèyàn ò kọbi ara sí i?
2: Ẹ ṣé ṣe rí àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Èkìtì, àwọn kan wà wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu, wọn kọbi ara sí àwọn ètò ìtanijí yìí, bẹ́ẹ̀ náà ni àwọn kan wà náà
1: wọn kọbi
2: ara sí kọ̀ọ̀kan wọn. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé mímọ́, ẹ̀wòye ọdún tí Júdásì fi bá Jésù rí, pẹ̀lú gbogbo ìmòye pẹ̀lú ẹ̀kọ́ tí Kristi ń kọ́ wọn, ó sì pàpà ga Jésù. Bẹ́ẹ̀ ló ṣe rí láàrin àwọn aráàlú kan, tó ṣe bí òwe àwọn àgbà ní Tabagúnyán nínú
1: ìwé tásẹ̀bẹ̀
2: nínú ẹ̀kọ́ ẹ̀pà, ẹni tó máa yọ ayo, ẹni tó máa gbọ́ ó máa gbọ́. Ṣùgbọ́n àwa mọ̀ ní àjọ náà wípé àwọn ètò tá à ń ṣe ó ní àwọn ipa rere ní ara àwọn ará ìlú. Àwọn kan wà tí wọ́n gbọ́ sí wa lẹ́nu. Torí nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ní agbègbè Ìkíbíṣì tí wọ́n dárúkọ yìí, ìgbà tí wọ́n kọ́ ṣẹlẹ̀ ní agbègbè Oshodi lọ́nà Àfáwọ̀ lọ́hùn nígbà yẹn, tí ọkùnrin kan ọlọ́sìn ẹja nígbà yẹn tó ṣẹlẹ̀ bí ọdún bíi méjì sẹ́yìn, tí omi yalé náà tó mú gbogbo ẹja
0: ẹ̀kọ́ pátápátá
2: tó pé àwọn míì àgbàlá wọn ni wọ́n ti wá ń rí ẹja láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n nígbà tí wọ́n Adébẹ̀ àjọ náà Adébẹ̀ aláwọn ọ́fíṣàsì wà kó wà mẹ́rin, wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀. Àwọn nǹkan tó yẹ kán ṣe sí agbègbè yẹn ó ní láti ṣe. Ṣẹ́ẹ̀rí àkọ́kọ́ máa rọ àwọn àjọ elétò ìlànà ìkọ́lé ìralẹ̀ ìkọ́lé Lantern Housing ní ìpínlẹ̀ Èkìtì. Ó ṣe pàtàkì, ó ṣe kókó tá a bá ti rí pé àwa tá a ralẹ̀ sí apá ibi tó da gẹ̀rẹ́gẹ̀rẹ́ sísàlẹ̀ nínú àdúgbò, ó yẹ kí wọ́n máa kàn án nípa fún wa láti ṣe gọ́tà, àlàkalẹ̀ gọ́tà. Tí ilé ibi bá ti ṣe, ilé tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tó kọra wọn, ká máa join ẹ̀ papọ̀ kí ìjọba wá ràn wá lọ́wọ́. Àwọn ojúkò omi tó ńlá bí wọ́n ṣe sọ yẹn, ibi tí wàá fi darí lọ, irú àdúgbò mi ní ọ̀nà Poli níbi tá a ti ń pe òkè-oré-jẹ́ omi wá látó wà níbẹ̀ yẹn, àti pé a dúpẹ́ lọ́wọ́ àjọ SEMA tìjọba ìpínlẹ̀ àti tìjọba àpapọ̀ ní àdúgbò wa yẹn lọ́dún tó kọjá àjàǹfààní wọn. Wọ́n wá bá wa ṣe àwọn gọ́tàs kan tí wọ́n ṣe tó pé wọ́n dẹ̀ wá líǹkì sí omi ńlá yẹn, omi rẹ̀jẹ̀ yẹn, irú nǹkan bẹ́ẹ̀ yẹn. A dẹ̀ tún rí àwọn láàárọ̀ tó pé gbogbo wọn tí wọ́n la gọ́tà, wọ́n bẹ̀rẹ̀ sí ní la
1: gọ́tà
2: gbogbo. So gbogbo irú nǹkan báyìí òun là bá àwọn aráàlú sọ. A dẹ̀ ti rí àwọn tí wọ́n mu lò, bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n mu lò tí wọ́n ní ókú díẹ̀ káàtó. So àwọn ókú díẹ̀ káàtó ìlàárọ̀ ìjọba ìpínlẹ̀ Èkìtì, a mọ̀ pé bàbá wa Ọlọ́lá bá òun ń gbìyànjú, wọ́n ṣe takuntakun ẹ̀gàn ni ẹ̀. Tá a bá rí tọ́mọ ẹni bá ṣe dáadáa,
1: ó yẹ ká wí.
2: in fact won se dada mo ri fun won so iru eyi kon tun jo kon ba wa tepele mo awon to ku die ka to yen kon tun ba wa se mo le mo pe mo se ngbo wa bayi pelu olori sema to wa bi won ma ba wa mu se
0: eseun baba wa oloye oludare asa olo eyin yoruba le bo te po we te ni ilu ti o ba si ofin eseun si nbe ibi ti eyan ba tin koja aye ti ofin ba wa nbe o sese ki ofin ko muru eni be ije ofin wa gan lori oro pe ani ko se bi ele o wa ro pe olohun se be ani ko mo da idoti soju awe so wa agbara ohun da se ije ofin re wa ni pele ki to ofin aje won
1: ofin wa a de gboriyin fun ajo o le ko doti tori pe won enforce ya in fact ki to ku lo office laro yi mo ri awon kan to wa ndo bale to je pe won mu nibi to tin dale ti o ye ko dale si so ojojumo lo nse to de fine won sugbon bi awon Mrs. Akomolede se so opolopo lo je pe aimi aigboro ojoba lokan waju a de mo wipe ara wa la fi nse so a fe ro awon eyan wa wipe tori tara eni lo se to won ku se o ki ro so gbogbo e ma dale soju agbara e ma dale si bi ti o ye ka mulo awon ajo kule kudo ti yen yato si iguru dale nu nla ti gomina wara yato si moto nla ti gomina wara won tun ni awon iguru dale nu keke ta npe ni winning bi ti oni kaluku le ra ko gbe si waju ile e to je pe awon ajo yi to ba ti debe won a gbe sinu moto won ile ta fi lo ndale si oju omi oju agbara kakiri
0: esun odo yin na ni mo se wa o e wa je ka wo daada ipa wo ni gomina bi odun oye banji ti ko sa akoko isejoba won yo tenu be po losu ko e wa odun ta wa yi sugbon ni mini meji ni meta gege be se ya lori si si ona le kan e so die lara ipa ti won ti ko to je pe awon to n gbo wa ti won se ran lowo fun ti won le fi ma so pe looto le so
1: ta ba ni ka ma so a le so to ni ni wa ka se wa o
0: eyan
1: de pe bi mo se so a ni opportunity pe a ni gomina to loju anu ki to ma bo lori eto yi won pe mi lati aramoko pe tanka ko subu
0: e bayi na
1: be ni sugbon mo se so lowo lowo awon fire service wa nbe ara kitiyan gomina wa nile
0: yo pe e n ba ajo mi gan lati jo se po
1: gbogbo ajo la n ba se po
0: patapata
1: tori pe a le da se isele pajawiri ki ise nikan lo le ko lo jo so gbogbo awon ajo to ko lati ko wa lowo lajo se ati olopa ni ati road safety ni ati civil defense ati ministry of health gbogbo won ati nua ati civil gbogbo won lajo se papo so iye so fun wa wipe akitiyan gomina wa lati ri atijo e ri pe ton ba pe panopano wa ni ko so mi wa ni ko si moto ton ma lo sugbon opolopo ijamba ina to nsele nipinle ekiti to ye ko koja bo se ye tori akitiyan gomina wa awon nkan ilu ton ti pese fun awon ajo won yi ohun lo je ki ijamba e ko ti
0: ni awon osise to to
1: be ni won de se moriya fun awon osise ibe na ati ofisi ti wa gan e ri pe ni asiko kan ina sele ni ile epo kan ni ona adebayo bi gas lo de ko se
0: pe olorun lo
1: be ni immediately ta de ti pe awon panopano lati jo wa nbe e de ri pe won ni siso lo fara gba ile tori pe gomina wa se moriya fun osise won fun osise wa niya ikan lara awon osise fire service yen ẹni pé ó wọ inú lọ́wọ́ fẹ́ gómìnà ẹ̀dẹ̀ tó lọ kí nílé wọ́n dẹ̀ tó fún lẹ́bù ìfáà tìgbà tá a tún ṣe iná tó ń pè workers day ó tún wà lára àwọn tí ó gba ẹ̀bùn ara móríyá tìjọba ń ṣe nìyẹn. Now mo sọ náà lẹ́ẹ̀kan wípé yàtọ̀ sí ìtanijí yàtọ̀ sí owó tí gómìnà ń fún wa láti ṣe oríṣiríṣi pé kí ìjàmbá má ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán ìjọba gómìnà Oyèbáyí kì í fi wọ́n sílẹ̀ o. That is to show pe a ni ijọba to loju anu to ba se n sele either gomina wa nle o won si nle o ton ba ti gbọ bayi ololade igbakeji gomina wa ati debe all the spot assessment nígbà tó bá yá àwọn àjọ sẹ́mà náà àtúnwá lọ oníléjìlé kí ni nǹkan tó ṣẹlẹ̀ páànù mélòó ló ṣí ń bí òrùlé mélòó ni lower fence fence mélòó lówó block mélòó lẹ́ máa lò sí. Mo fẹ́ sọ fún wa wípé lẹ́nu ọdún tó kọjá sí bí gómìnà Ìbàdàn ti fún àwọn tí jẹ́ pé atẹ́gbogbo ilé wọn ní more than 300 million naira. Àwọn tí iná tó ṣẹlẹ̀ sí tán report fún wa ó ti lé ní 100 million naira ti gómìnà fún wọn. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ́ ni ìjọ mẹ́ta ya tó ṣe àwọn kan. Ara akitiyan gómìnà nìyẹn. Ọ̀rọ̀lá gómìnà wa tó dúró síbẹ̀ yẹn. Àwọn tó ní àjọṣepọ̀ tó pọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn federal agencies. Lẹ́nu ìjọ mẹ́ta yàtọ̀ sí pé a fún àwọn tí ìjídé ilé wọn. Gómìnà fún àwọn míì ní sìmẹ́ǹtì ẹlòmíì gba sìmẹ́ǹtì báàgì mẹ́wàá. Wọ́n fún wọn ní 400,000 naira sí. Now àwọn àjọ tá à ń pè ní NIMASA Nigeria Maritime and Safety Agency wọ́n tún kó àwọn oríṣiríṣi ohun èlò fún wa. Ilé tó yẹ kó lọ sí ilé ìwòsàn ó wà níbẹ̀. Ilé tó yẹ kó lọ sí ilé ìwé ó wà níbẹ̀. Ilé tó yẹ kó fún àwọn tí ó wà nígboro ẹ̀rọ ata ni o ẹ̀rọ tó rọ́ṣọ ni o a kò fún wọn bó ṣe kó wá. Ara akitiyan ọlọ́la gómìnà Oyèbáǹjì ni wọ̀nyẹn. Àgbègbóríyìn fún ọ ọlọ́run á jẹ́ kí ìjọba wọn kó máa tẹ̀síwájú.
0: Kó tó di pé wọ́n lọ sí ojú òpó ẹgbẹ́ wá sí ọ̀dọ̀ màmá wa kọ́mọlédè. Nígbà míì tí èèyàn bá ń ṣiṣẹ́ àwọn ìpèníjà máa ń wà tí ilé ìwọ̀n pè ní challenges. Ṣùgbọ́n ohun tá a fi mọ̀ pé èèyàn pé àwọ̀ rẹ̀ ká ojú ìlú òun ni pé tí ìpèníjà bá wá ká ronú ọ̀nà àti wá òpin sí ìpèníjà wọn. Àwọn ìpèníjà wo lẹ̀ ń dojúkọ ní àjọ NOA? Bó lẹ ṣe ń ronú sí pé àwọn ìpèníjà yìí kẹnu kúrò?
2: Ẹ ṣe olótú. Ìyẹn láwọn mi padà sí orí ọ̀rọ̀ ọ̀gá mi tí ẹ dárúkọ lẹ́ẹ̀kan. Àjọ NOA ni wọ́n ti ṣetán. Ìyáàfin arábìnrin Aya Fámì wa Ọláwùmí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni gbogbo àwọn èèyàn máa sọ pé a jọra wa. Bẹ́ẹ̀ ni.
0: Bóyá torí pé ẹ jọra yín o. Torí ó yà mí lẹ́nu náà pé.
2: Ní àkókò tiwọn kó tó di pé wọ́n fẹ̀yìntì lọ́dọ̀ wa àti pé àwọn akitiyan àwọn iṣẹ́ tí wọ́n ṣe ó jẹ́ ìwúrí fún gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì. Ó wú wọn lórí òun ni wọ́n tún ṣe mú wọn wípé kán máa bọ̀ ní ẹ̀ka tí wọ́n wà ní stéètì. Ní àkókò tiwọn ní gómìnà bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí fún wa ní owó ní oṣooṣù pé ẹgbà nǹkan tí ẹ bá lè fi ṣe. Torí lẹ́yìn ìgbà tí ọ̀gá mi ẹgbẹ́ ìwé kalẹ̀ tó ń sọ gbogbo àwọn ìdojúkọ wa pàápàá láti ọ̀dọ̀ àwọn local government officers wa àtàwátàwà ní state. Ìgbà mi àlè fẹ́ lọ sí program a ní ìdojúkọ mọ́tò pé nǹkan báyìí ṣẹlẹ̀ bí wọ́n ṣe sọ àwọn on the spot assessment àwọn officers wa náà ṣe tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ báyìí
0: má
2: ti pè wọ́n níbo ló wà wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ á lóun wà bẹ̀bẹ̀ lòun lọ báyìí àwọn ń wà bẹ̀ báyìí ọjọ́ tí táǹkà kan dànù ní gèdè ètò ìṣẹ̀lẹ̀ lọ́nà ara mọ̀ pọ̀ gbogbo bẹ́ẹ̀ làwọn officers wa náà lọ káàkiri. So a ní ìpèníjà mọ́tò a dẹ̀ ní ìpèníjà owó ráńpẹ́ nǹkan tí à ń rí kò tó fún àwọn officers wa láti move káàkiri. Ká bá wo irú ìkọ́lé báyìí a ní 24 communities.
0: Yóò níjọba ìbílẹ̀
2: Kọ́lé. Níjọba ìbílẹ̀ Kọ́lé. Gbogbo communities ẹ̀ lọ́fíìsì àwa dẹ̀ gbọ́dọ̀ cover. Mobility is one of the problems that we have. Ó jẹ́ ìpèníjà pé àwọn ohun ìrìnsẹ̀ wo àní tó àdẹ̀ ní owó tó láti ṣe
0: ìpolongo
2: bó ṣe káfẹ́ lójú bó ṣe ká ṣe ká lọ káàkiri ó wà lára. Ṣùgbọ́n a wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá wa gómìnà. Infact ìgbà tí mo sọ fáwọn ẹgbẹ́ mi kan náà pé à gómìnà máa ń ṣe báyìí fún wa lóṣooṣù wọ́n ní ẹ̀ pé kí la fi ṣorí à ó ní ẹni tí ọlọ́run bá ti tìlẹ́yìn olóran síyàn aṣòro ṣe ni bí ohun tọ́lọ́run ò lọ́wọ́ sí ṣùgbọ́n ó rọrùn láti ṣe fẹ́ ni tọ́lọ́run bá ti lọ́wọ́ sí. Ọlọ́run ti fi wọ́n ṣe bàbá fún wa a tún wá lo àkókò náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bèrè lọ́wọ́ mi ara àwọn ìpèníjà wa
0: yìí
2: a ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn gẹ́gẹ́ bí olóyìnbó ṣe máa sọ pé oliver twist one small àwa náà la rí pé gbogbo ọ̀rọ̀ ajé wa báyìí ó ti gbé pẹ́lí sókè òótọ́ wọn fún wa ní nǹkan ṣùgbọ́n kù díẹ̀ káàtó náà a sì tún bèrè sí. So àwọn ara ìpèníjà tí a ní nìyẹn ni eka ti communication and media lodo wa olori won to je ti eka wa arabirin shamo awon ipenija lo bisirisi na no ma nbe wa siwaju ni iru ka fe lo senti ka fe lo bss ka fe lo adanwo papa awon ile ise aladani oniroyin to wa ni ipinle ekiti agbara won o ka lati lo ma iwon ba lowo to wowo wa to le lo kaakiri
0: gbogbo be se pon lowo
2: be ni o de wa ni ajo nu atele a ma se jingles e to ba ma se jingle eyo kan bayi oni ye to je ka to wa pin foran yen kaakiri gbogbo eka bi a se so eto yi bayi inu mi dun si iba wu mi ki iru eto be na wa fa
0: jo wa e ka ma se kede ni
2: gbogbo radio ki won ma gbo so a mi pẹ̀lú àtìlẹ́yìn ilé àti ti sẹ́mà mú un pé mídà ọ̀pọ̀ gómìnà ń bọ́ wa náà bá ipe àṣeṣe pé a fẹ́ ṣiṣẹ́ o a ṣe tán láti tì wọ́n lẹ́yìn láti bá wọn ṣe ìjọba dáadáa bá a ṣe ń ṣe látẹ̀yìnwá àtúnṣe jù bẹ́ẹ̀ lọ alẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ wọn fún ìrànlọ́wọ́ tó ń ṣe fún wa ní àjọ noa ṣùgbọ́n àwa oliver twist ìwọ̀n
0: ti wọ́n ṣe kó tó di pé wọ́n mo wá fẹ́ ká gbọ́ láti ẹnu yín o nípa ìgbésẹ̀ láti dènà ọ̀rọ̀ pàjáwìrì kí ló yẹ kára ìlú nípínlẹ̀ èkìtì gan kí wọ́n ṣe kó mọ̀ di pé àkànṣá ọdọọdún ni pàjáwìrì yìí ẹ̀yin gan tó yẹ kẹ́ ẹ̀ sùn sílé yín wọ́n mọ̀ jí yín láàárọ̀ nígbà míì kí ló yẹ kára ìlú ṣe pàtó.
1: Ẹ ṣe púpọ̀ olótù ara ẹ̀ náà láti ń sọ látàárọ̀ yìí tí gómìnà wa bá ti ń tiraka láti rí wípé àwọn gọ́tà pé kò sí yẹ̀pẹ̀ ńbẹ̀ tó lè dínà bómi ṣe máa lọ káwọn náà kan má da ìdọ̀tí sí ẹ̀ síbẹ̀ tí ọlọ́run má jarí
0: wàhálà
1: bẹ́ẹ̀ ni tán bá ti rí pójú yẹn ṣú kọ́ra kúrò ńbẹ̀ tójú bá dá tó bá ṣe àwọn lè padà sínú ilé wọn a dẹ̀ tó ń rọ̀ wọ́n náà àwọn tó ń kọ́ léwọ̀n yẹn àwọn tó ń ṣe fẹ́ǹsì kọ́mọ̀ máa ṣe fẹ́ǹsì dí ibi tí omi bá máa gbà kọ́mọ̀ máa kọ́lé dí ibi tí omi bá lè gbà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tá a dé yẹn ló jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn tó lè fa ìṣẹ̀lẹ̀ omi yalé nìwọ̀nyẹn so à ń rọ̀ wọ́n dẹ́n kì í ṣe ilé nìkan ni omi yìí ń bàjẹ́ ó ń ba títì jẹ́ iná òpó iná gan á wo lulẹ̀ nígbà míì tá a bá dẹ̀ di pé tó bá ti wo lulẹ̀ bẹ́yẹn ó máa affect ọrọ̀ ajé wa torí tí ò bá ti sínú ẹlòmíì tí ò bá ti iná báyìí ọmọ ẹ̀ ò lè jẹun lọ́jọ́ yẹn nìyẹn so gbogbo nǹkan yìí la gbúdọ̀ rí pé a fojú tó kò di kó má di pé wàhálà ó ṣẹlẹ̀ sí wa.
0: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkàn náà tí ẹ̀ ń gbọ́ wa ní orí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí àwọn ìjìnlẹ̀ méjì tí mo gbà lálejò tí wọ́n bá wa ṣẹ́gun sí ọ̀rọ̀ lórí ètò iṣẹ́ ti gbọ́ àwọn náà ni bàbá wa alákòóso àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sẹ́mà nípínlẹ̀ yìí olóyè ni wọ́n olùdarí aṣàolú adúpẹ́ lọ́wọ́ yín bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ alákòóso àjọ ìtanijí national orientation agency ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì mama olúwakẹ́mi akọ́mọlédè ti àjọ ń lẹ́tọ̀ ìwá tí àwọn náà sì ń sọ gbogbo àwọn ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ wọn láàrin ìṣẹ́jú kan ẹ fún wa ní ẹjẹ́ ká lọ sóde kejì tá a bá padà dé a wà mọ pé nọ́mbà tẹ́ ẹ pè wá sí ní orí ètò iṣẹ́ ti gbọ́ ẹ mọ́ kúrò ńbẹ́ o ẹ ṣe mọ̀ ẹ yọ̀ọ́ kristina.

0: kí yín pé ẹ káàbọ̀ padà. Bí a bá ń bá ètò náà lọ, àwọn tá a gbà lálejò wọ́n sì ní àwọn nǹkan tó pọ̀, ṣùgbọ́n àìsí níbẹ̀ ni àìbánidàsí. Ẹ pè wá sí ojú òpó, ẹ lè béèrè, ẹ lè mú ìmọ̀ràn wá nípa àti pé kí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù àbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kó yé ṣẹlẹ̀ sí wa nípínlẹ̀ Èkìtì. Nọ́mbà tó dé ọ̀dọ̀ wa ni 08 01 03 01 03 02 07 ni ojú òpó láti fi bá wa dá sí. Hello, hello, ẹ káàárọ̀ o. Orúkọ yín bóyá ti pé o.
1: Akinyele láti ọ̀pọ̀ ló
0: yẹ. Ẹ ṣeun, ẹ káàárọ̀ sà.
1: Orúkọ mi ni Akinwale Nọọsù láti ọ̀pọ̀ ló yẹ.
0: Láti ìdó ilé lẹ ti ń pè wá yìí.
1: Bẹ́ẹ̀ni, Akin akọ́kọ́ wa aláàbò pẹ̀lú ìwé ẹgbẹ́ ti
0: gbọ́dọ̀ wọ. Ẹ ṣeun o, àmì o.
1: Àdẹ̀kí ẹ àwọn àjọ ẹgbẹ́ àwọn náà fẹ́ bí àwọn ṣàlàyé àwọn iṣẹ́ tí fẹ́ ọ̀gá báwo ṣe ní ìpínlẹ̀. Pẹ̀lú ìwé iṣẹ́ láti máa ṣe ẹgbẹ́ àwọn oníjì àgbá ní ìpínlẹ̀.
0: Àmì
1: ẹ ṣeun. Àti kí kọ̀ọ̀kan wa kẹta kíkà tọ́kù tí wọ́n ṣe tẹ́wájú máa tẹ̀ síwájú.
0: Ẹ ṣeun o. Adúpẹ́ lọ́wọ́ yín o, wọ́n fẹ́ kí wa ni, wọ́n sì kí gómìnà. Ẹlòmíì tún ti wà lójú òpó ẹ káàárọ̀ yìí. Ẹ ṣeun, orúkọ yín bó lẹ ti pé o. Láti ọ̀yẹ́ ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́ o.
2: Ẹ ṣe mo kí àwọn àti jẹ́mi jẹ́jú wa.
0: Wọ́n bá ṣe
2: wá tí inú àtẹ̀gbẹ́ wa pọ̀ ní sọ ilé tí kò látàrọ.
0: Síjọba ẹ pé kí iléeṣẹ́ panápaná kó wà níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lè tètè máa ṣe àbójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ẹ lọ, ẹ káàárọ̀ yín o.
1: Ẹ máa pẹ́ ètò bàbá.
0: Adúpẹ́ lọ́wọ́ yín, orúkọ yín o.
1: Ẹsẹ̀ ìmì Fọláwọlé lẹ́sẹ̀ sọ̀rọ̀ láti gbọ́ àlejò.
0: Ẹ ṣeun, ẹ káàárọ̀ sà.
1: Ẹ máa pẹ́ ètò, mo fẹ́ àwọn àlejò wa
0: o.
1: Bá mi rìn. Àwọn tó ń fẹ́ àti ń fẹ́ kó àti gómìnà wa ò fún àṣeyọrí tó ṣe nípa ipò tó jùlọ bá ṣe jáwé ìkórè àti ọkọ̀ oríire o.
0: Ẹ ṣe o.
1: Ọlọ́wọ́ àkọ́fẹ́ mọ̀kànfẹ́ tẹ gómìnà. Ọlọ́ra wọn lọ́wọ́ ọ̀dẹ́fọ́tọ́ òun títà tó mọ ọ̀nà ayọ̀ ọ̀nà tó kò ní kí mọ wọn lágbára
0: ọlọ́run.
1: Bẹ́ẹ̀ ni àdúgbò ọmọ ọ̀nà ẹ̀dọ́gba aláàtò tó pa wájú fẹ́ẹ́fẹ́ ìbáṣì ọ̀yẹ́ kọjá ní àárẹ̀ ọ̀dọ́ nítorí ọ̀nà ọ̀gbọ́n bá wà pàdé ọ̀nà yìí
0: wọ́n ti ṣé
1: wọ́n ti kìlẹ̀ sẹ́lẹ̀ ti ṣe àwọn kọ́tà ẹ̀ ṣùgbọ́n ó kù kọ́ ní bọ́tà ní ló kù
0: kọ́. Ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ yín o, wọ́n ti gbọ́ ohun tẹ́ ẹ sọ náà báhun. Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀rọ ẹ káàárọ̀ yín o.
1: Ẹ káàárọ̀ tó fẹ́ ti ṣe o.
0: Adúpẹ́ mọ orúkọ yín bó ti
1: ṣe fún
0: mi.
1: Omi ò lè gbé kankan bá òótọ́ níbi ilé ìjọba bẹ́ẹ̀.
0: Kayóda
1: ìdọ̀tí sí ojú àgbàrá. Kayé kọ́lé tó tú àgbàrá. Kayé ti mo pẹ̀lú àbàdé ara wa ní ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ ìran sí àjẹ ìjọba fún àbàdé ara wa ní ọdún òní pé wà lọ tọkọtọkọ o.
0: Àlàáfíà
1: máa jọba ẹ̀kọ́
0: ètò. Adúpẹ́ lọ́wọ́ yín, Mọmi Glory láti àjọwọ́ àkókò. Ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ lọ́wọ́ ẹ̀lẹ́ńbẹ́ ẹ káàárọ̀ yín o. Orúkọ yín bó lẹ ti pè wá. Ẹ ṣeun, kí lẹ́ni bá wa sọ lórí ètò yìí láàárọ̀ yìí.
1: Mo jẹ́ ọmọ ìyàwó àti bàbá wa jẹ́ tí wọ́n ti lè jọ ọkọ̀
0: ìjọba. Ẹ ṣeun.
1: Dábàá mi lọ́wọ́
0: o. Mbá mi o.
1: Bẹ́ẹ̀ ni láti lẹ́yìn nígbà orí ẹ̀tọ́ òní padà
0: lẹ́yìn. Ẹ ṣeun o. Àmì àmì àmì. Ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yín, ẹ jẹ́ ń gbábẹ́ ẹyọkan àbí méjì sí torí àkókò ti kó wa papá
1: mọ́.
0: Ẹ ǹlẹ́ ń bẹ́ o.
1: Ẹ
0: ṣeun bàbá o.
1: Ẹ ní ọdún pàṣẹ náà nípa bàbá àti
0: o. Wọ́n ń bẹ lálàáfíà ara wọn ní kán mọ kí yín.
1: Ìyá mi ní ọ̀dọ́ tó ń sọ.
0: Ẹ ṣeun.
1: Ọ̀túnba ló pẹ́.
0: kaabo sa. Adupe otunba lati ilu Ijore e se adupe lowo yin o e je gba yo kan si ka to ma lo ilembe o e ka ro sa
1: e ka ro
0: oruko yin bo le ti pe o
1: oruko ti le dawa anike kadio se
0: lati koro le ti npe wa yin baba e ka bo sori eto yi o ki le fe ba so I'm going to go to the hospital. Ki won tubo jawe so bi ni keso adupe lowo yin akoko ti ko wa ni papa mara lori eto ise ti gbo e je dupe lowo wa awon baba wa ati awon mama wa baba wa oloye oludare asa olu adupe lowo yin o
3: e se olotu
0: e se ka gbadura pe ko olodum je aroro pajawiri
3: be ni
0: gbo ba ba ri bo le se mo ise ko na ko sanu wa adupe pe ape yin pe e je wa
3: e se
0: mama wa na mo dupe lowo yin o mama wa komo lady oluwa kemi alakoso ajo itaneji inua nipinle ekiti
4: e se olotu eyin ara aye e je ka ko gbogbo idoti to wa loju na gota wa patapata o olorun a ran wa lowo omi oni gbe wa lo o
0: amen sugbon baba ti ri agbara tin ya bo na
4: kasafun
0: e ma je afoju di agbara omi o lowo omi o lese omi le egin la lo o si le gbe eyan atoka dagbe moto lo e ma je aro nu lu agbara o Olorun ni je ka rogun aye o ati na gbara anagboro ana ese fuku te dona to je ni ori eto ise ti gbo anagboro ana ese fuku te dona to je ni ori eto ise ti gbo e je dupe lowo gbogbo awon ejika ti o je ka so gbo lori eto ise ti gbo loni ope pataki lowo awon ile ise radio ti won darapo mo wa lori eto yi Adami Mogo FM Nido Eseun A People's FM Edinla Radio Progress FM, Ayoba FM, New Cruise FM, Ekiti FM, Midas Radio, Voice FM, Adaba FM, Eseun Adupe lowo yin, ati ile ise television ipinle Ekiti, EKTV, to fi mo ile ise television NTA.

0: bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM, níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emilio Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì gbọ́, gbogbo ẹni tí ò tí ì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ ò ṣe é má gbọ́ ètò ni o, fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, Prophetess Emilio Ọlọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ògo ni fún bàbá.
2: Mímọ́.
1: Ògo ni fún ọmọ.
2: Mímọ́.
1: Ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́.
2: Yóò sì wà láti kọ́ṣe, òun bẹ́ẹ̀ ní ṣe, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo
1: ayé
2: àìnípẹ̀kun. Àmì lórúkọ Jésù.

0: lorukọ Jesu. Iwọ to ra mi meta se pẹlu orin isegun meta yi. O ni Satani Oluwa ba obi oye Oluwa ba alagbara aye wa.
1: Amen. Amen.
0: Ki lo so nibe?
2: Ali Oluwa ti o ti yan Jerusalem.
0: O ni Oluwa to yan Jerusalem. O gbo orin yen ni. O ni ma ba ja ma ba binu eni Olorun wa leyin re ma ba binu. Ta lo ta ibo lo tin gbagbara to nkoju si eniyan Olorun. Ta lo ni agbara na to nkoju si ayan fe Olorun. O ni ati fun wa ni oruko kan pe ni oruko Jesu ko oruko ma wa riri. Alagbara wo lolowo ni je kari agbelebu na gbede bi to rorun. O ya pa pa pa joba re ya. O ye ko sise sile fo melomi je. O ye ko sise fo ta je. Amo gbohun Oluwa lenu mi loni bibeli ni buburu kan ki o suburu wa be ni arun karu kan ki o suma ile wa eni kanu to ba dide ogun ninu osu ase pe ko gbogun la osu ti mo wa yi osu kege o ni osu ase fun mi orun lo ko o ni agbe Jesu Kristi de pe opo eniyan fun isubu opo eniyan bo pa ni ase ebi to ti re iran re o ya lo pari se lo mu ko de kilo sasa
2: igina ko yi ti amu kuro ninu ina
0: wọ́n wọ Joshua lásọ eré ọmọ ológo sàbí tó lágbára aṣọ mọ́ra ànúgbà tó máa ń wọ̀ lóṣooṣù aṣọ mọ́rojú rere ó kàn ka ọjọ́ ìbí rẹ ni wọ́n jẹ́ kó o ní nǹkan rere láti kà ó ní wọ́n sì wọ Joshua lásọ eré níwájú áńgẹ́lì náà ó ní áńgẹ́lì olúwa ní sátani olúwa ọba owí ta ló wọ̀ lásọ ìkórira tó jẹ́ kọ́kọ́ máa sá fún ọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti wà padà sí ìdálémosú nítorí wọ́n ti wọ̀ lásọ eré ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń se àdágbé àdásọ̀ nítorí ogun ilé rẹ̀ ti wọ̀ lásọ eré ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló bára rẹ̀ ní koríta tí kò yé nítorí wọ́n ti wọ̀ lásọ eré ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló ti kó aṣọ ogun níbi iṣẹ́ rẹ̀ ta ló wọ̀ lásọ eré ó yá ní orúkọ bàbá ọmọ ẹ̀mẹ́mọ́ iná ọlọ́run kó ju aṣọ náà ó ní a sì wọ Joshua lásọ eré ǹjẹ́ ìwọ mọ̀ pé tó bá wọ ènìyàn lásọ eré kì í tètè débi gíga táyé bá wọ ènìyàn lásọ ìdádúró béèyàn bá wọ èèyàn ní aṣọ mọ́ra ànúgbà gbogbo rẹ̀ náà aṣọ kan náà ni àmọ́ a lè tu bí ẹ̀mí mọ́ ṣe rán wa o a lè pé lásọ eré aṣọ eré ni bíbélì pé a lè pé lásọ ìkórira wọ́n lè pé lámì àmúbọ́ wọ́n lè pé lámì àfàkókò ọjọ́ orí ẹni ṣòfò èwo ló tó èwo náà fi ń di ọ́ níbẹ̀ tó wá jẹ́ kán sọ ayé rẹ sẹ́yìn ó yá lórúkọ Jésù Olúwa bí ọkọ yá lórúkọ Jésù ó lé àwọ̀ Jósù olórí àlùfá olórí àlùfá ni o olórí gbogbogbò ṣùgbọ́n wo ló ń jà ọ́ ó ní ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi ó sọ̀rọ̀ èmi kò fẹ́ mọ́ láàtò nílọ bàbá ọba tó wò ṣùgbọ́n jábẹ́ sí ẹ́ wò ṣùgbọ́n ayé mi. Aṣọ́jẹ́ náà ló wà lọ́rùn jábẹ́sì olórúkọ ìbànújẹ́ àwọ̀ jábẹ́sì àwọ̀ olórúkọ ìbànújẹ́ jábẹ́sì ọmọ ìbànújẹ́ wọ́n bi nínú ìbànújẹ́ wọ́n tọ́ nínú ìbànújẹ́ ìyá rẹ̀ bi nínú ìbànújẹ́ ó tọ́ ó ní jábẹ́sì olórúkọ ìbànújẹ́ tálẹ́ni tẹ́rí tó lè sọ ọmọ rẹ̀ ní jábẹ́sì àmọ́ lọ́jọ́ tí jábẹ́sì ké pé olúwa ó ní olúwa ò bá jẹ́ músùgbẹ́ ikúrò kó o sì sọ agbègbè mi dínílá olúwa fi àṣẹ sí ìbéèrè jábẹ́sì ibo láti kọ́ ọ sílẹ̀ ìwọ alásọkan bíi tèmi ni mò ń bá sọ̀rọ̀ ìwọ tí ìtàn rẹ fẹ́ yípadà lóṣù yìí ni mò ń bá sọ̀rọ̀ ìwọ tá a ti kọ̀ sílẹ̀ póun rere kan kò lè ti sẹ́ẹ̀lì rẹ jáde mo pàṣẹ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi kò olódùmarè ó yá lónìí aṣọ ogun rẹ ẹnìkan ní ibo lẹ̀mí lọlọ́run gbé ọ̀rọ̀ òní wọ̀ bíbélì lẹ́ni tó bá ní ẹ̀mí ẹni tó bá ní etí kó gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ gbóhùn lẹ́nu mi lónìí aṣọ yẹn náwọ̀ fún jábẹ́sì àmọ́ ó rí wípé kò sí ènìyàn méjì tó ń jẹ́ orúkọ yẹn ní agbègbè o bí kò sọ nìkan nítorí a ti fi àmì àṣetì a ti fi àmì ìbànújẹ́ a ti fi ṣe símbọ̀ sí orúkọ rẹ̀ bẹ́ẹ̀ náà náà ṣe kọ èmi àti rẹ sílẹ̀ àmọ́ ta lẹni tó gbàgbọ́ pé kò sí nǹkan tí ọlọ́run kò lè ṣe ọba tó mú omi tútù jáde látinú àpáta kò sóhun tí kò lè ṣe ọba tó fàjọba náà yá titi na rirora nla ko so ti ko le se oba to laju afoju ko so ti ko le se oba to gba sedak besak ati abedinigo ko so ti ko le se akole ni ni wipe iwo ta ti ko sele akole program we ni ni wipe iwo ta ti so wipe ohun rere kan ko ni ti sele re jade yala won ko ni yala ogun ile ko ni yala ore de oduro ni yala obo so wa wa je awon adani duro ni mo pa ni ase owo agbara yen e ti sedrak besaki abedinigo fe koju alagbara oni olorun ta wa nsin yo gba wa lowo re amo gbo owo agbara yen to bu aso eri lorun joshua to boruko iti se okore kan soso ebanu jeja besi yen owo agbara kan to yi de to re pada loruko jesu kurukuru oju ojo re bibeli ni ibere ki se onise eni to ba fori ti dope la o gbala sori aso eri yen o wa lorun awon kan to ba ti ku dede kon wonu ogo won lo igberaga de ba won aso ikorinra ti won niyan awon kan wa yara sarai rajama awon kan wa to ba ti de bi ipele aso yen won sasise ni waju olore won aso amubo yen ni aso ikorinra yen ni iwo wo lo ngwa kan ni adaba 88.9 gbo aso ikorinra eri ni ko si eni ta ri to ma yo mo nitori won ti wo laso ma de le ileri o ta lo ngwa iran o wa so woli re dota aso eri lo wa lorun re won ki je ki ore ko fara o si se to le se o dijo to ba koju iga si aso eri yen o la wo joshua olori alufa won wo ni aso eri aso ikorira o soro olorun looto ama ame kan wa lara re ami wo lo wa lara re ti o fo rere han ami wo lo wa lara re to le rere sa o wa sise bi eri o jeje riri eni kan gbo mi loni baba kan gbo mi iya kan gbo mi olo fe po nkan je ma po nkan je o oluwa ni ire ti nbe loruko jesu christ ti nazareth igba re fun ti gba ti loruko ki lo sa nibe
2: o duro ni waju angeli na
0: jesu na duro aso aba won yen satani wa fe koju ija si o reti si olorun re yo gba eh olorun ma gba o loni ki lo sa tori akoko
2: o si down
0: o down
2: o wi fun awon ti o duro ni waju re
0: o wi fun pe
2: bo aso eri ni kuro lara
0: hallelujah
2: hallelujah
0: hallelujah to pe fire aso ina aso ogun arora ina fire lori ode tori oluwa ri wipe bi aso yen ba wa lorun joshua adari ta fi se oni nituma won fi opolopo si adari looto amo ko lohun amusogun adari lowo nitori aye wo laso igbagbe won wo laso won ki gbegbe ope dodo re nitori aso ere wa lorun re opolopo eleyi ba opolopo awo iran si olorun wi elomira ma sise oto nibi ton ti ma lo gbegbe ope nitori aso ere ni aso amubo ni elomi arayan lo soke okun akoko to ba debe satani amo gbiji ogun aso ikorira ni opolopo obinrin lo sana ni arakiri oko ti le jade aso yen ti wa lorun re aso igbeyawo re ti daso eri ko wa ri aso igbeyawo wo mo aye ti tuda ofawo lowo agbo ara re na olorun se jade ki lo sa nibe
2: o si da o wi fun pe
0: eh
2: ebu aso eri ni kuro ni orun re
0: loruko jesu bi wo ohun ti mo mu wa le ni toyin wa niyin bi owo kan ba bo aso erin lorun mi aso itiju aso egan aso ikorinra aso mara anugba oluwa bo ni ojo keje osu keje 2017 bi ijo trinity cathedral se pe odun mesan loni o ya aso ku o eleyi je ayajo orire fun ijo trinity cathedral nilu omi fun ini yi gagagagan ni ijo na pe odun mesan so pe
2: hallelujah
0: o ni hallelujah lo mu mi goke mo dupe o soro hallelujah lo mu mi goke.

0: bẹ akọrin fún èdìdì tí olúwa fi ta wá lọ́rẹ́ lọ́jọ́ tòní. Ìdùnnú kó máa jálu ìdùnnú fún ọ. Ọjọ́ ayọ̀ tí olúwa ti kọ fún ẹ̀mí àti ẹ̀rẹ́ sàtánì ò ní mọ ọjọ́ náà. Àwọn ká máa lérí wá ní ògo rẹ̀ kò ní sojú mi, ó yá kó lọ sẹ̀yìn rẹ̀. Torí àkókò kí ló sọ níbẹ̀?
1: Láti yà á sínú
0: mọ́. Ó ní èmi ó kọ́ ilé kan fún Olúwa.
1: Ọlọ́run mi.
0: Láti yà á sí mímọ́
1: fún.
0: Láti fi tùràrí níwájú rẹ̀.
1: Àti fún àkàrà
0: ìfihàn ìgbà.
1: Àti fún àkàrà ìfihàn ìgbà.
0: Oyè bẹ́ẹ̀ ni.
1: Ní ọjọ́ ọjọ́ ìsinmi.
0: Oyè.
1: Oyè. Àti ilé àpèjọ Olúwa.
0: Bẹ́ẹ̀ ni.
1: Oyè. Èyí ni àṣẹ fún Jésù sílẹ̀. Ilé tí ẹ̀mí kọ́ yìí.
0: Yóò.
1: Tóbi.
0: Alleluia.
1: Alleluia.
0: Oyè àyè kó lọ bà ọ́. Kí ló sọ níbẹ̀?
1: Nítorí. Títóbi ni Ọlọ́run wá.
0: Títóbi ni Ọlọ́run wá.
1: Oyè.
0: Ṣùgbọ́n. Alleluia. Ibi tí mo lọ ni mo dé yẹn. Ta ló tó láti kọ́lé fún? Ó ní ọ̀run ò gbá. Bẹ́ẹ̀ ni ayé kò gbá. Ta ló tọ́? Ṣé mi kékeré mo tọ́ láti kọ́lé fún? Ṣó o máa yin Ọlọ́run? Mo wà lórí ìkúnlẹ̀ ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàdá mi, ẹ̀yin àǹtí mi. Ẹ darapọ̀ mọ́ wa ní on the 17th. Nínú oṣù yìí 17-7. Èní yìí ni ìjọ Trinity Cathedral pé ọdún mẹ́sàn-án. Lórúkọ Jésù oyún ògo rẹ ò ní bí sí bojì. Bóbìnrin bá rẹ rù oṣù mẹ́sàn-án wọ́n máa ń gbàdúrà kó bí ni ó yá lọ bí ògo rẹ̀. Wọ́n tó fẹ́ bí sí Canada lọ bí síbi gíga. Wọ́n tó fẹ́ bí sí Amẹ́ríkà lọ bí síbi gíga. Wọ́n tó fẹ́ bí sí ilé ọkọ tuntun lọ bí síbẹ̀. Wọ́n tó fẹ́ bí sí ilé tuntun lọ bí síbẹ̀. O ò ní kú tògòtògò. Wo pàdé wa ẹ dìde àkókò yìí ni mo fẹ́ mọ ìfẹ́ tẹ̀yìn ará àdàbà tẹ́ ń gbọ́ káàkiri káàkiri tá a fẹ́ mọ ìfẹ́ tẹ́ ní sí wa lóòótọ́. Bóyá ìfẹ́ Ọlọ́run ni. On the 17-7, Olúwa fi ìjọ mí ìkalẹ̀ fún wa ní òde àyíká. Àyíká ní ìrèlè. Ìrèlè along Araromi, opposite Akins Hotel. Ibẹ̀ ni Olúwa lọ fi wá kalẹ̀ sí. Olúwa máa gbé pẹpẹ mí ìkalẹ̀ ní ọjọ́ on the 17th. Ọjọ́ 17 nínú oṣù yìí, nínú oṣù keje ní dédé aago mẹ́ta, ó máa yin Ọlọ́run. Wá pẹ̀lú wa kájọ gbé orúkọ Ọlọ́run ga. Wá kán tẹ́ pẹpẹyẹ lójú rẹ, ìtàn rẹ kò ní wà bákan náà mọ́. Wá kán tẹ́ pẹpẹyẹ lójú ẹ kó o mọ bọ́ ṣe tẹ́ pẹpẹ ìjọ mímọ́ lọ́jọ́ tí ọ̀sán di òru ní dédé aago mẹ́ta. Ìràwọ̀ rẹ ò ní jábọ́. Jé ova Jésù Kristì Báíkálì mímọ́ aláṣẹ pé iṣẹ́ gba iṣẹ́ ṣe. Ó yẹ Ọlọ́run kó tàn mọ́lẹ̀. Wá yin Ọlọ́run. Ó fẹ́ pè mí ni pè mí sí 09052958330 08142668722. Ẹ pàdé wa lọ́la lórúkọ Jésù ò ní ráre. Iléeṣẹ́ àdàbà kó máa tẹ̀síwájú. Ìjì ò ní ja ìjọ náà. Gbogbo ẹ̀yin ìjọ Trinity mo kí yín ìjọba ọ̀run ò ní bọ́ sọ́nà. A ó máa lé sí. Ó lè ara ó lè ẹ̀mí ò ní jà wá. Jésù Olúwa wa.

ẹyin ẹyẹ wa a kí n pé a kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò àpérò fún ti ọ̀sẹ̀ yìí.

0: torí ngbà tá a bá n tá a bá gbé síwájú gan ó dà pé èmi rò wí àwọn gan ló máa ń define torílẹ̀èdè yẹn jẹ́ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí gbé n tó dà síwájú àgbáyé àbá wa gbà pé nàìjíríà dà.
1: Ẹnà ebi tí a yẹ ìrànlọ́wọ́ bá tó bá dẹ̀ kù díẹ̀ díẹ̀ sí tí a ti nílò ìrànlọ́wọ́ tá a bá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ kíá ni wọ́n á dá ọlọ́pàá àjá ràn wọ́n lọ́wọ́ torí nǹkan báyìí àti nǹkan báyìí. Ó dà ní ju ríjú báyìí lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ pè tí aláǹfààní àti gbé ìpè yín ẹ ṣe ẹ̀yin tí aláǹfààní àti gbé ìpè yín náà a dúpẹ́ lọ́wọ́ yín o tó bá di ọjọ́ mẹ́jọ lágbára dẹ́dà a tún gbìyànjú láti gbé ìpè ti ẹ̀yin náà. Sunday Ajiboye bá dágbére fún àwọn
2: ẹ ṣeun ó tún dọjọ mẹjọ
1: ẹ jíra mú sí sojú
0: ó dá o ọjọ mẹjọ ló tún dá o.
1: Ó dá a ní ìrìn jù báyìí lọ kìdùn kó pọ̀ kó pẹ́ ṣókí náà ní ọbẹ̀ oge lórí ètò àpérò fún ti ọ̀sẹ̀ ọjọ́ mẹjọ ní kẹ́tù pàdé wa lágbára dẹ́dà tí a mú àkọ́tún ètò wá sí etí gbẹ̀yìn títí ọjọ́ mẹjọ ọlásùnkànmí olùjọba ó ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò náà.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.

0: níbi tí ọlọ́run ti ń lọ àwọn bàbá wa nínú olúwa global prophet dr gn owolabi jp gfa bàbá aláṣepé enough is enough.
1: Ṣayé mi kó máa wọlé lọ.
2: Enough is enough. Ohun tó kẹ́.
1: Ọlọ́run pọ̀fẹ́ jí ẹ̀.
0: Ìwọ náà ti ẹ̀ yọjú sínú àwọn prógráàmù wa lọ́jọ́ kan kò mọ̀ pé ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ bí tàtijọ́.

0: dídùn dídùn ni ìrántí olódodo ní gbogbo ọjọ́ ní gbogbo ìṣẹ́jú àti wákàtí ni a ṣe ìrántí yìí bàbá wa dáadáa bishop olamide moses ilemoboye omijé tuntun ní ojú wa ní ìgbà tí ẹ juwọ́ sí ayé òṣìṣẹ́ yìí ní ọjọ́ keje oṣù keje ọdún 2006 ó pé ogún ọdún lé òní tí ẹ dágbére títí láíláí ó máa ṣe ìrántí yín o ẹni wa ọ̀wọ́n bishop olamide moses ilemoboye 20 years of missing you our dear father bishop olamide moses ilemoboye gbọ́ bí àwọn ẹbí ṣe ń ṣèdárò rẹ.
1: ọmọ láyé láyé lú ọmọ láyé lọ́pẹ́ ọmọ jàrọ̀ pẹ̀ṣẹ̀ mọ́ ọmọ pẹ̀tù aládé ọmọ arọ̀wà igi lílá ìjọ́rùn pọ̀jà ẹ ìwúlé ẹgbẹ́ àdé ẹ̀ ọmọ àhẹsàgbọ̀gbọ̀ bí ẹni ṣọdún ní ilé ikú lála.
0: ayẹyẹ wẹ̀jẹ̀ wẹ̀mu ìrántí bàbá wa ni a ó ṣe ní zion compound òde ayé ní ọjọ́ sátidé 11th July 2026 ní ilé wọn ní ẹgbẹ́
2: bob black filling station
0: òde ayé sún rẹ́ o bàbá dáadáa.

0: ẹ̀ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ò ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tíwọ náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yìnòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbin eju latun o ti gbin eju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so tun to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonule yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro ohun

0: Ok, gbogbo wa pe ìyá fún ọjọ́ mẹ́ta, àlàáfíà àti ara tí ẹ̀mí a máa jẹ́ tẹnubọ̀ kan wa. Ní ọ̀sẹ̀ yìí, a máa sọ̀rọ̀ lórí àrùn ọpọlọ tí à ń pè ní argon, tí àwọn olóyìnbó ń pè ní mania. Mi ò ní fẹ́ fẹnu kan àwọn nǹkan tó ń ṣokùnfà ẹ̀ torí pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ní èní yìí, a máa sọ̀rọ̀ lórí àwọn àmì tí a máa rí tà lè mọ̀ wípé ẹni yìí ní àrùn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ tàbí àgànà. Àwọn àmì wọ̀nyí tí a máa dárúkọ ní kọ̀ọ̀kan yìí la fi mọ̀ pé ó ní àrùn tàbí àìsàn ọpọlọ tá ń pè ní àgànà. Ìkíní nínú rẹ̀ ni wípé irú ẹni bí eléyìí ó máa ń ṣe wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ káàkiri, ara ò balẹ̀ sójú kan, kò sí ìgbà míì gan tí wọ́n bá fi ìkan dè wọ́n tó ń fi wọn sínú yàrá kan tó tilẹ̀ mọ́ wọn á fẹ́ já ilẹ̀kùn yàrá yẹn láti jáde síta. Ara wọn ò balẹ̀ rárá, ara wọn omi tó ṣe pàtàkì lè tá a fi mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ní àrùn ọpọlọ tá ń pè ní àgànà. Nǹkan míì tó tún wà bẹ́ẹ̀ ni wípé irú ẹni bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ kan, a ó lè ṣe dé ìlàjì ọ̀nà kó tó fi lẹ̀ kó tún bẹ̀rẹ̀ iṣẹ́ míì ṣe. Kì í ṣe iṣẹ́ kan kó ṣe parí tàbí tó ṣe yọrí, a tún bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ míì títí alẹ́ àfẹ́lẹ́. Lẹ́yìn ọ̀rẹ́yìn, ó lè má rí iṣẹ́ kan pàtó tó ṣe yọrí ní ọjọ́ náà, ibùgbọ́n ló jẹ́ láàrin ọ̀sẹ̀ kó má rí kankan ṣe. Àwọn nǹkan míì tó tún wà bẹ́ẹ̀ ni pé nítorí pé àṣàkàkiri tí ara ò balẹ̀ àti lè sùn ó jẹ́ wàhálà fún wọn. Wọn kì í sábà ní àsìkò fún oorun tàbí kán ní ìsinmi torí pé àìsàn tó ń ṣe wọ́n, wọn lè farabalẹ̀ láti sinmi. Àwọn nǹkan míì tó tún wà ní pé àwọn tó bá ní àìsàn wọ́n sábà máa ń ṣe ìbálòpọ̀ tipátipá tá ń tètè máa rí ìpè èèyàn. Ó lè jẹ́ fámílì wọn, kódà ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ẹ̀gbọ́n, ó lè jẹ́ òbí wọn, ó lè jẹ́ ẹnikẹ́ni tán bá rí. Sẹ́ṣua drive wọn ó há ẹ̀ gan, tó bá ti gùn wọ́n bẹ́ẹ̀ wọ́n lè kẹ́ ni obìnrin tán bá rí wọ́n lè kì mọ́lẹ̀ níbikíbi, ó lè jẹ́ ibi gbangba, ó lè jẹ́ ní kọ̀rọ̀ láti bá ní ìbálòpọ̀ ní tipátikókò. Àwọn nǹkan míì tó tún wà bẹ́ẹ̀ ni pé tán bá rí èèyàn ní the first time, ní àwọn ìgbà àkọ́kọ́ tó bá kọ́kọ́ rí èèyàn, bí wọ́n á ṣe yá mọ́ èèyàn bẹ́ẹ̀ ni pé wọ́n ti mọ̀ èèyàn tẹ́lẹ̀ ni. Ìgbà míì àwọn míì á ṣe sọ pé ó máa yá mọ́ èèyàn o, èèyàn gidi ni, láìmọ̀ wípé nǹkan tí ó ń bẹ lára ẹ̀ ló fi rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi sọ wípé àwọn tó yá mọ́ èèyàn pé wọ́n ní àrùn ọpọlọ torí a ní àwọn míì tó jẹ́ pé bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn, àti pé kan ní wọ́n yá mọ́ èèyàn dáadáa. Ṣùgbọ́n tí àwọn eléyìí ó tún yàtọ̀, then wọ́n máa ń gbé ara wọn ga ju bí wọ́n ṣe mọ̀ lọ. Ẹlòmíì tó bá ní àìsàn yìí bóyá ó jẹ́ ọkùnrin tí ò ju ọmọgbọ̀n ọdún lọ, ó lè sọ pé òun ló bí ààrẹ wa president wa tó wà ń bẹ̀rẹ̀, ó lè sọ pé òun ló bí, tàbí ó lè sọ pé àbúrò òun ni. A máa gbé ara ìga pé òun ló ń pàṣẹ fún. Àwọn máa ń gbéra wọn gan ikan bí tí wọ́n tó ìwọ̀n tí wọ́n gbé ná sọ pé wọ́n tó bẹ̀ tàbí wọ́n jù bẹ́ẹ̀ lọ. Wọn kì í mọ wọn ara wọn rárá. Tí wọ́n bá wà ní àwùjọ tàbí ní ìdílé, wọ́n á fẹ́ jẹ́ apàṣẹ wa. Wọ́n á máa darí àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé àwọn ló ń bọ́ wọn. Wọ́n á máa sọ̀rọ̀ bí olùdarí bẹ́ẹ̀ ni pé àwọn ló ń darí àwọn èèyàn láwùjọ, bẹ́ẹ̀ ni wọ́n á máa ṣe sọ̀rọ̀ sí wọn. Kì í dẹ́ sí àwọn náà àìsàn tí ó wà lára wọn ló jẹ́ kí irú yẹn máa rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n onírírí àgàn náà èèyàn ló tún wà. Èmi wà tí ò le kò lágbára púpọ̀, èmi dẹ́ wà tó ní agbára púpọ̀. So a rí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí eré tí ò bá lágbára púpọ̀ yẹn, ẹ máa rí àwọn míì tó jẹ́ pé tí ọ̀rọ̀ bá délẹ̀, tí ọ̀rọ̀ bíi mẹ́wàá tó yẹ káwọn ọ̀pọ̀lọpọ̀ ò sọ̀rọ̀ lé lórí, ó lè jẹ́ pé òun nìkan lásọ bíi mẹ́sàn-án nínú ẹ̀, tí nǹkan tó kù gan-an táwọn tó kù ò bá rẹ́dì òun lásọ gbogbo ẹ̀. Nígbà tá a bá ti rí gbogbo yẹn pé òun ló fẹ́ wà ní ibi gbogbo, òun ló fẹ́ máa darí, òun ló máa jẹ́ pé òun nìkan náà mọ̀ tó máa ṣe tẹ̀yìn, tán máa ṣe wájú, á máa ṣe gbogbo ẹ̀, kán lè sọ pé òun náà ló wà níbẹ̀. Tí irú eléyìí bá ti ń ṣẹlẹ̀, ara àwọn àmì tá a mọ̀ pé ẹni ní àìsàn àgàn nínú àìsàn ọpọlọ ni. Ìgbà míì máa ń wà wọ́n tètè máa ń bínú, pàápàá jùlọ nígbà tó bá wọn wípé nǹkan tó ń sọ irọ́ lòun pa, ó lè fa wàhálà. Ó di pé inú á bí wọn torí pé wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó dí wọn lọ́wọ́ láti lè ṣe nǹkan tí ó wù wọ́n. Ìgbà míì máa ń wà tó jẹ́ pé wọn ní mọ nǹkan tí wọ́n jẹ́ gan wọn, wọn ní mọ bí wọ́n ṣe tó wọn bí ìwọ̀n tí wọ́n ń gbé, wọn ní mọ̀ torí pé ìwọ̀n tá a gbé àwọn sí ó ti kọjá bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tí ò ní àìsàn á sọ pé irọ́ lẹ́nu yorùbá ó rí bẹ́ẹ̀ ó lè jọ póun ló ó lè sọ póun ní kábíyèsí ìlú tá a bá dẹ̀ rí aṣọ tó wọ̀ aṣọ àkísà ni gbogbo ìgbà tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ a mọ̀ pé irú ẹni yìí ó ní àìsàn àgànà ìgbà míì máa ń wà wọ́n lè má ní àsìkò láti lè jẹun wọ́n lè má ní àsìkò láti lè sinmi wọ́n lè má ní àsìkò láti lè tọ́jú ara wọn àti mu omi àti gbogbo ẹ̀ wọ́n lè má ní àsìkò ẹ̀ tó jẹ́ pé tí irú eléyìí bá ń tẹ̀síwájú ó lè ṣokùnfà kí ó ṣàkóbá fún eléyìí ni a máa sọ ní ọ̀sẹ̀ yìí tó bá di ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run kọ́ lọ́dọ̀ ẹ̀mí wá sí a máa sọ̀rọ̀ lórí báwo ni a sì lè ṣe ìtọ́jú fún àwọn tí ó bá ní àìsàn àgbọ̀nà ọlọ́run wá pẹ̀lú wa a nílò gbàdé àìsàn ọlọ́run á jẹ́ kí àlàáfíà tara tẹ̀lé kó jẹ́ tẹ̀lé kankan wa ó tún di ọjọ́ mẹ́jọ ó dà mí.
1: kí àwọn olùgbọ́ ètò yìí oore ọ̀fẹ́ àtàná ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwadáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ bákan náà a dúpẹ́ fún ìgbà ìnímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà ayọ̀túndé ọmọlé ẹ jẹ́ kí a tẹ̀lé àwọn ọ̀rọ̀ ìlera wọ̀nyí àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mí yóò jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ jésù kristi àmì àkórí iṣẹ́ ìránṣẹ́ ètò níní àgbékalẹ̀ ọlọ́run fún ọ àgbékalẹ̀ ọlọ́run fún ọ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá mímọ́ ọlọ́run ìṣẹ́gun ọlọ́run òtítọ́ ẹ wá là wá lójú ẹ̀mí ẹ ṣí wa níyè ẹ tọ́ wa sọ́nà ká lè nífọ̀kànbalẹ̀ nínú ètò rere tí ẹ ní fún wa gbogbo ète sàtánì kó má ṣe ṣì wá lọ́nà ẹ mú wa borí kó dára fún wa gbogbogbò kí ó sì jẹ́ tẹ̀yìn ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmì. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run alàyè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run ìbẹ̀rẹ̀ ohun rere gbogbo tó tún mú wa jẹ́ ká mọ ọjọ́ òní ọba ìbẹ̀rẹ̀ ọba òpin tó mú wa bẹ̀rẹ̀ yóò mú wa làájá ọlọ́run tí kò gbàgbé ẹnikẹ́ni ọlọ́run wa tóbi lọ́ba púpọ̀ a dúpẹ́ ẹ má jà gbàgbé ọ̀rọ̀ ọlọ́run bí ó ṣe wà ní orin dáfídì 24:30 ẹsẹ̀ ìkeje ìkẹjọ àti ìkẹsàn-án Psalm 34:7-9 áńgẹ́lì olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n tọ́ ọ wò kí o sì rí pé rere ni olúwa alábùkún fún ilé ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé ẹ bẹ̀rù olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ nítorí tí kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ àbò ọlọ́run dájú fẹ́ni kọ̀ọ̀kan wà ọlọ́run wa dára ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run inú gbogbo tá a bá ń ṣe ká sá fún ibi ká sá fún ẹ̀ṣẹ̀ ká sá fún ìwà ìbàjẹ́ ìgbẹ́kẹ̀lé wa ká sọ́dọ̀ ọlọ́run gbogbo àìní wa ọlọ́run yóò bá pàdé yóò sì dára fún ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ jésù kristi àmì. Gẹ́gẹ́ bí àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní àgbékalẹ̀ ọlọ́run fún ọ arákùnrin àti arábìnrin bàbá àti màmá gbogbo olùgbọ́ ètò yìí ọlọ́run ní ètò rere fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run sì ní àgbékalẹ̀ tó dára àgbékalẹ̀ tó pé iṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run yóò jẹ́ ká mọ̀ wípé ohunkóhun tí ó wù kí a máa là kọjá ọlọ́run ò gbàgbé ẹnikẹ́ni o ìwọ àti èmi a ní baba tó ju baba lọ tí ń tọ́jú wa tí kò fi wá sílẹ̀ tí ó sì ń ṣe ètò rere fún wa ẹ jẹ́ kí a wo Jeremiah 29:31 ẹsẹ̀ 11 Jeremiah 29:11 kí ni bíbélì mímọ́ sọ fún wa nítorí èmi mọ èrò tí mo rò sí yín ni olúwa wí àní ìrò àlàáfíà kìí sì ṣe fún ibi láti fún yín nígbà ìkẹyìn àti ìrètí ètò ọlọ́run nìyí fún ìwọ àti fún èmi kí olúwa kí ó ràn wá lọ́wọ́ báwo wá ni a ṣe lè mọ èrò ọlọ́run fún wa kí a sì mú iṣẹ́ ọlọ́run ti kéde báyìí wọ́n ti sọ fún wa gẹ́gẹ́ bí a ṣe kà ní Jeremiah 29:11 Jeremiah 29:11 ètò rere tí ọlọ́run ní fún wa bó wá ni ìwọ àti èmi ṣe lè jàǹfààní rẹ̀ báwo ni yóò ṣe tẹ̀ wá lọ́wọ́ ìrere Matthew 29:28 Matthew 11:28 ọlọ́run sọ fún wa wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ti a si dieru wu wole lori, emi o si fi isimi fun yin. Igbese, kini lati mu iwo olorun fun aye enikokan wa se oni lati gba jesu gege bi oluwa ati olugbala agbudo gbe igbese jesu ni e wa sodo mi ogbudo gbe igbese ogbudo yonda ogbudo so pe oluwa ti re ni mo se mo fi gbogbo re fun o gbogbo eru na to wuwo to wo wa lorun yonda so fun kepe olorun yo gbe eru na kuro yo si dara fun iwo ati emi ni oruko Jesu Christi amen leyin ti a ba ti gba Jesu ni oluwa ti olugbala wa ki lo a ni o ye ki a tun ma se ki erore ti olorun ni fun wa ki o le da mimu se eje ki a wo irore Matthew ori kefa ese iketa le ni ogbon Matthew 6:33 sugbon e tete ma wa ijoba olorun na ati ododo re gbogbo nkan wonyi le o si fi kun fun yin agbodo fo olorun sa koko oro ijoba run ogbodo ka wa lara ninu ditika bibeli wa titele la si le se eleyi nitori pa aye yi fun gba die ni eje bi won se ma nso wi pa aye loja orun ni le e ma gbagbe oro yi o jeyo nibi ti olorun ti se leri fun wa wi pe awon mo eto ti won ni fun wa ti e ba wo ese iketala Jeremiah ori kokondi ni ogbon eta ti koko ka saaju bayi a tun wa mu lati ese kokonla a o kade ese iketala ki e le ri ni kikun wi pe leyin teyan ba ti gba olorun laye to ba ti gba jesu loluwa ati olugbala wi pe a o si ma wa ijoba arun nipa igbese wa ero wa ise si wa lojojumo geje ki a wo bi o se ki bi olorun se ba wa so lati igba pipe wa ninu majemu lailai Jeremiah 29:11-13 Olorun so fun wa wi pe nitori emi mo iro ti mo ro si yin le Oluwa wi ani iro alaafia ki si se fun ibi lati fun yin nigba ikeyin ati ireti eyin o si kepe mi e o si lo e o si gbadura si mi emi o si teti si yin ese iketala eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi je ka dibe yen mo eyin o si saferi mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi baba mama arakun ati arabirin kini nkan na to je wa logun ju kini nkan na to ka wa lara awa odo ti ero ilewa ilewo wa ni tabi awa ta dagba die soro iselu ina ni abi oro are bolu abi oro ka koko janjan ka je ka mu oja kini nkan na ti a ba ti fi olorun sakoko ta wa tokan tokan olorun so fun wa wi pe e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin te ba fi wa mi e je ka fi olorun wa sakoko e ma je ka koyan olorun wa kere nipa eto aye wa nipa ero wa gbogbo nipa igbese wa ka fi olorun sakoko yo dara fun wa Johanu ori kefa ese iketa di ni ogoji John 6:38 je ka gboro olorun nitori emi sokale lati orun wa ki se lati ma se ife ti emi ti kara mi bi ko se ife ti eni ti o ran mi apere Jesu niye oro Jesu si ni ti Jesu Kristi eleda wa ba le ma se ife baba melo melo ni iwa ati emi olorun alaanu yo ran eni kokan wa lowo e je ki a wo orin Dafidi 32:30 ese ikejo Psalm 32:8 kini oro Olorun so fun wa bibeli mi mo fi ye wa wi pe emi o fi ese re le ona emi o si ko le ona ti wo orin emi o ma fi oju mi to Olorun yo ma fi oju re to wa sona nitori wi pe Olorun ti seleri lati to wa si ona ti o fi le mu ife re se Olorun to wa sona nipa awon ilana ti o wa ninu bibeli baba ati mama arakunrin ati arabirin je o ti ni bibeli je o da kan ni abi bibeli meta merin to wa nu ile gbogbo e ni ati gbagbe si koro yara tabi sinu apoti lo gbo bibeli na ki o gbon ani lati mo itosona Olorun nipa ninu bibeli wa ka ma ka lojojumo ta ba le ka alomo to le ka ori awon omo wa ni daro eni kan ka se ti wa ani itosona Olorun nipa emi si emi mimo ati nipa idahun si adura wa Olorun kukun gbadura Olorun n se bákan náà ọlọ́run tọ́ wa sọ́nà nípa bíbá wa sọ̀rọ̀ nínú ìrírí ayé wa. Ó láwọn nǹkan kan tó yẹ pa máa mọ̀ pé bọ́lọ́run ṣe fẹ́ kí n rí ni bọ́lọ́run ṣe fẹ́ kí n rí ni ọwọ́ ọlọ́run wà níbí ọlọ́run aláàánú kí o ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Bákan náà ọlọ́run ń tọ́ wa sọ́nà nípa ìgbaninímọ̀ràn láti ọ̀dọ̀ àwọn onígbàgbọ́ tòótọ́. Ẹ̀mí ọlọ́run ọ̀kan ni téèyàn bá ní olùbánidánimọ̀ràn tó jẹ́ onígbàgbọ́ tòótọ́ tó bá ṣe ẹ̀mí ọlọ́run ló ń darí rẹ̀. Ẹ̀mí ọlọ́run kì í ṣìyàn lọ́nà. Ẹ̀mí ọlọ́run kì í tako báyìí lolúwa wí èyí tó wà nínú bíbélì. Lágbára ọlọ́run ẹni burúkú ò ní ṣì wá lọ́nà. Ẹ jẹ́ ká mọ orí ìmọ̀ràn tí à ń gbà ǹjẹ́ ó bá bíbélì mu kí a máa ké pe ọlọ́run fún ìmísí ẹ̀mí mímọ́ ọlọ́run yóò tọ́ wa sọ́nà a ò ní ṣìnà. Nǹkan tá a rò pé ó kéré gbogbo ẹ̀ pátá ló ka ọlọ́run wa lára èyí tẹ́ rò pé ó tóbi kò kọjá agbára ọlọ́run. Ó dàbí ìgbà tí bóyá èèyàn ń wá kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ ilẹ̀kùn kọ́kọ́rọ́ àpótí kan àmọ́ ibi tá a jù sí bóyá a ti jù sábẹ́ aṣọ ni bóyá o ti bọ́ sí kọ́nà kan ni ìjẹ́ ò tẹ̀ lè dúró fún ìṣẹ́jú kan kò kàn fọkàn gbàdúrà olúwa jọ tọ́ mi sọ́nà. Ó máa yà wá lẹ́nu wípé ibi tí kọ́kọ́rọ́ ń ta pamọ́ sí ẹ̀mí ọlọ́run á darí wa síbẹ̀ kí ọlọ́run aláàánú kí o ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ìrírí kan wà ní àìpẹ́ èmi àti alàgbà kan a ń wá oníṣẹ́ ọwọ́ kan lọ ó sọ fún wa ibi tí ilé iṣẹ́ rẹ̀ wà ibo ló wà ibo ni ó wà àtúfẹ̀rọ ìléwọ́ pé ibi tá a ti ń lọ ni èrò náà sì wá sí wa lọ́kàn bọ́lọ́run ṣe darí pé ẹtì ẹ̀sì kọ́kọ́ dúró síbí ná kẹ pé ká mọ ibi tó ìjà mọ̀ pé ibi tá a dúró sí pẹ̀lú ìrìnsẹ̀ wa bá a ṣe pé báyìí tó júwe la wá rí pé ibẹ̀ gẹ́lẹ́ ló yẹ ká ti yà sápá àlàáfíà sọ́dọ̀ ẹ̀ ọlọ́run ń darí kò sí nǹkan tó kéré jù ọlọ́run wa máa darí ọlọ́run máa fún wa lákìyèsí ọlọ́run máa fún wa lóye àwọn àtàjọ ọmọ iléèwé bóyá ó ní ìdánwò kan tó ń ṣe lọ́wọ́ fọkàn gbàdúrà ọlọ́run yóò tọ́ ọ sọ́nà tó bẹ̀gbẹ́ tó jẹ́ pé ò ní sì mú yóò sì dára fún ọ tó bá sì jẹ́ àsìkò àti kàwé náà ni béèrè fún agbára ọlọ́run béèrè fún òye ọlọ́run ibi gan-an tí ìdánwò àti jáde ọlọ́run yóò darí rẹ sí yóò sì dára fún ìwà àti èmi. Báwo ni onígbàgbọ́ ṣe gbọ́dọ̀ já fáfá nínú iṣẹ́ rẹ̀ kí èrò ọlọ́run fún un kí ó lè di mímúṣẹ? Tí ẹ bá wo Tesalonica 2:10 2 Thessalonians 3:10 bíbélì sọ fún wa wípé nítorí nígbà tí àwa tilẹ̀ wà pẹ̀lú yín èyí lè àwa ń paláṣẹ fún yín pé bí ẹnikẹ́ni kò bá fẹ́ ṣiṣẹ́ kí ó má ṣe jẹun. Ẹ jọ̀ọ́ ṣe lè nítumọ̀ sí wa tí ẹnikẹ́ni kò bá fẹ́ ṣiṣẹ́ kí ó má fi jẹun. Ẹ jẹ́ kí a ka ìwé ìwé kó tó di pé a ó ṣàlàyé bí ọlọ́run bá ṣe darí. A ó wo ìwé ìwé 20:19 Proverbs 28:19 kí a wo bí ó ṣe kín ẹsẹ̀ tí a kọ́kọ́ kà lẹ́yìn. Bíbélì mímọ́ sọ fún wa wípé ẹni tí ó bá ro ilẹ̀ rẹ̀ yóò lé ọ̀pọ̀ oúnjẹ ṣùgbọ́n ẹni tí ó bá ń tọ ènìyàn asán lẹ́yìn yóò ní òṣì tó. Ohun tá à ń sọ báyìí ni wípé tí bíbélì mímọ́ sọ fún wa ni pé bí ọlọ́run ṣe ní ètò rere fún wa tó bí àgbékalẹ̀ rẹ̀ ṣe dára fún wa tó ìwọ àti èmi a ní láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run. Ọlọ́run yóò sa ipá tirẹ̀ ọmọ ènìyàn náà gbúdọ̀ gbé ìgbésẹ̀ láti sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run. Yàtọ̀ tó kàn wá bẹ́ẹ̀ ni wípé a gbúdọ̀ gbé ìgbésẹ̀ kan láì jẹ́ pé ọlọ́run darí wa. Tí ẹ bá rántí ara àwọn ìtàn tó wà nínú bíbélì ìgbà gan tí ìyàn mú gidi tí wòlíì ọlọ́run wòlíì Elijah ọlọ́run darí rẹ̀ pé kí lọ fara pamọ́ síbì kan ọlọ́run sì rán ẹyẹ kan láti gbé oúnjẹ wá fún. Bí ẹyẹ bá gbóúnjẹ wá wòlíì ní láti gbà á ó ní láti jẹ́. Mi ò tí ì rí ibi tán kọ sí nínú bíbélì wípé a gbóúnjẹ fẹ́ nìkan o áńgẹ́lì ló tún wá ń foúnjẹ nù ún lẹ́nu rárá o. Tí a bá sọ pé olúwa ṣàánú mi olúwa bá mi ṣọ̀rọ̀ ayé mi ogúdọ̀ gbégbèsẹ̀ olúwa pèsè fún mi ogúdọ̀ gbégbèsẹ̀ olúwa jẹ́ ń ṣàṣeyọrí jẹ́ ń tayọ nínú ẹ̀kọ́ mi ogúdọ̀ kàwé ogúdọ̀ gbégbèsẹ̀ wọ́n á ní ọ̀lẹ́ ò ráyé re wá ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣèmẹ́lẹ́ yálà ìmẹ́lẹ́ ní ọ̀rọ̀ jíjẹ mímu ni ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ìgbé ayé ẹni ni a gbúdọ̀ fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́run wa kó lè dára fún ẹnìkọ̀ọ̀kan wa. 2 Corinthians 5:14 kí ni bíbélì mímọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa? Nítorí ìfẹ́ Kristi ń rọ̀ wá nitori awaro bayi pe bi enikan ba ti ku fun gbogbo eniyan nje gbogbo won le o ti ku kini ohun ti a gbianju ati so gbogbo anfani ati orere gbogbo ti a ni laye leni tori wipe Jesu Christi oluwa wa o ku fun wa ni nitori lati gba ti awon obi wa akoko ti se Adamu ati Efa ni o ti di wipe omo eniyan ti kuna ogo Olorun sugbon anu Olorun nipase Jesu Christi ohun lo pa wa mo ohun lo je ka wa laye loni nitori na titori pe etutu ti wa fun igbala ewo ati emi etutu ti wa nipa itaje sile Jesu Christi lori agbelebu e to fi je pe nipase re Olorun pese ohun gbogbo fun wa ari anu Olorun gba Olorun o ko wa sile Olorun fe ki iwa ati emi ka mo wipe Olorun ni eto rere fun wa o ni ilana rere fun wa igbese ni sisentele awa na ni lati gbe gege bi ise ranse ti Olorun ti ba wa so lati iseju die seyin igbagbo wa o gbudo oro mo igbagbo wa o gbudo oro mo Olorun nipase Jesu Christi bukata wa agbudo gbe to lo nipa adura nipa titele ilana bibeli nipa ijosin pelu awon omo Olorun then agbudo ni fokanbalẹ ninu ileri Olorun pe bo ti wo ko ri Jesu yo se yanu e ma gbagbe wi pe ife Olorun ko lafiwe o jile gidi lagbara Olorun emi Olorun yo tumo re fun wa yo si je ki o dara fun wa ni oruko Jesu Christi amen Olorun ni agbekale fun o baba Olorun ni agbekale fun o aunty Olorun ni agbekale fun o mama Olorun ni agbekale fun o yaba je odokunrin tabi odobirin agbekale Olorun agbekale re fun o fun mi ohun lo daraju lati mu ero yi se o gbodo fi aye re sile fun Olorun pata pata bi o ba ti mo ero Olorun fun o ife Christi ni yoo ro o ninu ohun gbogbo ti o ba n se Olorun alaanu yoo ran enikankan wa lowo ohun to le se dena bayi ohun naa ni ese teyan dawole awon nkan ti o lodi si ife Olorun awon nkan to tako bayi loluwa wi eniyan le ma ri o sugbon ere okan ni jo si mi Olorun wa fe ko wa ninu ipo aibale okan yi bi ko se wipe yonda fun Olorun kini lana naa lati se atunse laarin awa ati Olorun te ba wo Johanu kini ori kini bere lati ese ikejo sisale 1 John chapter 1 from verse 8 bi awa ba wipe awa ko le ese awa tan ara wa je otito ko si si ninu wa bi awa ba je wo ese wa olooto ati lododo le ohun lati dari ese wa jiwa ati lati wewanu kuro ninu aisododo gbogbo ki Olorun ki re enikankan wa lowo aunty boda baba mama ja sitan lati so pe Oluwa dariji mi Oluwa saanu mi eje ka sumo Olorun wa ko le sumo wa Olorun yo ba wa satunse iberu yo lo okan wa yo si bale Olorun ni eto rere fun iwa ati emi eje ki agbadura Olorun alaanu Olorun isegun baba bimo nje bi mo tin gbianju lati fowo so popo pelu re jowo fi agbekale re fun aye mi han mi ki o si fun mi ni ore ofe lati ya ara mi soto fun o lati le mo ero re fun aye mi je yi ni adura re bi Olorun alaanu gbogbo olugbo eto yi e wa fi wa lokan bale e segun fun wa e dare ise wa ji wa ki a ma se lo sinu ise na mo ohunkohun ti yóò dè wá lọ́nà iye tí kò ní jẹ́ ká bá yín rìn bàbá ẹ̀ràn wá lọ́wọ́ ká jáwọ́ ń bẹ̀ ìṣẹ́gun yín kò farahàn fún wa lójú ohun lójú àlá òkùnkùn ayé má jòó borí ẹnikẹ́ni wa ká lè ṣèfẹ́ yín kalẹ́ ká sì lè di ajogún ìyà àìnípẹ̀kun ní orúkọ Jesu Christi olúwa àti olùgbàlà wa amen.

07740 7240 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07740 68 44 16 53. Ẹ tún lè pe àwọn Elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: Mon badou adaba.
1: Big bag.
2: Gaining velocity on Adaba FM.

0: tí ẹ yẹ ní bèrè lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Àgbọ̀nrín ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o nígbà tó ọba dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bohun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
0: ore a o ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
2: agbo ni ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogbulugbo ode to n fi wi atego so mo ara aye lore lori eyikeyi isoro to n jo omo eda lenu iwo naa gbiyanju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to n fi wi atego se wo san.

0: iléeṣẹ́ tó sẹ́, ó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀, oríire ti dé ìtẹ́lọ́rùn Muslim Cooperative, ẹgbẹ́ alájẹṣẹ́kù tí ò lélẹ̀ inú ti balẹ̀ kà sí ìpínlẹ̀ Ondo, ẹgbẹ́ tó ń bà sírí gbogbo mùtúmù wa. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn, ẹ̀yin ìyálọ́jà àti bàbálájẹ, tẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí, ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ojo ti ń pagun wọn bọ̀, ọjọ́ ti pẹ́, báyọ̀báyọ̀ sí lọ́rọ̀ tiwọn. Ọjọ́ tẹ bá darapọ̀ náà lẹ láǹfààní àti gbowó tí ò lélẹ̀ nu ẹgbẹ́ Bàṣírí leléyìí. Kódà ẹ̀yin tẹ fẹ́ kọ́lé, ẹ̀yin tẹ fẹ́ rọkọ̀, kẹ̀kẹ́ mọ́ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òòjọ́, tẹ́sì máa sán padà díẹ̀ díẹ̀ láì lélẹ̀ nu láti máa fi rọ́wọ́ tìbà pò mú lọ sẹ́nu. Ìrọ̀rùn lọ́ba dé, ẹ kàn sí ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn tẹ láǹfààní láti fẹ́ darapọ̀. Kódà níbi ìdánilẹ́kọ̀ọ́, ẹ tún rówó mú lọlé Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road. Akure ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé. Aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀. Ẹ tètè dé síbẹ̀, kò sí African time, torí àwọn olùdarí ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀. Ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 0911-833-3200 tàbí 0807-329-2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative, alájẹṣẹ́kù tí ń Bàṣírí ẹ̀dá ni wọ́n.
2: So, aki gbogbo ti e tin lanfani lati mo gbo wa ni ikanni Àdàbà FM 89 Akure ilu Ilaramo Kinlawa ta tin gbe unsategun akanse eto na ni eleyi e ma wo yi pe e gbo be nbe iroyin losan yi e ma binu akanse leleyi tori pe yo se wa lanfani pupo pupo eyin eyan e to bo sun mo idi radio yin tọkùnrin àtobìnrin ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin òṣìṣẹ́ ọba kódà àtẹ̀yìn òṣìṣẹ́ fẹ̀yìntì ẹ súnmọ́ ìdí rédíò yín torí pé eléyìí yóò tún ṣe yín láǹfààní púpọ̀. ìtẹ́lọ́rùn Muslim Cooperative náà ni amúwá fún yín ní ọ̀sán yìí gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ yìí tó jẹ́ alájẹṣẹ́kù wọ́n ti wà ní ilé agbára pẹ̀lú wa níbi tí wọ́n ti mọ bá wa yànnàná pàápàá jùlọ ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé yóò wáyé ní ìpínlẹ̀ Ondo tá a wáyé ní ọjọ́ Thursday eléyìí tí ọjọ́ ti ọ̀sẹ̀ yìí gangan ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni yóò wáyé. wọ́n ti wà ní ilé agbára pẹ̀lú wa lónìí ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe àfihàn wọn àwọn náà ni Malam Kazeem Tohib Olayinka ẹ̀ka àwọn aráalé.
3: Mo kí gbogbo ọmọnìyàn pátápátá pé àkókò kalẹ̀ ń bẹ̀ yẹn kúṣẹ́. Orúkọ tèmi ni Malam Kazeem Tohib Olayinka láti iléeṣẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative ẹgbẹ́ tó ń ṣètò ìyánilówó láì ní èlé lórí.
2: ọ̀dà ẹ ṣeun bákan náà ni Malam Aliu Sulaimon wà ń bí Pastor Samson Oladokun àwọn náà wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n béèrè ìbéèrè torí pé àyà ti bẹ́ẹ̀lẹ̀ ó ti bẹ́ẹ́sẹ́ náà ní Malam Kazeem Tohib Olayinka ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Cooperative Muslim Cooperative kí ni nǹkan tẹ́ ẹ gbé dání.
3: alhamdulillah rabbil alamin kí gbogbo ìjọmọnìyàn pátápátá tó bá ti jẹ́ ọmọnìyàn torí pé ọba Alekela tí ẹ̀ ń wò yẹn ní tó jẹ́ ká owó wà níbí báyìí ò ní ọ̀rọ̀ nípa ìmọ̀ yá owó èlé kí ẹ̀ mọ̀ gbowó èlé ọba tó ní wà ò fi kò fi tara sí. tẹ bá dẹ̀ lọ wo àwọn tí wọ́n jẹ́ àwọn olùmẹ̀sìn bóyá àwọn bàbá wa nínú ìsìláàmù bóyá àwọn bàbá wa nínú kìrìsìtẹ́nì wọ́n máa ń bá wa sọ̀rọ̀ nípa ìmọ̀ gbowó èlé gan ní gbogbogbà ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ń sọ fún yàn pé ẹ mọ̀ ṣe kíní ìmọ̀ ẹ mọ̀ ṣe kíní ìmọ̀ ẹ mọ̀ ṣe kíní ìmọ̀ tí ò bá sí ọ̀nà àbáyọ ẹ dákun sí ìṣẹ̀lẹ̀ gbọ́ èèyàn ní gbọ́ torí ìdámọ̀nìyàn tọ́lọ́run kọ́kọ́ dá wa ò ní pé a nílò owó a gbọ́ bùkátà
2: bẹ́ẹ̀ni
3: ọ̀nà tá a wàá gbà rówó ọlọ́run tún lọ́wọ́ bí wa léèrè ẹ rí pọ́ wá gbọ́ nítorí báyìí kò sí ẹni ọ̀rẹ́ ká mọ̀ jẹ́ oúnjẹ ọ̀tá ẹ là ń wí ọ̀rẹ́ ló wà nílẹ̀ tó ń ṣiṣẹ́ bẹ̀ yìí
2: àbí o
3: kò sí síbi tó ti lé yáwó àfi kán fowó èlé lọ ọlọ́run sì lòun ò nífẹ̀ẹ́ sí kí ẹ mọ̀ yáwó èlé eléyìí ló wá mú ìtẹ́lọ́run wá dìde àwọn tí wọ́n ṣètò tẹ́lọ́run ọlọ́run dákojọ́ ọmọdé aláka ẹ̀wọ̀n rú wọn ni àfi ká mọ̀ fọn rere ìtẹ́lọ́run àfi kájú ó kárí kájú ó kálé kájú ó kákó.
2: káyọ̀ tẹ àwọn èèyàn lọ́rùn
3: káyọ̀ tẹ àwọn èèyàn lọ́rùn
2: kó sì rọ̀ wọ́n lọ́rùn
3: bẹ́ẹ̀ ni torí pé òjíṣẹ́ láàánú mọ́ mọ́ sálà lè wọ́ ó ní kí ẹ mọ gbowó èlé ó ní ìran mẹ́rin ni yóò jìyà nítorí pẹ́ nìkan gbowó èlé nítorí pé ọ̀fẹ́ lọ yá 50,000 ó fi san 75,000 káwọ́kọ́ wo ìyá ayé ibẹ̀ gan-an ó fẹ́ lọ yá 50,000 wà á fi san 75,000 owó tí ọjà tó fi 50,000 yẹn rà ó pa 65,000 lórí ẹ̀.
2: Kò ká owó tó yá.
3: Kò ká owó tó yá débi pé ìwọ gangan tó wá rí gain níbẹ̀ ṣùgbọ́n wọn wá nímọ̀ ó dìgbà tí wọ́n bá tó kára bọ̀. Ẹ̀yà kan nù ó wà tó lọ yá 10,000 tó fi balance 75,000 yẹn kọ́nà dákùjọ kó ṣe amọ̀nà ẹni kọ̀ọ̀kan.
2: Àwọn míì gangan tó fọ olówó wọn ti yọ owó kíní wọn kó mẹ́.
3: Wọ́n ti yọ owó bẹ̀tẹ́ pé owó wà sẹ̀tẹ̀ owó sẹ̀ mọ ọ̀rọ̀ owó san ó wà san ìgbà tó fẹ́ là. Torí ẹ̀ òṣìṣẹ́ láwá ní pé kéèyàn gbó kalẹ̀ báyìí ó léèyàn mẹ́rin ní ó jìyà tó gbé wọ̀ lọ yá 50,000 tó jẹ́ pé ó tó ń yáwó san èlé orí ẹ̀ yẹn ni. Láàánú ńlá wa kìlà ríbà wà mú kìlà wà kàtíbà wà ṣàìdè. Ànábì ní ibi dandan ọlọ́run ìpín ọlọ́run yóò mọ bẹ lórí ẹni tí ó bá ń ya owó èlé lórí ìwọ tó yẹ pé o fi ṣọ́ọ̀bù ẹ kalẹ̀ wá ni kò lọ yáwó ni ló sì kù báyìí ó ní ibi dandan ọlọ́run mọ bẹ lórí ẹ. Láàánú ńlá wa kìlà ríbà wà mú kìlà àti ẹni tóun náà wò pé ẹjẹ́ á gbó kalẹ̀ báyìí ká mọ yára wa tí ó sì mọ lélẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àlérúwẹ̀ nàìjíríà àtó lélẹ̀ o àti ò lélẹ̀ o àlérẹ́ nìkan báyìí tí ó gbó kalẹ̀ báyìí tí ó wà mọ yá wa. Wọ́n kó wa jọ lóníranran owó wa tí abáwa ń dá òun náà náà mọ̀ ṣe kínni òun náà náà mọ̀ yá wa tán tún mọ̀ gbèlé lórí ẹ̀. Ẹja kọ́kọ́ lọ bí ilé ìfowópamọ́ tí wọ́n ń kówó sí òun tábù rẹ̀ ń kówó sí gbogbo àwọn ará ilé rẹ̀ náà ń kówó bẹ̀. Ìwọ wá ní owó iye bí iye ń bẹ̀ àbúrò rẹ̀ bèrè lọ́rẹ̀ oníkóso owó látara kó lè yá kó mọ̀ dà padà. Ó wá sọ pé ó lò lọ àbí ọkọ gan fẹ́ yáwó lọ́wọ́ ìyàwó ní
2: kòsówó
3: látara kó lè yá kó mọ̀ dà padà. Tọ́ báǹkì tẹ̀yìn wá ilé ìfowópamọ́sí tẹ̀yìn wá kó síhun ibẹ̀ wá ni ará ilé rẹ̀ kó wà lọ bóun fẹ́ yáwó ẹ̀dákun sáwọn ó yà wọn nígbélé lórí ẹ̀. Wọ́n yá wọ́n gbélé lórí ẹ̀ tọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nù owó wa tá a kó bẹ̀ náà ṣe kíni
2: owó náà ń yá wa
3: a tún san ilé ẹnìkan ní òsì ìmúnilẹ́rùsí ìmọ̀múnà ìmúnilẹ́rùsí ìgbàlódé ló wà.
2: Wọ́n ti rí package ẹ̀.
3: Bẹ́ẹ̀ni gbogbo ọ tó bá ti ń gba owó tó san èlé lórí ẹ̀ wọ́n ti mú ọ lẹ́rùsìn. Ẹlẹ́kẹta ń bẹ̀ tó ń náà jíyà ni wàkàtíbà ẹni tóun náà ń ṣiṣẹ́ nílé iṣẹ́ wọn pé óyá olóbáyà alágbájá kọ́ olóbáyà tàmàdò kọ́ lẹ́yìn ìgbà yẹn ni wà ṣàìdé yìí onídùúró tẹ́sí ògbọ́dọ̀ ó bóun ló ṣe yáwó tó lè ló dúró òun náà ó jẹ nínú ìyá pé wọ̀ lọ yáwó èlé káwọn àwọn pé kò tún wá ní rọrùn fún ọ owó tá à ń sọ yìí ọmọ míì ti dọmọ ọlọ́mọ ìyàwó mi ti dìyàwó níyàwó kí wàá la wá fẹ́ ṣe sáwùjọ yẹn ta tí kíní yẹn lè fi kú ńlẹ̀ òun náà ni kí ìmọ̀wó sọ kan ká fọwọ́ wa ká fi ṣe kíni ká fi ṣowó pọ̀ òun ló bí ìtẹ́lọ́rùn muslim cooperative.
2: Ọ̀dà ìtẹ́lọ́rùn muslim cooperative yìí nígbà tí ẹ wá bójú wo kí ni àwọn èèyàn tó lè jẹ àǹfààní ẹ ti sọ àfojúsùn yín lórí wípé káwọn èèyàn mọ̀mọ́ gba owó èlé ṣùgbọ́n ṣe ẹ ṣetán àti mọ yáwọn èèyàn lọ́wọ́ láì sílẹ̀nu ẹ̀ rárá.
3: Tẹ bá lọ programu wa gbogbo programu wa pátápátá ọ̀nà tó fi gbà yọ kúrò nípa páńgbó owó èlé pátá onítẹ̀lọ́rùn làkàlẹ̀ fẹ́ni tó bá nítẹ̀lọ́rùn. Àkọ́kọ́ nínú ẹgbẹ́ wa a ní weekly soft loan ìyẹn ni owó ọlọ́sọ̀ọ̀sẹ̀ owó tó gbà lónìí báyìí tó dà padà ǹjọ́ mẹ́jọ tí ò ní lélẹ̀ lórí ẹ̀.
2: Èlé ń wà.
3: Bẹ́ẹ̀ni a ní monthly soft loan tó bá òkè ọ̀sẹ̀ kéré owó yìí oṣù ló fẹ́ fi dá oṣù ló fẹ́ fi gbà tó dà padà ń parí oṣù èyí náà tún wà. A tún ní emergency loan tó sáré gbà tó yẹ kó oṣù mẹ́ta ló fi ṣe kíni ló fi dá yun náà padà kó tó tún wá kan capital loan. Capital loan
2: wa lè ní
3: bẹ́ẹ̀ni ó ní ìlọ́kù méjì ìlọ́kù mẹ́ta.
2: Iye téèyàn bá ní.
3: Bẹ́ẹ̀ni yóò gba ìlọ́kù méjì rẹ̀ tàbí ìlọ́kù mẹ́ta ó depend lórí dáadáa ẹni yẹn látẹ̀yìnwá.
2: Bó bá sì ti ṣe dáadáa sí.
3: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀dà ẹ jẹ́ ká wá wò ó ẹ sọ wípé ìdánilẹ́kọ̀ọ́ wáyé.
3: Bẹ́ẹ̀ni.
2: Ní ìpínlẹ̀ Ondo tá a wáyé.
3: Bẹ́ẹ̀ni.
2: Fún àwọn èèyàn wo irúfẹ́ àwọn èèyàn wo lẹ fẹ́ kó wá.
3: Gbogbo ọmọnìyàn àti kìrìsìtẹ́nì o àti muslim o àti ẹlẹ́sìn àbáláyé o torí pé ẹni tó jẹ́ tó mú ẹgbẹ́ gangan wá sílùú kìrìsìtẹ́nì ni. Ó ní ẹ̀yin ọ̀gá wa ẹgbẹ́ yìí dá kọjá ta lè máa dá sí bí mo láwọn èèyàn tí wọ́n jàǹfààní kinní yìí sẹ́ẹ̀tì mi lẹ́yìn pẹ̀lú ògo lọ́dọ̀ ló ń pèpè táwa ṣe nìyẹn á tí ọ lẹ́yìn nìṣó ń bẹ̀ ló fi wá mú wá sílùú Àkùrẹ́ yìí wọ́n ti wá practice ẹ̀ yóò ti lé lọ́dún kankan tí wọ́n ti ń ṣe báyìí látọ̀ kí ni a tún bó ló ṣe lè dé tí gbọ́ ọmọnìyàn wa ni ẹ jẹ́ a lọ bí báyìí.
2: Ọ̀dà ti mo fe bere na ni tori pe e tin so bayi nigba ti a ba wo eni itelorun Muslim cooperatives awon eyan mo wo pe boya awon muslimi nikan o na na le janfani e sawon ti o je lesin mi na le janfani
3: enikan le dan kankale opo eyan ni won wa ni ibibe ibi ti kini ti wa ko mata bi ki se pe awa wo lajo fe se koda lagun odo mi bayi ani Pastor Samson Oladokun tan be lape odo mi bayi lara awon ti won je ileto itelorun ni so se pe le fo pa mo ni se yi o le lo be ko lo fe gbo kristeni e o le lo be ko lo fe gbo muslimi na o kan na lajo na Nigeria so yin ke yo kan to da wa po oni bo last bo la ani bo la yo se rorun fun o bo lo se ni sanan ni bo na se ni gba go lo le olorun lori owo ti o wo 20,000 o ye mo da wo fun loja iyen ni telorun wa fun
2: oda mo tun wa gbo pe tun so wi pe awon eyan to le ra keke mo ruwa awon eyan le ro kada awon eyan le ra moto
3: na
2: se ninu egbe eyin ile le ra fun awon eyan ni abi bo bo na si mo se
3: mo so fun ile kan mo ni gbogbo ona teyan ofin ni gbowo ile mo ni telorun ya kale gbogbo ona te to ba ti ni telorun o ni gbowo mo
2: pe mo fe ra moto mo wa nwa owo kiri
3: bayi o wa tun sese nda mu kaki o ni di yen to ba ti se gbe telorun owo yi a npe ni owo idokowo iyen ni investment nisin yi o ba do po laarin 6 months won ti ba mo weyan to je pe ni yi o ni duke se alaide yen o yen daada ni o Nigeria lo jo ri bo se riun to o wa ni mo da owo yen die die e wa jagbe lati bayi o fe ra phone won ta fun yen ni 150,000 to ba ti ni 30,000 lasun won investment re itelorun o ra phone fun alo ni gbowo ile mo se
2: se wa ra mo da pada die die
3: eh won ra fun 150,000 fun o si mo san o yo ku pada die die eh afera rin si omo ni afera mo sin ni afera mo ruwa ni beto yen se nbe ninu te lorun nu to si mo san o yo ku pada die ale nikan be nu egbe wa ni ni Osun State nbe yen side Ikoyi won si ra okada fun eni yen eh pe lo ni o mo san loso ni lojojumo ni yo mo san 2250
2: okada tutun na si gbele lowo
3: bene yo si mo so 2250
2: se pe awon olokada ton gbo yin bayi na awon na le wa si bi idanileko tin bo yi
3: gbogbo to ba ti jomo niyan to ni lowo ko ta mo bo lo la oni otun layi
2: e wa soro kan le kan eni kan wa tan pe nbasiri
3: bene
2: ke tun ni basiri be
3: iyen la ni jo to ba ti da po mo abayi lo ti lanfani ati mo yawo se pe gbogbo cooperative o den yo su mefa ko to gba capital lo itelorun ni ro kosibita ko wo yen si ta ba tin da e dia mo pe
2: se pe mo darapo mo ile ni bayi pe mo darapo mo egbe itelorun o Muslim cooperative mo le beere owo pe e fun lowo
3: pelu ogo lodo olorun
2: e si fun mi
3: be ni ti won si fun yin tori pe wo ta ba ti da awe ko pamo a si la kapo nu egbe wa awa ni won mo npe ni alapapin international
2: apapin
3: international apin awa ya iwo en ti o gba 30,000 en ti o gba 40,000 oni 50,000 e lo fowo ise en te ba fi se ko to di pari osu to en ta ni ko dawo osu mefa ta to ya lo e da ko laarin osu mefa ko ni gbo bukata ni
2: abi o
3: asi ni o mo ya wele mo se o wa ni ya awon oni app kini na sin gbe 10,000 wa ni app yi pe ko ya tan gbe 20,000 wa se o wa ni ya nbe un alafe ko ya mo en lo bi owo basiri wa tan so yen
2: oda na e ja wa soro lo pa pe idanileko ti nbo nipinle ondo yi kini te fe ba kini o je afojusun yin lori idanileko yi fa awon aralu
3: afojusun wa ni pe a fe kite lorun o gboro lakure
2: lakure ta wa yi
3: ka nfani yen o kari
2: e da kun sakure nikan ni abi gbogbo ipinle ondo
3: a gbogbo ipinle ondo ni o gbogbo ipinle ondo a fe kite lorun o kari nbe kan wa gbo ida e mo ke a le salaye gbogbo e tan lori
2: ta
3: wa yi e wa gbo danileko nipa nte fe mo se e wa gbo bawo bo lo se nsiyan aba aba kan pade o ni ohun to hun tin ya 1.3 million ah 1.3 million lohun tin ya ohun o le file
2: benu ti fe bo lo ti ba fe se
3: iyan lori app ni o app loan ni o igba ti mo ni o ye ba mu ba we ba mu we e lo lo kokko bi bere o ni 4000 naira e lo lo visa o ni 6000 kini kan o ye mo si owo hun wallahi billahi azim owo to jo wele to san sodo ohun o de je 1,050,000 owo eleyi ti won ya gangan si je 250,000 bo se nyabo tan ba fi kun owo to ba san lele na na
2: to na na to fi kun ti o to ya pada
3: o se le lori e awon nko bi yen se mo monitor bi yen se mo manage owo ni se into da opolopo ni sin elomi o ba wo lo se le manage owo nti te lorun an practice ba wo la se le manage owo ehe ba wo ni dagbasoke se le ba e bo lo se le ni 10,000 se le di 200,000 mo lowo o ni te lorun practice
2: oda na ti oba ijo wo ni idanileko yo waye fa awon eyan
3: ni ijo Thursday ko si African time lodo wa
2: Thursday tin boy
3: be ni Thursday otun laye tete de la go mewa
2: ibo ni idanileko ti waye
3: yo waye ni
4: idanileko yen ma waye ni Unique Secondary School compound leyin ilepo Chezzy Emirates of Akure High School ni ilu Akure nbi
2: Eto so lekan si ka awon eyan mo
4: idanileko yen ma waye ni Unique Secondary School compound leyin ilepo Chezzy Emirates of Akure High School ni ilu Akure wa nbi
2: oda
4: lago mewa lojo Thursday
2: ago mewa lojo Thursday tin boy
4: be ni lojo Thursday
2: ka awon eyan mo bo
4: be
2: se iru awon eyan wo le se awon iya loja nikan ni abibu abawon baba loja
3: onisi owo onisi osu olokowo iya loja baba oja to ba sati ni di owo ton ko fe bere business to mo pe o fe gba owo ile mo e gbogbo won patapata la
2: en to fe bere okowo re hun mo ni bere kan be sugbon e je ndoke lo na mo si npada bo
5: ma fo ko
1: Eyin ipinle Ondo atagbegbe re ori ire ti de Itelorun Muslim Cooperative egbe alajesaku ti o lele nu ti bale ka si ipinle Ondo egbe to n basiri gbogbo mutumu wa
6: basiri mi
1: iroyin ayori e fun gbogbo eyan eyin iya loja ati babalaje te fe je kokowo yin o gboru si e tete wa darapo mo egbe alajesaku Itelorun Muslim Cooperative ojo tin pagun won bo ojo ti pe bayo bayo si loro ti won ojo te ba darapo na le lanfani ati gbowo ti o lele nu egbe basiri leleyi koda eyin te fe kole eyin te fe roko keke maruwa tabi okada lati ma fi sise ojo tesi ma san pada die die lai lele nu lati ma fi rowo ti ba ko mu lo senu irorun lo ba de e kan si Itelorun Muslim Cooperative ojo Thursday ose yi gangan ni idanileko pataki o waye fun gbogbo eyin eyan te lanfani lati fe darapo koda ni bi idanileko e tun rowo mu lo le Unique Secondary School all leyin Chezzy Emirates of Akure High School Road Akure ni idanileko ti waye ago mewa aro ni o bere e tete de sibe ko si African time tori awon oludari Itelorun Muslim Cooperative yo ti wa nkale e le ma pe awon number yi 09111833200 tabi 08073292800 egbe Itelorun Muslim Cooperative alajesheku tin basiri eda ni won
2: e ka bo pada latoke lo malam cousin ibere ti mo fe bere lekan o na ni wipe elomi o le lanfani wipe mo fe sise bayi o ni awon erongba wipe ohun fe se eto kowo sugbon owo ni jantan mo iru awon eyan ti won ni afojusun pe mo fe sise kan se won le wa lati wa wo pe boya egbe Itelorun o won le ri owo gba lati so pe a fe bere business won
3: ngba ti mo soro mi mo ni alajeseku Itelorun Muslim Cooperative
2: eyan gboro je tan ko jeseku
3: alajeseku ni so ninu nto nje eseku yen ibe lo ti gba iloku meji iloku meta tan so ti o fi bere business ile tan so yen se pe o ti ma da die die ko possible bi teyin o se si kin a
2: ko wa so pe o fe lo je nbe
3: o ma da wo ninu egbe wa ni ewo to si kere ju tan ma da is 1200 naira wo lo mo pe customer fa to pe iye bayi ni mo fe gba
2: Sabe
3: iye to ba nda e ni o ditami ye ti
2: iye to ba ti ninu account e
3: ilopo meji tabi ilopo meta
2: oda ti awon eyan ba nbo ni otun la lojo Thursday so ni nkan kankan tan mu dani so ni owo tan mo mu bo
3: ko si nkan repete leyin owo po owo egbe owo ke to fi bere tan fi bere po tin se kini o tin dawo
2: ti won fi si form le fun pe o ko re ti wonu
3: owo o ko re ti wonu ehe o ni 1200 iwo si lo ni to mo bankan re nbe
2: gege
3: bi omo egbe
2: tin ba wa wo pe mi o ni 1200 emi fe mu bi 100,000 lowo abi bi 200,000 kin ti e fi bere ele nko se mo le se be
3: o na lo o so so 200 yen ni owo ojowo ijoko egbe owo develop ati nkan be yen so 100,000 re yo wa ni oju card re pe owo to kokko da leleyi to si ma da o mo titi to su me fa o se kini ti o fi pe lati gba lokun meji abi lokun meta
2: opolopo awon eyan ni mo so na mo wo pe eleyin ya wa lowo ti o lele nu wo ti o lele nu bo le se nse awon eyan mo wo be mo sugbon mo mo pe asiri o nbe lowo yin be se eyin le mo be se nse
3: gbogbo en to ba si lo be se toluwa to bi pe ko se eni ti yo gbowo ti o lele ti o se pe fun wa o mo n sadua fun wa ni ko si bayi bayi lodo wa gege bi jingu wa se so egbe ti ijoba ti won monitor fun odidi 3 years ti won ya account won fun odidi 3 years se so pe ko ni konu ko kankan nu niyan so to ba ti fi emi re sile ko fe se to olohun ele to poju nu ti olohun na ni won ba se awon ti won je olugbe sile egbe ike sa won ti won nise onikaluku nise to se kini to moju to sugbon bo ni o se kari bo ni o se rohun elele ti won ba kakakiri tolo si bo onikaluku na sise ti e
2: oda e ya wa ni number awon eyan fe pepe oda emi na nbo lola o e mo nbo lotun la o lojo thursday number wo ni ki awon eyan pe si
4: ki awon eyan ma pe sori 091 18 33 32 00 le kan si 091 18 33 32 00 number kan si 08073 29 2800 le kan si 08073 29 2800 address ibi ti won bo fun seminar ile kan si ni Unique Secondary School Compound leyin ile po Chezzy Emirates off Akure High School ni ilu Akure wanbi
2: oda bo si fe je ki Pastor Samson Odadoko na ka won na soro gege bi eni ti o tun je ojise Olorun na pe ka won na wa soro sugbon oda e je ka wa wo bayi awon ti won bo leyin ti e ba ni kan mu 1200 naira dani so tun ni nkan mi leyin tori pe opolopo won wa mi na so pe e wa o intan ni amu wa lele itan wa debi kini tan ti o wa di pe won ji oro se be se enu nkan tan mo wa nu
3: ko si kankan te wa ti jo megbe wa kankan ti to ni leyin ko mo pe ji o mo da wo mo da mo da 1200 naira
2: oda eje se bayi mo si npada abo mo npada abo e ku kale
1: atagbegbe re ori ire ti de itelorun muslim cooperative egbe alajesaku ti o lele no ti bale ka sipinle ondo egbe to n ba siri gbogbo mutumu wa
6: bashirimi
1: iroyin ayori fun gbogbo eyan eyin iyaloja ati babalaje te fe je kokowo yin o gboru si e tete wa darapo mo egbe alajesaku itelorun muslim cooperative ojo ti n pagun won bo ojo ti pe bayo bayo si loro ti won ojo te ba darapo na le lanfani ati gbowo ti o lele nu egbe bashiri leleyi koda eyin te fe kole eyin te fe roko keke moruwa tabi oka lati ma fi sise ojo tesi ma so pada die die lai lele nu lati ma fi rowo ti bapo mu lo senu irorun lo ba de e kan si itelorun muslim cooperative ojo thursday ose yi gangan ni idanileko pataki o waye fun gbogbo eyin eyan te lanfani lati fe darapo koda ni bi idanileko e tun rowo mu lo le Unique Secondary School hall leyin Chelsea's Emirates off Akure High School Road Akure ni idanileko ti waye ago mewa aro ni o bere e tete de sibe ko si African time tori awon oludari itelorun muslim cooperative yo ti wa nkale e le ma pe awon number yi 091183 3200 tabi 08073292800 egbe itelorun muslim cooperative alajesaku tin bashiri eda ni won
2: ara eseun e ka bo pada latoke lohun laarin iseju ti a ni kini opolopo la mo so wipe ati ri opolopo awon alajesaku ki wa ni ti todo yin fi yato
3: eti todo wa fi yato po o awon alajesaku akoko ti o mo ya ni lowo bashiri ti o tun mo si lokun meta e se le ni baun awon alajese ku akoko ti o mo ya ni lowo bashiri ti o tun mo ya ni emergency awon tun alajese ku akoko ti o mo ya ni ni owo bashiri pe o wa ta ba da pin ti o tun mo se investment ele to lagbara to baun pe on the 30,000 nbe won ran kan 150,000 fun
2: e ti e so le kan wipe ngba ta nsoro pe gbogbo owo tan ba danbe un ki se pe nko lo
3: go lo bi kankan
2: e pin fun awon eyan be na ni
3: pin fun eni ti o lo lu ti o da pada
2: gbogbo awon to ba wa lotun la ni thursday yi se ogun won na awon eyan awon to ba nife si ti won nife si won le rowo gba lo
3: be ni won wa da po ni yin to kan se fun ni ke to ba tin bo mo da wa mo re re dani
2: kan mu yan dani
3: mo ra le re dani ke po ini yi tin be nbe
2: oda na e ba nda ko bi ti yo ti waye atawon number koto di palmo lo
4: okay ibi ti o ti waye ni Unique Secondary School Compound leyin ile po Chezzy Emirates ni off Akure High School ni ilu Akure Wambi lekan si Unique Secondary School compound leyin ile po Chezi Emirates off Akure High School
2: awon number
4: awon phone number ti le pe si ni 091 18 33 32 00 lekan si 091 18 33 32 00 number kan si 08073292800 lekan si 08073292800
2: ada ko je bo se je bo se lu won je nu to ba tun di ni ola e mo pade wa ni ago marun abo lagbara lowo olohun lori eto yi na ni a mo pade opo yan mi jo oda o na lo ko temi je o ire o
4: ire kawiti
5: libe libe ma fowo ko
7: ADABA 89
5: adaba

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí ni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wòó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved. À ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product, you can trust it for longevity. A dẹ̀ care about your skin. Kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured, ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with. Kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kò wọ ibìkan kí ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch

0: ẹku dédé wo yi o ẹyin temi
1: emi fẹ mi alagbo lo nsọrọ ti office mi wa ni solo junction legbe democracy park
2: a ma balẹ si ilu ikare ni on the 21st ni on the 26th july osu keje ni 77 hotel ni ilu ikare
0: ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lojo fẹ mi alagbo to je pe osoosu ninu re baje to wa nipa kini tu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu e se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to wo laye ojo yen to je pe wa ni awo merin marun mefa to de soju se won laarin won iwo ma bo lodo fe mi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to poju owo lodo fe mi alagbo awon miran wa ma jade ni oru loto bi e meta e merin e marun e mefa urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi fe mi alagbo number wa re lekan si 07065326843 iwa kuri to le gba po lori papa dara dara kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile pa lo se munu e ma se dun inu e lo jesu o dara iwo ma bo lodo emi fe mi alagbo awon miran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi kini yan tun jade kinu jade kilo n ba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma ya iwo to je pe o ti e mo ko to so lagbara re to n fun oni ifoya to n fun oni fokan bale kilode ma bo lodo fe mi alagbo lagbara olorun olorun yo fun oni woso ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera ara ro mi awo eyin mi kilo se e leyin ma bo lodo emi fe mi alagbo ni pase eledumare iwo yo ri woso number wa re lekan si 07065326843 office wa gba ni isolo road ni waju democracy park ibele ti ma ri wa ni eyin marshalashi central mosque
1: awon kan ni pe kan run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ma se beru nipa iseledumare ma fun ni ogun to ma ba o lara mu
3: eku dede iwoyi o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure
4: ha ma bale si ilu ikare ni on the 21st titi di on the 26th ni osu july osu keje ni 77 hotel
3: tabari wo obirin to ti wa nile oko lojo to ti pe to reyan pe ran ise ma bo nile ise femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise femi alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo di sin ma bo ka fi fun e help me help oko mi nile ise a reti yin
0: bi iyawo mi se so ni be lo se ri o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ọ̀pẹ́ ẹ̀yìn obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: ní on the 21st di on the 26th july osù keje ní 77 hotel nílùú ikare.
0: a ní ọ́fíìsì ilẹ̀ haúsá níbo nílẹ̀ haúsá mo ní sí jẹ̀mẹ́ta ní yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí ogbolafọ ní enugu state nílẹ̀ ibo àsìkò rèé tẹ̀yẹ yín tèmi kẹ́nà wá jàǹfààní fẹ́mi alágbo a dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀yẹ wà lọ́kàn tẹ́ni pé fẹ́mi alágbo aṣẹ́ o ogun tẹ́ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o fẹ́mi alágbo kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo kan tó bá ṣe yín má ṣe àyẹ̀wò fún yín gbogbo kan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ lódùmarè gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi fẹ́mi alágbo àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
5: Odun ijesuma ti wole de o
6: ni aregun ladugo uda o
5: loke ase
6: gbogbo ebi lotu lo si loke oro amusumo di aregun lapepe
5: apu kele godogbo agba
6: o lo ma ya o
5: odun ijesu ne a mirigidi
7: asese tunse
5: o ma da keya ma sodun ijesu
6: tori gege bi mimo yi ori kadu ni
5: keya de fi dupe lowo olodumare
6: ki sata ko fi ateto omo niyan
5: be ni ko de lowo oro osilu nu
6: new jam festival
5: o ma nfa massive homecoming
6: tomote bitara ma ngbori wole lati rin ajo
5: lati wari ni o kinship tie
6: as whole communal meeting
5: leyi to ma mu idagbasoke baibi
6: bi odun ijesu
5: ti je mimu pelu ti gota yo sesese
6: tuesday
5: odo keje ninu osu july
6: ni odun ijesu aregun yo soku tu wowo
5: kasa
6: e mo kare o
5: o ma aregun na pepe
6: o ma duro soru ta wijo eke so gbo iya mo
5: o mo ma jamusu meta roke agboyin
6: o ajare ba gbe soku ku osu meta bo ale
5: to
6: gugu awon ma aregun ni uda o ke ase
5: Loni ka kede pe
6: aseyi samodun o
5: God bless you all
7: Baba Solu yi ka se mi si
8: asese tunse
9: Guy, we don't dey talk since oh. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
10: Oh boy, you don't talk. How bad? You know they tire.
9: Na the new level be that oh. This new MTN sachet bundle don't make life easy for me.
10: Brotherly, involve me na. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and *2 to start to enjoy from 100 naira. Low down, talk they go.
5: Yao, see prayer center church of God.
6: You can see a dofuri dori ro.
5: Nibi marathon fasting and prayer. Look to meta total deliverance.
6: Nibi ti ya no ti se.
5: On Friday 10th to Sunday 12th of July,
6: ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kábítì kábítì ràǹdù ràǹdù yóò ti máa balẹ̀ gbìgbìgbì.
5: Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear.
6: Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀mọ́ aláfòmọ́ tàbí alákòóràn.
5: Níta ládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀.
6: Kódà títí dorí ìta láǹkó.
5: Nínú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò.
6: Olúwa yóò bá wa ṣe.
5: Torí tàwọn ọmọ Ísírẹ́lì le jù bẹ́ẹ̀ ṣùgbọ́n at the end wọ́n bọ́nú ẹ̀.
6: Ìjìlẹ̀ máa jà ń tò tọ́.
5: Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀.
6: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ prepare.
5: Pẹ̀lú àwọn afàdúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
11: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́kà.
5: Òun lè ń gbọ́ yẹn.
6: Ẹ máa bọ̀.
5: Níbi marathon fasting and prayer yìí.
6: Ní 10th to 12th of July.
5: Ní prayer center.
12: Ẹ̀yẹ̀yẹ̀ ìpínlẹ̀ Ondo àtàgbègbè rẹ̀ orí rẹ̀ ti dé

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ajọ́ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọwọ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́,
5: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibani soro laso le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ́ kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó, ó má ṣe bí ẹ̀lú mọ́. Àrò ń lo

0: bunny. Adaba 88.9 FM. Atuti Fufere.
1: Adaba yo.
2: Jetilo.

0: Adaba 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Ekale won yin ni akojopo iroyin asale oni bi o se ma de se ti boyin lati le se radio Adaba 88.9 FM akure. Ilaramoke lati royin lati ma de yemi Lawal saju koko inu royin na. Ijọba apapọ federal orilede Nigeria loju pon yo pese ona eto yayi. Ajo alagbata epo kede pe adiku yo bo epo. Awọn ọlọpàá lo ti dina iyanju ati tun gbeyan ni pele Ekiti. Iroyin na re lekunrere. Ijọba apapọ yin lo ti tenuma ife re lati ri pe won pese ona yi to yayi jakejado orilede yi nipasẹ ibasepo pelu legbimo asofin apapọ atawon to ni se mi. Eyi ni nkan ti won mojuto nibi ipade kan to je ti awon to ni se loro ona yi ti won gbe kale ti legbimo asofin agba eti igbimo re lori oro ode ti won gbe kale ni basepo pelu ile ise oro ode ti ijọba apapọ. Minister for Ode David Umahi ṣàlàyé pé ìjọba Tinubu ní ọ̀rọ̀ àti rí pé ọṣẹ́ ọ̀nà èyí tí wọ́n ṣe ni ló jẹ́lẹ̀ èyí tó yáyè tó sì jẹ́ pé yóò mú gbéga bá òótọ́ ìkúnjúwọ̀n àti pé àwọn ọ̀nà náà yóò yáyè fowó tí ọ̀nà lè lórí. Ìpàdé ọ̀hún ló kó àwọn aṣòfin, àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ìjọba, àwọn onímọ̀ nípa àárín, àwọn agbaṣẹ́ṣe àti àwọn tó ní ṣe méjọ lórí ọ̀rọ̀ṣẹ́ láti jíròrò ìlànà tí múgbéga bá ọ̀nà ṣiṣẹ́ lórílẹ̀‐èdè yìí. Minister for Ode David Umahi ti ṣàlàyé pé ọ̀nà etíkun Èkó sí Kàlàbà ni wọ́n pèsè àwọn ẹ̀rọ tẹlifíṣàn CCTV sí pẹ̀lú iná tí ń lo oòrùn láti bá lè pakún ọ̀rọ̀ ààbò àti láti múgbéga bá ìrírí àwọn tí ń lo ọ̀nà náà. Umahi ṣàlàyé lásìkò tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tí ó ti ṣàlàyé àwọn ìlànà èyí tí wọ́n ti gbé kalẹ̀ sórí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀nà náà láti bá rí pé ààbò ń bẹ lójú púpọ̀ ọ̀hún. Mínísítà náà ṣàlàyé pé ìgbékalẹ̀ ẹ̀rọ ayàwòrán CCTV ni yóò ṣèrànwọ́ láti mójútó bí ọ̀nà náà ṣe rí tó dẹ̀ jẹ́ pé iná èyí tí ń lo oòrùn ọ̀hún ni ó pèsè àǹfààní fáwọn ọlọ́kọ̀ láti rìnà nígbà tó bá di alẹ́. Ó wá fi kún un pé iṣẹ́ ọ̀hún iná gbé kalẹ̀ iṣẹ́ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ ló jẹ́ ó bá ìlànà òde mu òde òní mu tí ó sì ṣàtìlẹ́yìn ọrọ̀ ajé àti láti mú gbéga bá lílọ láti ìpínlẹ̀ kan sí míì láàrin etídò wa. Umahi wa ṣàlàyé pé ìjọba àpapọ̀ ni ó nífẹ̀ẹ́ sí láti pèsè àwọn ọ̀nà tó yáyè èyí tí yóò ń bá ìlànà àgbáyé mu. Ó wá rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàtìlẹ́yìn àwọn akitiyan iṣẹ́ ọ̀rọ̀ amúlùdó èyí ti ń lọ lọ́wọ́ tó sì ṣàlàyé pé ọ̀nà etíkun Lẹ́kọ̀ọ́ sí Kàlàbà ọ̀hún ló jára ètò èyí tí wọ́n gbé kalẹ̀ láti má gbéga bá dàgbàsókè orílẹ̀-èdè yìí àti láti mú gbéga bá ìgbèkògbédo ọkọ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ló ti pàṣẹ fún àwọn àjọ èyí tí ń bẹ lábẹ́ ilé iṣẹ́ ètò ìbánisọ̀rọ̀ àti ọrọ̀ ajé tó bá gbà mú láti rí pé wọ́n tẹ̀lé ìlànà lórí ọ̀rọ̀ ẹ̀rọ abáyélujára àti àwọn nǹkan tó jẹmọ láti bá lè mú ìgbéga bá ọ̀rọ̀ à ń yọ à ń ṣiṣẹ́ ara ẹni kúrò nínú ọ̀nà ètò iṣẹ́ náà. Àṣẹ yìí ló kéde lọ́jọ́ ìṣẹ́gun látọ̀nù mínísítà fótó ìbánisọ̀rọ̀ àti ọrọ̀ ajé tó bá gbà mú ọ̀mọ̀wé bọ̀sùn tìjàni. Èrò náà wáyé nítorí àwọn ìpàdé èyí tí ọ̀gbẹ́ni tìjàni jẹ́ alága fún

0: pẹ̀lú àwọn olórí àjọ yìí tí mójútó ètò ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí, àjọ tí mójútó ìmọ̀ gbogbo ń ṣe ètò ìròyìn àti àjọ tí mójútó ààbò fáwọn àkọọ́lẹ̀ tí ó jẹ́ ti àjọ ọ̀hún. Mínísítà náà ṣàlàyé pé àyípadà tó bá ọrọ̀ ajé ló ti pèsè àwọn àǹfààní níbi tí ọ̀rọ̀ iṣẹ́ àwọn àjọ mẹ́tẹ̀ẹ̀ta tí ó ti jẹ́ pé o lè máa kọlura wọn. Àjọ tí mójútó ètò ìdánimọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti jẹ́ pé ó ti forúkọ àwọn ọmọ Nàìjíríà tó 1,416,000 sílẹ̀ nínú ètò àkọọ́lẹ̀ orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Olùdarí àgbà àjọ náà Bísóyè Kuka Odúṣọ́tẹ̀ ló ṣàlàyé èyí lásìkò èyí tí ohun tí àjọ náà ṣe àbẹ̀wò sílé iṣẹ́ èyí tí mójútó ètò ìsúná àti ààtò ọrọ̀ ajé. Àbẹ̀wò náà jẹ́ ara ètò àwọn tó ní ṣe láti lè bá àwọn ilé iṣẹ́ ìjọba lọ́kan òjọ̀kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣàmúlò òfin tuntun lórí ọ̀rọ̀ àjọ èyí tí mójútó ọ̀rọ̀ àjọ ìdánimọ̀ náà. Ọ̀rọ̀ kan lájọ ìṣẹ́gun ló ṣàlàyé pé Kuka Odúṣọ́tẹ̀ ni ló gbé òfin tuntun náà kalẹ̀ tó sì jẹ́ pé òfin náà ni ló ti rọ́pò èyí tí wọ́n ṣe lọ́dún 2007. Àgbékalẹ̀ ètò náà ni láti ba lè mú kí ìlànà ojúpo ẹ̀rọ ayémáyédẹra orílẹ̀-èdè Nàìjíríà kí ó ba lè yáyè sí nípa rírí pé ètò ìdánimọ̀ àti àwọn ìlànà tí ń bẹ́ẹ̀ ló jẹ́ èyí tí yóò yáyè. Ìjọba àpapọ̀ ló ti pàṣẹ fún àjọ èyí tí mójútó ààbò àwọn tí ń rajà lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣèwádìí sí ojúpo ẹ̀rọ amáyélujára X tí wọ́n mọ̀ sí Twitter tẹ́lẹ̀, Meta, àti àwọn iléeṣẹ́ ẹ̀rọ amáyélujára míì láti lè mú kí ọ̀rọ̀ wọn kí ó ṣeéṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ náà ló tẹ̀lé ìwé kan èyí tí àjọ èyí tí mójútó ọ̀rọ̀ àwọn ilé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà tí ó kọ. Àjọ náà èló jẹ́ àjọ èyí tí ó ní àwọn olùdásílẹ̀ ìwé ìròyìn ti orílẹ̀-èdè Nàìjíríà, àjọ akọ̀ròyìn orílẹ̀-èdè Nàìjíríà, àjọ àwọn olùgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti àjọ àwọn ohun tẹ̀wé lórí ẹ̀rọ amáyélujára lórílẹ̀-èdè Nàìjíríà nínú. Nínú ọ̀rọ̀ àjọ ọ̀hún ó ṣàlàyé pé mínísítà fẹ́tọ̀ ìròyìn àti ìtanijíṣẹ́ Tony Muhammed Idris ló sọ fún àjọ láti ṣàgbéyẹ̀wò àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kan àwọn iléeṣẹ́ amáyélujára ọ̀hún. Mínísítà náà sọ pé ìwà ọ̀hún ló lè dínà ìfagagbága tó tó tó sì lè fa ìfàsẹ́yìn báwọn ilé ìròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ àwọn alágbàtà epo orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣàlàyé pé àwọn ilé epo ní orílẹ̀-èdè yìí ló ti ṣàdínkù owó epo lẹ́nu bí ọ̀sẹ̀ mẹ́ta yìí pẹ̀lú bí náírà 75 fún lítà kan lẹ́yìn tí owó epo rọ̀bì tí ó ti dínkù láti iléeṣẹ́ Dangote. Wọ́n ṣàlàyé èyí lásìkò tí báwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ajé tá a bá rántí ìjọba àpapọ̀ ló ti pé àwọn ẹ̀ka tí mójútó ìṣòlò epo pẹtrol lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí iléeṣẹ́ Dangote àtàwọn tó ní ilé ìkẹ́po sí pẹ̀lú àwọn alágbàtà epo láti lè sọ̀rọ̀ lórí bí wọn ó ṣe ṣe àdínkù owó epo lẹ́yìn tó epo rọ̀bì tí ó ti dínkù lágbàáyé. Ìjọba àpapọ̀ ló fà kíkọ́ rí pé wọ́n gbúdọ̀ dín àwọn owó epo náà kù kí ìjọba lè rọrùn. Àwọn àgbàlagbà àti àwọn aṣáájú láti lu ògbómọ̀ṣọ́ iná ti ní wọn mọ kankan nípa ọ̀rọ̀ ọmọọba Adéníyí Adéyẹmí Matthew, ọkùnrin kan èyí tí ń bẹ ní ẹ̀yìn ọ̀rọ̀ gbígbé iléeṣẹ́ ayédèrú kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ kalẹ̀. Wọ́n ṣàlàyé pé kì í ṣe ọmọọba bẹ́ẹ̀ sì ni kí kòkòrò kò sójú ìlú ọ̀hún. Nínú ọ̀rọ̀ yìí tí wọ́n jùmọ̀ fọwọ́ sí olóyè Aláo Adélábọ̀ Adéyinka àti ọmọọba Ọlátúnbọ̀sùn Adéníyí, àwọn àgbà ọ̀hún lábẹ́ àṣẹ àwọn ọmọ ògbómọ̀ṣọ́ iná bẹnu àtẹ́lu ìwà Adéyẹmí. Wọ́n ṣàlàyé ìwà rẹ̀ gẹ́gẹ́ bí àbàwọ́n sí iyì ìlú ọ̀hún. Wọ́n tún wá rọ àwọn aláàbò òfin láti rí pé wọ́n gbé lọ sílé ẹjọ́ níbàámu pẹ̀lú òfin tí ó bá jẹ̀bi. Ọ̀rọ̀ náà wáyé lẹ́yìn ìròyìn tí ń káàkiri pé Adéyẹmí iléeṣẹ́ ayédèrú àwọn òwe kan tó sì pera rẹ̀ ní olùdarí àgbà àjọ èyí tí mójútó ọ̀rọ̀ ìgbéga iṣẹ́ láti ó jẹ́ tilẹ̀ òkèrè tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí. Olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí, ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà, ló ti ní òun yóò péjọ oyun pe omo ba de ni yade yemi lejo ti ohun si bere billion mewa naira gege bi owo ibaloruko je lori esun eto so ma oro ipaniyan owo eyin ati awon iwa daran mi eyi be ninu iwe eti agbejoro o agba ni kempin ero ti o ko loruko ile ise agbejoro re ati loruko olori ose are ohun awon agbejoro gbajabe amila na nbere pe adeyema inu fun ni wakati mejile ni adota lati ko to ba ti gba iwe yi lati yete awon kan mi to le ba uruko eni ti won soju je o wa tun bere pe ki o yo gbogbo awon iwe awon oro to so lori iwe iroyin ati awon kan mi lori awon ero amayelujara kuro ko si wa toro aforijin awon agbejoro na ni won tun abere pe aforijin na ni won gbodote ni bi o se polongo nkan ti o polongo na to si gbodo gbe jade ninu iwe iroyin marun to je pataki olede yi ko si gbe jade lori awon ojopo ero amayelujara nibi ti o ti te awon oro re e to fi fesun kan agbajabi amila ni lo to fi kan lori oro esun na awon ologun orilede yi ti eka adinkai na ti kede pe awon olori awon aserubani meji ni won ti jowo ara won fun awon ologun nipele Borno eyi ni won so ninu oro ti adele osise eto iroyin fun oriko ajo adinkai na ti gbe jade nilo Maiduguri lojo Isegun ajo ologun orilede Nigeria so pe awon ohun ni won ti nbe lowo awon ologun bayi ti won si ti nse ifurowanilenuwo won lenu wa o wa fi kun pe iwadi ti won se fe fi ye ni pe awon meji ti won jo wa ara won na ina be ni po pataki ninu ajo awon aserubani na tan si nima nipa iko ohun awon olopa nipele Ekiti ti alaye pe won ti dina ete ati je awon eyan gbe ni Ayede Ekiti lagbe ijoba abile Oye akulukoro vajo olopa nipele na Sunday Abutu salaye pe awon meji kan ina won ti mu lori oro ete ohun lasiko ti won gbiyanju lati ta malu ti won ji ti won si fe fi owo re ra nkan ti won lo fun ijinigbe Abutu salaye pe Abulutu lo soro na nilu Ado Ekiti lojo Isegun o fi kun pe ajo na lo dina eto ati jinigbe na leyin iroyin otelemuye ti won gbo abutu wa salaye pe awon ti won fura si ohun ilo ti jewo ise ibi ti won se ijoba apapo ilo ti fi edo kan lori iku omo orilede Nigeria kan ti keko Isegun Ibo Omidan na ni Adaobi Marian ti o je pe won lo ku nitori ara to fi pa ninu akolu ti orilede Russia ti o se si ilu Kharkiv ni orilede Ukraine ninu oro kan loni agbenuso fun ile ise oro okere Kimebi Ebefa sala pe ijoba lo gbo iroyin pe omo odun 23 ohun ni o ku le to si ni isele na odone pupo ijoba apapo lo wa tun ba ebi re kedun pelu gbogbo awon toro na kan to salaye isele na gege bi nkan to buru jae le ise na wa salaye pe won tin ba awon ajo toto pelu ile asojo orilede Nigeria tin be orilede na soro lati ma nkan to fa isele na ati lati pese atileyin toto fa won ebi omo ohun ilaramo ke lati royin lati le ise radio adaba 88.9 FM Akure ni royin lati gbo iloyin lati le okere ti a gbo amoludun ati ti are idaraya
1: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

0: Vigo Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigo Cap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilẹ̀ wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Vigo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn láti ilẹ̀ òkèrè. Obìnrin ọmọ orílẹ̀-èdè Ukraine kan tí wọ́n ní ó fi bọ́ǹbù inú ẹrù tí ó fi pààyàn nílùú Morocco, iná ti rí pé wọ́n ti fara ìpalára fún ọmọ orílẹ̀-èdè oníṣòwò ọmọ orílẹ̀-èdè Ukraine kan àti àwọn ẹbí rẹ̀. Iná ti rí òkú rẹ̀ báyìí. Àjọ aláàbò orílẹ̀-èdè Ukraine sọ pé òkú ọmọ ọdún 39 náà Anastasia Beresovska ni wọ́n rí pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lórí rẹ̀ lẹ́yìn tí wọ́n wà jákèjádò tí wọ́n sì lẹ́yìn àkọlù ọ̀hún. Àwọn aláṣẹ sọ pé ẹni ọ̀hún Beresovska ni ó fi bọ́ǹbù ọ̀hún sí ẹnu ọ̀nà tí ó jẹ́ ti ilé kan nílùú Monaco ní 29 kó tó di pé ó sá kúrò ní ìlú ńlá náà. Wọ́n sọ pé Beresovska ló padà sí orílẹ̀-èdè Ukraine lọ́jọ́ 1 lọ́jọ́ 2 lẹ́yìn tí ìbúgbàmù náà wáyé, níbi tí wọ́n ti sọ pé ó ń bá àwọn ọmọ ẹbí rẹ̀ kan sọ̀rọ̀ àti àwọn ọkùnrin méjì míì èyí tí aláàbò kan tẹ́lẹ̀ ti ń bẹ lára wọn tó sì jẹ́ pé ẹnìkan láti iléeṣẹ́ ọ̀rọ̀ ààbò tó jẹ́ títò tẹlẹ̀múyẹ́ ń bẹ lára wọn pẹ̀lú. Àwọn ọkùnrin méjì náà ni wọ́n ti tìmọ́lé lórí ẹ̀sùn ìpànìyàn tó sì jẹ́ pé wọ́n ti ń ṣèwádìí lórí ẹ̀sùn ọ̀hún àti pé lórí pé wọ́n ṣàtìlẹ́yìn fún Beresovska nípa gbígbé owó lọ sínú àpò ìfipamọ́ rẹ̀ nígbà tí wọ́n so mọ́ ọ̀rọ̀ àkọlù èyí tó wáyé ní Monaco náà. Ara olórí alátakò lórílẹ̀-èdè Faransé Marine Le Pen ni ó dúró de àbájáde ẹjọ́ kòtẹ́milọ́rùn rẹ̀ èyí tó pè lórí ẹ̀rọ tún èyí tí wọ́n fi kàn án èyí tí wọ́n ti dájọ́ fún lórí pé ó dínà èyí tí ó dínà rẹ̀ láti lè díje sí ipò ààrẹ lásìkò ètò ìdìbò tí ń bọ̀ wá. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Paris ni ó ti ṣe pé ó fẹ́ ṣẹjọ́ lórí ọ̀rọ̀ ń bóyá kí ó fòǹtẹ̀ lò tàbí kó ṣàdínkù ìdájọ́ tí wọ́n fi fún un àbí kó gbégi lé pátápátá tó jẹ́ pé wọ́n fi ẹ̀sùn kan Le Pen pé ó ṣi ipò rẹ̀ lò ó na owó kan látinú àjọ ilẹ̀ Europe lọ́nà tí ò tọ́ pẹ̀lú fi sísan owó àwọn ọmọ òṣìṣẹ́ nínú ẹgbẹ́ rẹ̀ ìyẹn National Rally Party. Gẹ́gẹ́ bí ara ìjìyà rẹ̀ Le Pen ni wọ́n dájọ́ iná fi òfin ọdún 5 dé ipé kò gbúdọ̀ wà nípò aláṣẹ tó ìròyìn tí ó jẹ́ pé ó dínà rẹ̀ láti díje lásìkò ètò ìdìbò yan ààrẹ èyí tí ń bọ̀ wá. Òṣìṣẹ́ ọmọ orílẹ̀-èdè China kan tó jẹ́ ti ìjọba iná ti dájọ́ kú fún lẹ́yìn tí wọ́n ṣe ẹjọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ pé ó kó owó tó tó bíi bílíọ̀nù 2 yuan àti bíi $325 million tí ó gbà lówó àbẹ̀tẹ́lẹ̀ lórí àsìkò èyí tó pé bíi 30 ọdún. Yang Yualin ni ó wà lọ́pọ̀ ọjọ́ ọ̀kan òjọ̀ kan ipò nínú ìlú Nanjing láàrin ọdún 1993 sọdún 2023 tí wọ́n sì ló jẹ̀bi ọ̀rọ̀ kíkówó jẹ ṣíṣe ipòlò àti kíkó orílẹ̀-èdè náà lọ sí ilẹ̀ òkèrè. Iléeṣẹ́ ìròyìn ṣàlàyé pé ọmọ ọdún 99 ọ̀hún ni ó lo ipò rẹ̀ láti fi ran àwọn èèyàn kan lọ́wọ́ láti gba iṣẹ́ àti láti gba ilẹ̀ tàbí ṣe àtìlẹ́yìn owó fún wọn láti bá lè gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ wọn. Ilé ẹjọ́ kan nílùú Shanshun ni ó ṣàlàyé pé ẹ̀ṣẹ̀ Yang náà ni ó jẹ́lé ìtòlè tó sì jẹ́ pé ó fa àdánù fún orílẹ̀-èdè náà àti àwọn èèyàn. Yang ni wọ́n ṣèwádìí rẹ̀ gẹ́gẹ́ bí ètò ààrẹ Xi Jinping lórí ọ̀rọ̀ àti gbógun ti wà jẹgúnjẹrá gẹ́gẹ́ bí ṣe ń dojú ẹ̀kọ́ àwọn aláṣẹ ìjọba jákèjádò àwọn agbègbè bíi ti àwọn ológun ilé ìfowópamọ́ àti ilé iṣẹ́ ìjọba. Ìròyìn agbo amúlùdùn òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Habeeb Okikiola tí wọ́n mọ̀ sí Portable ni ó sọ pé òun sì lérò láti parí ètò ẹ̀kọ́ òun bó tilẹ̀ jẹ́ pé òun ṣàṣeyọrí nínú orin kíkọ. Òǹkọrin náà ṣàlàyé pé òun kúrò nílé ẹ̀kọ́ gbogbo ìṣe ìpínlẹ̀ Kwara níbi tó ti ń kẹ́kọ̀ọ́ business administration lásìkò tí ìṣòro owó dé nígbà náà. Portable wa sọ pé òun gbìyànjú láti san owó iléèwé ọ̀hún nígbà tóun ta omi náà rà yẹn pure water tó sì jẹ́ pé òun fi iléèwé náà sílẹ̀ lẹ́yìn tí òun ò rátìlẹ́yìn owó. Ó fi ìrètí hàn pé òun padà láti parí ètò ẹ̀kọ́ ọ̀hún tó sì ṣàlàyé pé ìkókojá ọ̀hún tó ní báyìí ìní kò lè máa yí padà béèrò láti ní ìwé ẹ̀rí. Òṣèré oníṣe ìyàbọ̀ Òjó ti sọ pé òun ti gbèrò láti rí pé òun rí pé àwọn ọmọ òun ṣe àṣeyọrí pé wọn ò ní ọ̀rọ̀ à ń kọra wọn sílẹ̀ ní inú ìgbéyàwó. Nígbà tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ọmọ rẹ̀ obìnrin, òṣèré oníṣe náà ṣàlàyé pé kíkọ́ ara wọn sílẹ̀ àwọn òbí òun ló fa èrò òun láti dáàbò bo àwọn ọmọ òun kí wọ́n bá nínú irú ìrírí bẹ́ẹ̀. Ìyàbọ̀ Òjó ṣàlàyé pé òun ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti bá a rí pé àwọn ọmọ òun tó jóbìnrin inú wọn ní ìgbéyàwó aláyọ̀, tó sì ṣàlàyé pé àwọn ọkọ òun tẹ́lẹ̀ ni òun jẹ́ kí ó wá síbi ìgbéyàwó ọmọ òun torí pé òun ṣì ni bàbá ọmọ òun. Nísìnyí ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ Fọlájì Oyètayọ̀ fún ìròyìn Eré Ìdárayá.
2: Ẹ̀ka alẹ́ káàbọ̀ sábala ìròyìn eré ìdárayá fún tàṣálẹ̀ tòní. Ààrẹ àjọ FIFA Gianni Infantino tó fi mọ ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ọ̀rọ̀ kò bákùngbé kan eléyìí tí wọ́n sọ sí balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Faransé Kylian Mbappé. Ọ̀rọ̀ kò bákùngbé ọ̀hún ló wáyé látọwọ́ aṣòfin kan lórílẹ̀-èdè Paraguay ìyẹn Celeste Amarilla lẹ́yìn ìgbà tí orílẹ̀-èdè Faransé já orílẹ̀-èdè Paraguay kúrò nílé ìdíje ìfẹ̀yẹ àgbáńláyé tọdún eléyìí tó ń lọ lọ́wọ́. Macron ṣàpèjúwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà nígbà tí Infantino ṣe lálàyé pé eré ìdárayá tòun ti àwùjọ ló gbọ́dọ̀ dúró papọ̀ lójú náà àti gbógun ti ìwà mímọ́ fèébú ara bú ni. Rògbòdìyàn ló bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí Kylian Mbappé ti láǹfààní láti gba goliwumi gbà sí ọwọ́lé eléyìí tó mú kí orílẹ̀-èdè Faransé yẹn yọ sí ìpele eléyìí tó kàn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáńlá ayé. Mbappé ẹni tí wọ́n bí lórílẹ̀-èdè Faransé ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn òbí rẹ̀ ló jẹ́ ọmọlẹ̀ adúláwọ̀ òun ló tún kojú onírúurú ìwà ìfèébú ara búni látàrí ìpìlẹ̀ rẹ̀ tọ́pọ̀ sí ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó kù díẹ̀ káàtó. Àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ àjọ CAF ló ti fìdí ẹ̀ múlẹ̀ orúkọ àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí ó kópa nínú ìdíje ti CAF Champions League ọdún tá a wà yìí. Orílẹ̀-èdè Nàìjíríà ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enugu Rangers àti ikọ̀ Rivers United yóò máa ṣojú fún nínú ìdíje náà. Àjọ CAF ṣe lálàyé pé àwọn ikọ̀ bíi 24 láti orílẹ̀-èdè méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni yóò ní aṣojú méjì nínú ìdíje náà. Lára àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kanrìnkanrìn láti rí Zamalek láti orílẹ̀-èdè Egypt àti ikọ̀ Pyramid, Mamelodi Sundowns láti orílẹ̀-èdè South Africa àti Orlando Pirates. Àjọ CAF ṣe lálàyé pé ìpele àkọ́kọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ òun ni yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kẹsàn-án sí ọjọ́ 6, nígbà tí ìgbésẹ̀ kejì yóò wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ 11 sí ọjọ́ 13 oṣù kẹsàn-án bákan náà. Ìpele kejì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ òun ni yóò bẹ̀rẹ̀ láti inú oṣù 6 níbi àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún yóò ti máa gbìyànjú láti lọ kópa ní ìpele ti group stage bákan náà. Ìpele ti group stage ọ̀hún ni yóò wá bẹ̀rẹ̀ láti ọjọ́ 27 sí ọjọ́ 29 oṣù 11, tí yóò sì máa tẹ̀síwájú títí di ọjọ́ 4 sí ọjọ́ 6 oṣù 12 bákan náà, tó fi mọ ọjọ́ 18 àti 20 oṣù 12 títí di ọjọ́ 8 sí ọjọ́ 10 àti ọjọ́ 15 sí ọjọ́ 17 tó fi mọ ọjọ́ 12 sí ọjọ́ 14 oṣù kíní ọdún 2027. Ìpele quarter final ìròyìn jẹ́ kó yẹ ni wípé yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 26 sí ọjọ́ 28 oṣù 8 ọdún tó ń bọ̀, nígbà tí ìgbésẹ̀ kejì yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 7 sí ọjọ́ 7 oṣù 7 ọdún tó ń bọ̀ bákan náà, nígbà tí ìpele tó kángun sí àṣekágbá yóò wáyé ní ọjọ́ 9 oṣù 4 títí di ọjọ́ 11 oṣù 4 ọdún tó ń bọ̀, nígbà tí ìgbésẹ̀ kejì yóò sì tún wáyé ní ọjọ́ 16 sí ọjọ́ 18 oṣù 4 ọdún tó ń bọ̀ bákan náà, nígbà tí àṣekágbá ìdíje ti CAF Champions League tọdún tó ń bọ̀ yóò wá parí ní oṣù 5 ọdún tó ń bọ̀. Ṣùgbọ́n tó jẹ́ wípé ọjọ́ tí yóò wáyé ni wọn ò tí ì fìlédè. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Zimbabwe Divan Lunga òun lórí ti kú yọ báyìí látàrí ikú òjijì kan eléyìí tí ò bá pa á ní Johannesburg lórílẹ̀-èdè South Africa. Agbábọ́ọ̀lù nínú ikọ̀ Mamelodi Sundowns tó tún jẹ́ adìẹ̀yìn mú wọn òun ló ń wakọ̀ lọ ní òpópónà Hillsborough kó tó di wípé àwọn adìẹ amọ́ra ogun dédé dáná bọ̀bọ̀ ọkọ̀ rẹ̀. ikọ lọpa se lalaipe lunga on lori koyo ninu isele iku oji na ti won se lalaipe iwadi lo tin lowo nipa awon firindi oke to se akolu si ati pe un se ni won ti ifikele ofin gbe enikankan lori isele na iroyin je koye ni wipe omo odun mokan logbon lo rinrin ajo lo pelu aburo re okunrin lasiko gba ti isele na sele lunga lo ti ni ifaran mokan le logun fun orilede zimbabwe to si ti ran iko mamelodi sundance lowo lati gbegba roke ninu awon ifese won se olokan ojo kan eleyi ti oyo idije ti champions league sile iko egbe agbabolu agbajo orilede zimbabwe lo ti wa se atileyin fun arakunrin na lasiko ta wa ye nje a oni ri ju bayi lo labala iroyin ere idaraya wa fun tasale toni folajin oye tayo lo ni royin yin eku kale
1: biro yin ti ale oni yo se manu yo ko tun de lola lagbara olohun sunday ajiboye lo lo to adeyemi la wa sin ni oniroyin olohun wo mo yin ka sunre

0: Yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land, though.
1: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
4: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Àmọ́ sọ lórí àkòrí ọ̀rọ̀ kan tí mo pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, àkànṣe àdúrà tí a pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́.
1: Kí ló ṣẹlẹ̀ lá?
0: Ìtúsílẹ̀ lọ́wọ́ àlẹ́ ìbá àfààtò. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ìdílé tí ń dojú kọ ni òun. Ìtúsílẹ̀ lọ́wọ́ wàhálà òfin àti ọ̀la ayé yìí tó jẹ́ pé ó hàn balẹ̀ ni bí ìgbà jáde yẹn hàn balẹ̀ rí ẹyin ni.
1: Kí ló ṣẹlẹ̀ lá?
0: Bíná bá ti rú mi, á gbàgbé ilé tó fẹ́ jó. Bí ọ̀wàrà òjò bá sì balẹ̀, ara sì tú ilẹ̀ pẹ̀sùpẹ̀sù. Àṣẹ àdúrà tó níná nú ti ń jáde túdè sílẹ̀kùn àṣeyọrí, ó ń bẹ lọ́dọ̀ bàbá bíi tàtijọ́. Àṣẹ àdúrà ìgbani wíbẹ̀ jẹ́bẹ̀ kún fọ ọyẹ̀kùn. Èyí ni àkànṣe àdúrà tí kìí bàátì. Tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní í ṣe ní wàràwàrà. Tá a bá wá rógun tó fẹjú tó to mọ́ ọ. Àbí èyí tó ti gbékágbéká tí ìwo sì ti ìrójútu síbẹ̀. Kí ló ń ṣe o tètè forí kọ́yìn àdúrà báyìí? Bí ogun bá fẹjú kẹ̀kẹ́ tán, òkè ní kẹ́wò ẹ mọ́ wulẹ̀ mọ́ wò sálẹ̀ o. Nítorí pé òkè lọ́dẹ elédùà nìkan nìdáǹdé wà. Ọ̀dẹ elédùà yìí, òun náà ni bàbá sásí eyín ni tó ti ń gba àṣẹ àdúrà láti túdè jáde sílẹ̀kùn àṣeyọrí fún ni o. Ẹ̀yin ẹwo tí obìnrin yìí.
1: Ọṣíjú àánú wọlé.
0: Táyé gba ìfọkànbalẹ̀ lọ́wọ́ rẹ̀.
1: Elédùà gbà.
0: Ayé gba ògo lọ́wọ́ rẹ̀, wọ́n fogun rọ́pò sílé ayé rẹ̀ gan. Wọ́n kìí jẹ́ kó sùn wọn òjò lójú oorun. Kìí rí oorun sùn nígbà kọ̀ọ̀kan. Tó bá sì jàjà wá ní pé kò ń gbìyànjú kó ń làkàkà kóun ó sùn. Ìríkúri lójú oorun. Nípa bẹ́ẹ̀ àti sùn ga máa dẹ́rù bóbìnrin yìí o. Àìmọye kinní ti ń gbé mu kó má baà lè lójú oorun.
1: Kí ló ń ṣẹlẹ̀?
0: Má mu lọ́wọ́ alẹ́ kó má baà lè tètè sùn. Ẹ̀rù ní ń bà á ní
1: kí.
0: Ìjákulẹ̀ lórí ohun gbogbo, ó wá dánwọ́lé ọ̀rọ̀ obìnrin yìí. Gbogbo òwò tó bá ti fọwọ́ bà, òun náà ní í di òkúta. Ó ṣeéṣe títí wọ́n lè kúrò nísọ̀ ibi tó ti ń tajà tiẹ̀ o. Olóore àti aláàánú, ó wá jìnà sóbìnrin tẹ́ ń sọ èyí nígbà tí wọ́n ti fi àmì ìkórira sí i lára. Àmì ìkórira yìí, a sì jẹ́ kó máa ju aláǹgànà lójú gbogbo àwọn èèyàn tó fẹ́ ṣèrànwọ́ fún un. Àṣírí ogun tó ń bá obìnrin yìí fúnra kò hàn dé títí o. Nítorí pé kò síbi tí ò dé. Ó gorí òkè títí. Ogun pẹ̀tẹ́lẹ̀ náà títí. Ó borí títí orí fẹ́ pa. Ó bo ilẹ̀ fẹ́ lu o. Àfìgbà tó rìnrìn gbẹ̀rẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ bàbá ọkọ oṣù ọkọ ẹ̀ jẹ́. Àṣẹ àdúrà ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun ló ṣẹ́gun ọ̀rọ̀ tá ń wí o. Ó ṣẹ́gun rẹ̀ kò kù síbì kan. Ó ṣẹlẹ́ṣẹ̀ wọlẹ̀ ní pátápátá porongodo. Ó tó di pé mo fàyín lé ọwọ́ aláàjì.

Jeremiah.

0: anni fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani falyastajibu li waliyumena bi la'alla
1: assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu ọpẹ ni fún ọlọrun ọba
2: ọlọrun ṣe o
1: ọba ọgá àgbà
2: abiesi olódùmarè
1: ọba àwọn ọba
2: ọlọrun ńlá
1: ọba tí gbogbo ọpẹ ń ṣe tiẹ adúpẹ lọdọ rẹ lọjọ ìní gbogbo ẹyí tẹ ti ń gbọrọ wọ alálẹ yìí ọlọrun etí tẹ fi ń gbọ ọlọba mẹjọ ó di
2: àmì o kò ní di
1: alùbáríkà tí ń bẹ ní ọlọrun mẹjọ ó fòye lórí lánàbí lọdọ ọlọrun àwa náà tá à ń sọrọ fún yín tá à ń rán yín létí fásakirifa iná síkra tá à ń fọ ilẹ̀ mọ̀mìnínà ìran tí ká máa rán yàn létí ká máa túyàn lẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ni ọlọ́run tó fún wa ṣe náà kó má padà lẹ́yìn àwa náà alùbáríkà lánàbí lọdọ ọlọrun ṣe kì í ayé akúrẹ́dẹ́ sẹ́júlẹ̀ tó yúrì ọfọlá ọlọ́run mo fi bẹ ọlọ́run fún yín àtẹ̀mí náà tí mo ń sọ̀rọ̀ mọ̀já má padà sí ibú ọ̀là máa ń ṣe ara ọ̀là àkúwọ̀ta ìlà abẹ́lẹ́ ààrẹ yóò rà sí. tó olóòtú adúpẹ́ fọlọ́pọ̀ sẹ́yìn tí ò ní ìdí ìtúsílẹ̀ gbogbo èèyàn ló ní ìdí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ sì póríṣiríṣi ọ̀nà. torí pé ìtúsílẹ̀ tá a sọ yìí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní ìdí ìtúsílẹ̀ pé kéèyàn máa ní ogun ìdílé tó jẹ́ pé tó ti pẹ́ tó bó bó dán wà ní ogun ìdílé ni bó débi wà ní ogun ìdílé ni ọlọ́run kápẹ́ ọlọ́run tu ọ sílẹ̀ nínú ogun ìdílé yìí tí ò jẹ́ kó rojú tu ọ̀rọ̀ tí ò jẹ́ kó ní àṣeyọrí tí ò jẹ́ kó lákojọ àwọn ìtúsílẹ̀ wà ń bẹ̀ tó yẹ kó ní ìdí láti ṣe bẹ́ẹ̀ sì ni abẹ́ogun ìbálòpọ̀ abẹ́ogun ẹ̀jẹ̀ sínú ẹ̀jẹ̀ tó ti dí ògo rẹ̀ lọ́wọ́ tí ò jẹ́ kí o ní àṣeyọrí tí ò jẹ́ tó bá ti ń fọwọ́ kan báyìí máa túká ni promise and fail àwọn onídìí túsílẹ̀ ń bẹ̀ torí pé bó bá ti ní promise báyìí tán bá ti promise yóò fail ni àbí ìjákulẹ̀ àbí gbogbo nǹkan tó rọ̀ mọ́ kéèyàn ó rógo lò àwọn èèyàn lásán àwọn ayú àmíásọ jìnnásọ kìsẹ́rẹ́ làjáṣù àwọn èèyàn kéèyàn àwọn ẹ̀mí òkùnkùn àwọn tẹ́rì sí ìyá àwọn ọmọ ènìyàn tí ìjẹ́kọ́ ọmọ ènìyàn ó jẹ́yàn ló máa fi bá èèyàn jà tó ẹ̀ jẹ́ kéèyàn rojú tú ọ̀rọ̀ ara ẹ̀ ìwọ náà ọmọjọ́ tó ti ń bọ ọdún ló kù sí tó tún tán lọ yìí ọ̀nà tó gbà tó rí ìtúsílẹ̀ níwọ̀nba àwọn ọba tó rí tó lè fi ṣe nǹkan re kó fowó ṣe nǹkan re kó ní ìdí ìtúsílẹ̀ láti ṣàṣeyọrí ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ìyàwó àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ọkọ àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní àkójọ láti ṣe pé kíwọ náà kó ní àlàáfíà ọ̀kẹ́ mi yẹ ni wọ́n ti gba àlàáfíà lára rẹ̀ kò sí hospital tó lè la wọn ní wọn rí kankan tí ń ṣe bẹ́ẹ̀ ni ojú oorun wọn ti mú kádàrá ẹ̀ ṣé kí yáyà akóredé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ ẹni tí à ń lébọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọ́mọ gàlẹ̀gàlẹ̀ iná ń jóróko tewétewé àgbẹ̀dọ olóòsàn ò fi ṣe kálàmù lógo tọ́ lọ́hùn lẹ́nu ibi tọ́dún kù sí ìwọ náà ó ṣe nǹkan rí ìdánwọlé rẹ yóò yọrí sí dáadáa.
3: alhamdulilayi rabbil alamin ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba ló ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ló máa ń dára bẹ́ẹ̀ gbogbo ipò yóò tó bá wà nínú ìnira ọlọ́run a máa tu ọ sílẹ̀ àmọ́ aláhùn mùnkẹ́dẹ̀rú ánẹ̀sùn mú sẹ̀bẹ̀bù ọlọ́run máa ń ṣe ọ máa fi èèyàn ṣe sábà bí èèyàn náà ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé mi kalẹ̀ lórílẹ̀‐èdè pàkàkiri àgbáńlá yé ẹ̀yin náà ṣe wọ àpèjúwe arábìnrin tá a sọ yìí ó ti dòmìnira ara rẹ̀ ọ̀kẹ́ mi yé bẹ́ẹ̀ ọlọ́run ti fi mí ṣe sábà bí fún ìwọ náà tó wà nínú ta mi ń romí tó wà nínú ìnira ọlọ́run tu ọ sílẹ̀ ó rí gbàlà ó rí ọ̀nà àbáyọ̀ gbogbo ìṣòro tó yòówù tó bá lè ní ọlọ́run rẹ́dì láti tu ọ lẹ̀ ń bẹ̀ àlùbáríkà lẹ́nẹ́bí lọ́dọ̀ ọlọ́run agbára mi náà kọ́ ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ ìyanu ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ láyé èèyàn ṣé ẹni tó ti wọ́ ọmọ látijọ́ tó ti pẹ́ tó ọlọ́run ti jogún ọmọ fún ṣé kò ní mọ ìkọ́ ọlọ́run ṣe fún òní àbẹ́ ẹni tí ń wáyé tí ò rí ṣe abẹ́ ẹni tí ń wọ́nà àbáyọ tí tó ti mú lára tọ́lọ́run ti kó kúrò nínú òṣì tó náà ti ń jẹ títí mọ nírọ̀rùn agbára ọlọ́run ká ìwọ tó ń gbọ́rọ̀ mi nísìnyí ìwọ náà nígbàgbọ́ sọ́lọ́run pé ọlọ́run ṣetán láti tu ọ lẹ̀ nínú ìṣòro tó wà nínú àìríjẹ tó wà nínú àìrími tó wà pàápàá nínú àìsàn tó wà yìí ọlọ́run tu ọ kúrò ń bẹ faisa mari tu ba wo ye sifirele
4: inshallah
3: ele ti o ti o ye okoloko ni pe won gba pe keyan ma awa ipidan an be lo fun yan pon bele ni a lo si ma fi ye wa pe nkan ba lo se ona ba lo gba adua ba la se fun sara ba lo se to fi bonu gbekun gbogbo je to ndowo le tin jakule yi ko ni jakule mo gbese tin be lorun re olohun bo san yo ran laanu si o iwo to n gboro mi nisin nisin itusile lese kese yo ma wonu aye re to ba ti ni gbagbo so lohun o si ma pe number mi gbogbo ite ba wo te so pe e fe ri se ki aye akorede se ogile tu lo ko so ko aje ona imale bo ti wa nkale ni ogo to lohun inshallah e ma bo nibi to nuku si oro re o ja so pe yo ja si dunu o bori emi okuku tin le oka kiri ti o je ko le su ti o je ko le wo ti o nla la kala inshallah o si bori
4: inshallah
3: o si ritu sile o rogo re lo albaraka la nabi lado olohun wala ma inshallah la quwata illa billahil azim
4: oko so baba kami ogun pe lalafia ma tori emi gigun po la irun kami ogun pe lalavi ma tori mejeji po la irun
3: tusile lese kese yo wonu aye re lo ma inshallah la quwata illa
5: o ya ja tu se bayi iwo ko number baba le ko le raye to pa se bi ti baba gan ba wa gangan ni
3: o se bi o
5: o 7 o
3: 32
5: 32
3: 82
5: 82
3: 58
5: 58
3: double 4
5: 44
3: Lai kan si 07
5: o 07 o
3: 32
5: 32
3: 82
5: 82
3: 58
5: 58
3: double 4
5: 44
3: Le to ba tin pe logo to gbogbo bi to ba tin bo won ma direct eni inshallah o raye gbe won fun o laye won tu o sile faye ayo wa gba won iwo to ba ti ni gbagbo ma te dara re lamu igbagbo to ba ni ni omo larada iwo na mo bi won se so nu bible ba se so ni alqurani tori pe be yan ba ni gbagbo bo ba gbogbo nkan to ba nse ko ni bossi foko re sodo olohun lati kina tu mi ramatallahi odo olohun ni kewa olohun ma ran yan si yan sababi ma sele fo to je pe ta ba sadu avo pelu igbagbo to ni yo si ara re o si bale okan re o si bale idowo le re yo lori si dada ama ko ma ni igbagbo ko so pe afa o so afa o so afa gugu opolopo won so awon eyan dopuro ngba to ba wa sodo eyan to ni igbagbo si ti okan re nda otu to ba lo tan wa so pe adua re o gba iwo fun ara re ti o ti finish ara re ngba na tori na nko wa ni igbagbo sodo olohun Olorun loba wa lak kul shay fakadara utakdira ma jebe tolorun ni ma jebe lo lele ma yipada olorun ni jebe igbagbo ti mo ni sodo olorun lo kon fi bale bayi tori ko lododo ma loya bi kini iwo to ni soro wala olorun kan kuro laye re to ba ti ni gbagbo so olorun ki la fe ko olorun tun se ti o se laye wa nsin afa awa na fe ka ye opolopo olojutu bi olorun se soro ti wa na te ba ngba alaji seki aye akorede sojili tuyuri oko so oko aje ona imale onile wura ah olohun gege bi wakati afa yi to da fu wa lekan ma tori emi gigun ma gbo la lowo wa olohun iwo na to soro ni se olohun ni gbo la lowo e yo to osona yo sina fun okan re o si bale o bo lowo isoro to wa yi awon emi okuku ti to di okale olohun gba o kuro lowo won albaraka la nabi lodo olohun wala lahu wala quwata illa billahil azim bi teyan o ti ri gbala kin jina lese ni o logo to olohun atemi ateyin ani aburo ni sere si wa na ba ti pe a ma to yin sodo iwo to ba ti nbo a ma direct e logo to olohun eni kabamo ti e ba tu wa nbo eni we abi te ba ti nbo ilu ado ni mo wa ni opopo gboro adehun ka wash to ba ti nbo ko sa ma pe number yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bole ko si pe number yi mo wa ni opopo gboro adehun ka wash number 3 felere ni ogo to olohun wa ri ti e se wa ri tusile gbugbo aisan ka aisan to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re logo to olohun en kankan gbugbo bi kibi te lati nbo e ni jamu e si ni
1: kuna buru lona la nabi lodo olohun awa na esi ba wa pelu dunu albaraka la nabi lodo olohun itusile lese kese olohun ma fun yin bi yan ba de yan male olohun ni tu yan le akase olohun na lele e ri tusile logo tolohun lu ado ni mo wa ni o popo gboro adehun kan wash to ba tin bo ko sa ma pe number yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bo le ko si pe number yi mo wa ni o popo gboro adehun kan wash number 3 felere ni ogo tolohun wa ri ti e se wa ri tusile gbugbo aisan kai so to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re awon aje oni bori re ogun osogun aje ogun dile ko ni bori re inshallah ilu ado mo wa te ba tin bo e ma pe mi to si wa foju kan mi ti mo ni bi ti mo wa o bo ba ti kule ba eni ti ma so fun oni da ti soro rara ti ma so pe nkan ba eni se nkan ba eni se ona abayo re lele gbogbo ba je gbe ode a lo lo tu osile pe olohun ka abi ki je awon teri si awon emi okuku wallahi fakati ruta ibatabali hula ina olohun ma so lara won ni o si mole o tan saye re okan re o si bale inshallah opolopo lo ti ri tusile iwo na pe omo e to wa nbe ogun tin ja o nbe yo bo kuro nbe namba mi le ma pe namba nko to ko to jade nle o itusile o de bayin e si re olohun si faye gba yin lowo oso lowo aje lowo emere lowo ogun idile lowo ama atunida olohun tin si le nbe albaraka la nabi lodo olohun mashallah la quwata illa billahi wala si
5: alaje ni pupo awon eyan ti ati gbiyanju ati foro wa le nlo lara awon tin wa yin wa bi ogun bi ogun won won salaye pe ki
1: Kile yin wo ana yan kan bi mo kile yin wo ase olohun lo wa nbe ki se mi fara ko ye mi mo ase olohun ase olohun ni tin ba ti so o ma ri be ni egbe sinu ni abi egbe dani bo de gbogbo nkan ta ba ti so na ni annabi yesu tan pe ni jesu ko gbe nkan sinu ko gbe nkan lowo annabi wa muhammad ko gbe nkan lowo annabi musa tan pe ni musa mo ni leyin gba ti awon annabi ti lo ale o le ma wo ran san tele abi ya awon afa to ba do dede ase olohun ni olohun ran mi wa
5: ase olohun wallahi tele to ba jo ko tete ya ma bo ko gbo pe kilo yi ko wona ma bo ko pe number yi to ba ti pe number yi ma da e ti ase olohun wo nu aye re won tu o sile o ri gba lo o ro do lo ya o di gba te ba gbe tori won e oni da imo le oni da imo la ro pe boya to ba do do mi wa me pe ase olohun ni mo nlo ase olohun wallahi tele iwo san be lodo olohun fa isa amori litu fa owo yesu firile olohun ba lo bo ni wo san iwo san be lo e se ngbo le gbe si ni mo ngbe ase olohun
1: Olohun ba lo bo ni wo san iwo san be lo e se ngbo le gbe si ni mo ngbe ase olohun ase eri pe nlo aso fe lo olohun wa be ni ko si bo ti je ni e o sa mo mi bo ti je nu inna ma amru isha rada sheya an yakulu la kun fa yakulu olohun tu o si le gbogbo iwo gbogbo aisan ti se olohun ka kuro gbogbo ona re to di yo la o ni ma mo bo mo o ni ri ja kule mo nkan to n de oro gore lowo olohun bo mu kuro bo ti je ori se olohun ba mo ja si je olohun ba mo ja si je je ku je ni nje loju o ti je nu olohun sanu eyan o de alaji number te ni pe to ba ti pe number ya ma dare ti e awon omo mi o ma dare ti e iru awon eyan wa awon po iwo na ti ti ma bo ma ja fara gbogbo ibi kibi to ba ti n gbo program yi ti e ba to wa n bo e ni w 82 58 58 44 44. Like I see 070 32 32 82 58 58 44 44. To ba tin bo ko ta ma pe number yi ilu Ado Ekiti to ba tin de ilu Ado Ekiti ko bo le ko si pe number yi mo wa ni opopo gboro Adeun Car Wash number 3 Felere ni ogo to Olorun wa ri ti e se wa ri tu sile gbogbo aisan kaiso to ba wa lara re Olorun ka ku o wa do mi ni lara re gbogbo gbogbo nkan meta Olorun ka ma fi jafara ala koko nu e ni pe bi yan ba nsa re ka tete toju e ka mu lo sile iwosan gbogbo ona ti o gba ri iwosan ni ko ma gbo ikeji nbe bi na ba njo ka tete wona lati bomi pa iketa nbe bi jaba nde laarin wo pelu ololufe re tete ya pari e tori ija okin bi ma ke bi alafia mete ta gbogbo nkan tolorun ka ma fi jafara nu iwo to n gboro ma foro ara ijafara logo to olorun na bayi lati pe fun oyi ko si nkan to fe fowo si na ju pe ko fi gbadun aye e ko toju ara e se ti gbo bayi anfani ni fun yin to olorun si gbe mi kale ke si roro mi bayi mi se baby mi so omode awa ti koja en ti to tun paro e full at 60 kama so ko ju be lo se gbo bayi iwo to ni soro lo mo ko ni soro pe number yi mo gba pe ona bayo lele fun won logo to olorun o ni sori ibu emi na o ni sori ibu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin amin
5: alaje wa binu elaya die o
1: laya bi bo
5: en se nja o
1: emi ko olododo ama laya bi kini o ni
5: letu ni ke ma
1: ah emi ko lo nje be olorun ni mo so fun yin mo so re mo ni allahun nuru samawati wal albatuni stuni male lani sama ti lele lo gbe mi kale
5: o da na o se tumbo lati nemfane lati ma gbadun eto na male dada titi gba mi ti a tun mo pade oruko mi o yi pada o akin olumuiwa akrelere ni nke yin pe ipade wa bi oyin o

Ayara,

0: Shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
0: so good together.
3: Baba kere wa de balẹ kasagwa lori itọju ilera ti a le se dede ọlọmọkunrin nikan soso chai idunnu subu layo fọkunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awọ ọkọ re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jekuje debi pe ti wa so idaku re te lodo lolufẹ re baba kere wa ni o foro re lo lori ile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipipi ma le gba pa ma le gbese owa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
4: bazo olorun ma jaro ogun aiso
5: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudekude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
6: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
5: phone number mi 08164122777
7: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sa jo osa ogun temi o ba emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri ngo ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula
6: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
7: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi reni ni gbogbo igba e ri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
5: 08164122777
7: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba le se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki kan omokunrin re ko duro dede to ba ti ri pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogokan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to bi ngba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jere ni bi gati e wa ma fo ti sinu iru nkan bayi yo da kosimi
5: baba ngana baba
2: Babakerewa.
6: Kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street. Akure
7: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo lomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
2: phone number mi 08164122777
7: agbo marugbo takebe ohun ni agbo temi n gbe kaakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun tetele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu para si bo se nse ni iruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fini di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
6: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
2: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
0: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
8: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ẹ ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
9: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbó abayin tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
8: gas kùkà ni o.
9: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
8: àwọn
9: kinní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
8: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
9: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n àmọ́ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
8: Kíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn.
9: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
8: eléyìí
9: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
8: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
9: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kan so fun awa awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rararara
8: nibo ni office yin
10: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
9: olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben olotu
11: epe cd care sorry number yi 07074542995 lekan si 07074542995
9: e ṣeun olotu
8: oro leti gbọ lati enu ogbeni Abdulhakim Okola te je asoju cd care iwa na magore loni o le ba de ti o ni dukia
12: ore wa kini re to roju koko bayi
13: wo ore o su mi o je iya isese petan lori phone ni ko gbugbu abo odana wa ni njo gas cylinder wa na ti fe je tan gbugbu electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
12: ara nta wo lo shop o gbo nipa cdk ani
13: cdk kini nje be
12: cdk cdcare application asire online ni bi to ti ra gbugbu to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iyo ja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
13: iro ni o
12: toto han ni gbogbo awon nkan ilo nu ile mi ori cdk ani mo ti ra won koda iphone to wo lowo mi yi ni sanwo re tan
13: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
12: iwo lo bere sugbon ni bayi tete download cdk lori google play store ati ios app store ki won na ma jaye cdk ani welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa cdk

0: Ojaja mo.
1: Ni bitile itaja supermarket ti mile titi. Tawon kan pataki kan mere mere kan igbaladu ati popo titi nyugba nyugba toro mi ni elejolo fu kale si. Anfani la po fa won to ba wole si ojaja mo. Tu kale si ojaja park. Ni doju ko Fidelity Bank. Alagba ka kure. Supermarket wa ku fofo fa won kan ilu nile.
0: Ibi ise.
1: Nile idana ati l'office.
0: Hey, etu wa wo.
1: E ma bere fun ojaja bread.
0: Egg roll.
1: Meat pie.
0: Chicken pie.
1: Buns.
0: Atawon kan jije be teru ja epe.
1: Gbogbo eleni dodo ati wine at awon kan mimu
0: nita lagolo ni toni gba toni ye fun e
1: ilu rosho mu lodo wa
0: ile wo cinema ati yara hotel wa pelu aye sere awon mode gbaye pupo
1: ojojumo lo nda bi oja to nro keke to semenge benge
0: ti won tun wa o 25% discount
1: ori gbogbo nte ba ra nbe lojojo Friday to de ti bere baye titi dosu to nbo
0: saye de ru tabi baranda lawon odo ati wa
1: oya eyin de gbera ke ma bo ni ojajamo
0: ojajamo
2: Guy, why you didn't smile like this? Waiting happen.
3: Cause I don't with trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Didu ni ranti olododo ni gbogbo ojo ni gbogbo iseju ati wakati ni a se ranti yi baba wa dada Bishop Olamide Moses Ilemoboye omije toto ni oju wa ni igba ti e juwo si ayo sese yi ni ojo keje osu keje odun 2006 o pe ogun odun leoni ti e dagbere titi laila o ma se ranti yin o eni wa won Bishop Olamide Moses Ilemoboye 20 years of missing you our dear father Bishop Olamide Moses Ilemoboye gbo bi awon ebi se se daro re
6: omo laye laye lu omo laye lope omo jaro pese mo omo peso alade omo arowa igile lai jorun poja e wule egbade e omo ahisa gogo bi eni sodun ni ile ikulala
5: ayeye weje we mu iranti baba wa ni a o se ni Zion compound odiaye ni ojo Saturday 11th July 2026 ni ile won ni egbe
7: Bob Black filling station
5: odiaye sure o baba dada
8: awon omo ni olukede oju mo iro ni o
9: Yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni.
10: Eto igbeyawo laye.
11: Ejowo, eduro na jare.
12: Ah, ilo sele.
11: Ki won to so wa po. Njo ran ti po sele ri television fun mi. Fridge nko, ero ofoso. I nse ile wa ma fowo ofoso nle ni 2026.
9: Ni tuto.
11: Ka sha so pe o ti rawon abi?
9: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so nibi ti CDK e wa.
12: Emo lo tun je CDK e bayi.
9: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
11: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi.
9: Ah, lati osu to koja ni mo ti rawon.
11: Oluso agunto. So wapo.
9: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ẹ pè CDK sórí 0707-454-3005.
14: CDK, sọ́yẹ́ díẹ̀, gbẹ́ ìgbé ayé ìrọ̀rùn. Iye ìyàn
15: ìpínlẹ̀
14: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo èèyàn, ẹ̀yin ìyálọ́jà àti babalájẹ. Tẹ fẹ́ jẹ́ kòkòwò yóò gbòòrò sí. Ẹ tètè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù. Ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Òjò ti ń pagun wọ́n bọ̀, ọjọ́ ti pẹ́. Báyọ̀báyọ̀ sí lọ́rọ̀ tiwọn. Ọjọ́ tẹ́ ẹ bá darapọ̀ náà lẹ́ láǹfààní àti gbowó tí ò lè nínú. Ẹgbẹ́ Bashir leléyìí. Kódà ẹ̀yin tẹ́ fẹ́ kọ́lé, ẹ̀yin tẹ́ fẹ́ rọkọ̀. Kẹ̀kẹ́ mọ́ ruwa tàbí ọ̀kadà láti máa fi ṣiṣẹ́ òjò. Tẹ́sì máa san padà díẹ̀díẹ̀ láì lè nínú. Láti máa fi rọ́wọ́ tì bàpò mú lọ sẹ́nu. Ìrọ̀rùn lọ́ba dé. Ẹ kàn sí Ìtẹ́lọ́rùn Muslim Cooperative. Ọjọ́ Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí gangan ni ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé fún gbogbo ẹ̀yin èèyàn. Tẹ́ láǹfààní láti fẹ́ darapọ̀. Kódà níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ tún rówó mú lọlé. Unique Secondary School Hall lẹ́yìn Chelsea's Emirates off Akure High School Road. Àkúrẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ ti wáyé. Aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀. Ẹ tètè dé síbẹ̀. Kò sí African time. Torí àwọn olùdarí Ìtẹ́lọ́rùn Muslim Cooperative yóò ti wà ń kalẹ̀. Ẹ lè máa pe àwọn nọ́mbà yìí 0911 833 3200 tàbí 0807-329-2800. Ẹgbẹ́ ìtẹ́lọ́rùn Muslim Cooperative alájẹṣẹ́kù ti ń bà sírí ẹ̀dánú.
13: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
15: Abba ayọ̀ kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt Nigeria 0916062653 0916062253 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
7: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akẹ́hìndé gbẹ̀gbá, ọ̀gùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kìí jẹ́ kí kòkó pálá, kìí jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kìí tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
8: Lẹ́dùn mari mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùn mari ṣàánú mi.
9: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
8: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gúdúgúdú. Tọdún yìí pàápàá tún wá lé kínka. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
9: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ lọ.
8: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. A máa pariwo ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
9: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
8: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
9: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
8: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wo báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
9: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
8: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sàríkú ni. Olúwa mo dúpẹ́ o.
9: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ gbà.
10: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí i pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ lè kérè oko yín. e lo ra ikore leyin nibi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo kori kori ati kokorira ere la mo je o ani sasidaru
7: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀, oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbá, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkàn kòrìkòrì dé, iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó, tá a bá ń lo ìkórè sí, yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí, kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ṣe ìkórè.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar Pro.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ bá ti ń gbórin tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti mọ ètò tí ọ̀pọ̀ tún sún kàn nìyẹn níléeṣẹ́ rédíò tẹ̀ ti ń gbọ́ wà yìí àbáláyé náà ni ètò tí ẹ̀ tún ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ o ìdí rèé tí mo fi wí fún yín wípé èèyàn tó fẹ́ lọ ṣe ṣíṣe ní ọjọ́ mẹ́fà ẹ̀ní tó lọ ra aṣọ ọ̀pá mẹ́fà tó sì fi han èèyàn mẹ́fà ó yẹ kẹ́ mọ̀ pé nígbà tó bá máa lo aṣọ yìí ẹ gbọ́ báwo lè ṣe rò pé láti rí àjẹ́ pé kò ní yìí mọ́ nìyẹn lọ́lẹ̀ lẹ́dùnmarè gbogbo ibi tá a bá ń rìn sí káàkiri àgbáláyé a máa níyì ń bẹ́ o iyì wa kò sì ní wọ òkùnkùn ọ̀làdélé ọmọdán lóko tèmi ń jẹ́ jẹ̀wọ́n nànú ilé ọmọdé ló ń wí fún yín pé lórí ètò àbáláyé lálẹ́ ti tìní ẹ̀tún jájẹjọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ bá mi ajẹ̀rù lóògùn wọn tún bẹ ní tòsí ọ̀dọ̀ wa ń bí.
1: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyẹn lójú.

0: Bami, a cabo, si lia gudolini.
1: A cole o lotu.
0: A siquini. A quetul, ni jejo.
1: A tonia o kawaba le ratu alo.
0: A mea shade, my
1: brother, maso pekama for jojuma che to ye. A wata jiseto japonica lukute utube. Hello, many peka by da waka tikan. By lenny tons of peoke, peka by da waka tikan to bale bawas on wo.
0: Tasha, before was he?
1: Ale so pe ka ma che but atojo ta ti jo nche eto yi imi fun ala mi ni mo mu ninu ago oju mi ti mo fin so owo 30 minutes so ta bayi ni fe eto yi ele dawo ke sura
0: abi kan sha fikun re
1: oko gbogbo wa ba le ra to wa lowo
0: ami ase
1: oran mi lo ni ajale boboro baba lawo oke lo de fa fun oke
0: baba
1: oke lele o ni sokun ona wo lu wan gba to wa ye o ni fi kaun Tawo ta o ni fi kan to wa de loruko teun laye o wa so fun oke pe nkan meji ni ebo to oke aru ona kini won ni ko rubo isegun ona keji won ni ko ko de gbon ko rubo pe ka ye le mo oke gbo oke rubo ekini orubo ikeji igba te awon oko awon ada to so pe won fe ba oke ja oke be si jenun won titi to awon fun ala won fi ton fi gbo sonu Oke to ru ebo pe ka ye le mo won ni ko lo tedo se eba ona oke lo tedo se eba ona eni to ba rin lo a ri oke le lotun eni to ba rin bo a ri oke lo si bo se da pe aye tun mo oke niyan ton tun fi die juwe wa ni to ba ku die gege ko de oke bibele yi won fi won mo oke niyan won fi juwe eni to ba mo won le ma so pe kon fi juwe fun eni keji gbogbo wa patapata la chegun ota la tun de ni ta ya mo lawujo ari ba ti se arona gbegba ire a to wa lowo emi ni ajeru loogun lati ilu ita ogbolu ilu ita ogbolu ni mo ta kan mole si ti mo tin sise ilewelegbo to ba ni eda tun wa bo lokunrin ni lobirin ni kene ye ko wa ba wa ni ilu ita ogbolu a ni ile ise mi ju ilu ita ogbolu a ni se ko a ni se ibadan a ni sakure yi sugbon ilu ita ogbolu ohun la ta kan mole si sugbon to ba ile to ni sese ko to ni sese ibadan to ni sibomi o to ba pe wa a le so pe ka lo ka fi la lo de ka lo se ise teniyan ba be wa ko de sise meji ta gbe mu dani du ise ifa yi lo yala eniyan fe se ayajo ifa ni boya ri mole si bi oja eni eniyan fe da fa ilu ni won fe da fa ile ni gbogbo e patapata ohun irin to je pe o pa wa lese da ta ba ti so pe irin pa wa lese da pe a lo ise ifa la fojojumo je kakiri ke eniyan ba sa ti de ilu to ogbonu kẹni ẹ bọ lẹ nílé epo tó ti àkúrẹ ná local government secretariat ìdojúkojú ilé epo yìí lẹni yàn á ti rí pátákó ajúwe wa pátákó ajúwe ní kẹni ẹ tàn sí ìsàlẹ kó tó ní òpónà márùn àbí òpónà bí mẹfà lẹni yàn á lárílé wa ní apá àlàáfíà nọmbà kan ṣoṣo tó jẹ nọmbà títí wa òun ni 070-63-01-2816.
0: Eseun baba wa ifa ma je ewe a ma je ogun a ma je
1: ache
0: ifa si ma gbun
1: ache
0: lele dun mari bami ajeru logun eni itaji ekiti lo ti bere to bere oni je eni to da be npe ise re koni akoyo nje iru eni be le wa si odo yin fun itoni sona
1: da ere to da be ni pe bo se sise lo je gbese tabi to je ya le leyin ise gbogbo to ba se teni yen ba wa a ba eni yen kokko biri boya ise teni yen se boya ise da eni tori ki se gbogbo ise patapata ni la ni gege bi fa se la kale ise mi wa to je pe be ni pe eyan se se ase danu ni ori bi eni kan lenu ojo meta ma a fi oruko bo eniye le lasiri eniye wa lati pile odo ina ni oni ohun gege gbe headmaster ibi kan oni sugbon ije mo mo pe aso to wa lorun yin pe aso okirika to n ra leyin aso oni otunku aso kan to n ni mo oni iyawo ohun lo n bohun nigba to di headmaster mo iwa bere pe owo e nkan oni ohun ti ya lonu ki lo fi owo olohun se olohun ra machine oni igba to ngun machine oni o le tun gbe machine lo ile o ti ko le kan oni o te ti ra ile se bi ibe lo ti re n tun chokada lasan to ko le ton ti den ton chokada lasan to je pe o tun ni dukia eh be no de ti den ton chi gate man to je pe olodumore oba ti be gbe ga to bukun igba ta wa ba da fa awa je ko mo pe ise to se pe ni ki se se pe ise ibile igba ta ma ti ifa yen lo o wa je ka mo pe ise to ron chi ninu ibile ru o pe ona pe ni pe won ti se ode nbe pe ona ke ji pe won ti egun ti won ti ni ile un pe se ise ode ni ko ri lo se ni abi se egun ni ko ri lo se ni lai wa be se mo fe se pa ifa tan ke fa to ise iwa mo pe ko se ni to se ode to ki nja ewe ko se ni to se ode to ki nje egbo ko mo bo ba je pe ogun meji meta kan lo mo ninu bi be pe iwo fun alara e wa le ti be ṣùgbọ́n bíru egun tó ń gbé nílẹ̀ wà máa bá lọ bọ egun wà máa ṣe bẹ́ẹ̀ tó bá ìwú ẹni ẹ tó bá gbọ́ràn àwa mọ̀ pé iṣẹ́ ẹ̀dá ẹni kò kì í nílé lára láti ṣe àsọ pé kó lọ resign níbi iṣẹ́ o ìmọ̀ kó múṣẹ́ ilé kó tún mú mọ́ iṣẹ́ tó ń ṣe kó mu ní ọ̀kúnkúndùn kí lè bá lè dé ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ó tẹ àtẹ̀jíṣẹ́ ẹ àjẹ́ kẹ́ni yẹn mọ̀ bóyá iṣẹ́ tó ń ṣe ò bóyá iṣẹ́ ẹ̀dá ẹ̀ ni tàbí pé kì í ṣiṣẹ́ ẹ̀dá ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ayé ló ń di lọ́wọ́ ń bẹ̀ pé iṣẹ́ ẹ̀dá ẹ̀ pé ayé ló ń di lọ́wọ́ oníkan tá a sọ tí fá là kalẹ̀ pé kó fi bẹ ayé sòrú gbogbo gbogbo bẹ̀ ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́ ò lè wá.
0: Ó dà tó bá rí bẹ́ẹ̀ bàbá mi gbogbo àwọn tó tẹ àtẹ̀jíṣẹ́ yìí àti àwọn tó sì ń gbọ́ wa ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ wọ́n gbọ́ bí ẹ ṣe ṣe àlàkalẹ̀ yìí ẹ̀sọ̀ nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ọmọ Nàìjíríà kan lè mọ nọ́mbà tá à ń pè sí tá bá ń wá yín bọ̀.
1: Nọ́mbà kan ṣoṣo tó jẹ́ nọ́mbà mi òun ni 07063012816 07063012816.
0: Tí a bá ti ń wá wọn bọ̀ ẹ̀yẹn ti pè kẹ́ tó gbéra nù lẹ́ lọ́lẹ̀ ìlédùmọ̀rẹ̀ gbogbo tẹ bá sì bá wá ire ni ó máa já sí lọ́lẹ̀ ìlédùmọ̀rẹ̀ ire àti ayọ̀ náà kò ní a máa tàn yín lẹ́yìn o bá mi ajẹ̀rù lóògùn ẹ wá wo lẹ́tà yìí o onú ìlú òtú ètò àbáláyé oní mo kì í yín o oní ẹkú iṣẹ́ oní mo sì kí gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ ètò yìí ẹ bá mi forúkọ mi pamọ́ ọmọkùnrin ni mí mo sì níṣẹ́ ọwọ́ mi dání tí mo sì ń rí ṣe mo ní ẹ̀gbọ́n kan obìnrin ni ó ń gbé nílùú òkèèrè nǹkan kò dán mọ́rán fún wọn mọ́ níbi tí wọ́n wà ìyẹn níbi tí wọ́n ń gbé débi wípé láńlọ́ọ̀dù ilé wọn fẹ́ da irú wọn síta mo sì wá ní kí wọ́n máa bọ̀ ní ilé ọ̀dọ̀ mi bàbá dídé tí wọ́n dé ilé ọ̀dọ̀ mi ọ̀rọ̀ kò yé mi mọ́ o ẹ̀gbọ́n mi kò fẹ́ rí àwọn ọmọ mi sójú bẹ́ẹ̀ lásìfẹ́ kí n máa ṣe ohun tó tọ́ fún àwọn ọmọ ti tòun ọkọ rẹ̀ tó ti lọ a máa bínú pé mi ò pe ọkọ òun yìí tẹni ẹ sì ti kó ẹrù kúrò nínú ilé rẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí iṣẹ́ kò wá dédé fún mi mọ́ èyí tó wá jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé ẹ̀gbọ́n mi yìí wá lọ bá láńlọ́ọ̀dù ilé ibi tí mò ń gbé ó ní kókó ẹrù mi síta ẹ dákun bàbá ṣé kì í ṣe pé mo ṣe àlejò gbà sílé báyìí ó jẹ́ ìyàlẹ́nu fún mi ẹ̀rù ń bà mí ètò yìí ni mo gbọ́ tí mo fi kọ ìwé ìbóyá mo lè rí ọ̀nà àbáyọ ń bẹ̀.
2: Ayé la yé èyí tí ò yẹ́ nìkan ọ̀run lọ́run rú ìrú ìyẹn lójú.

0: ibi tá ti bẹ̀rẹ̀ ètò lálẹ́ òní. A ní bẹ̀rẹ̀ bá níbi tá ti ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀.
1: Kò mọ́ kàn sí ibi kò mọ́ kàn sí tẹ́lẹ̀.
0: A kàn yan fẹ́rẹ́ ni kí n tó bọ́ sórí ọlọ́jọ́ bí ti ń jẹ́ Ẹjìn Adédayọ̀ Adékọyà.
1: Adidas.
0: Tó mo gún Olúbùnmi. Ìní lọ́jọ́ bí ẹ̀ náà.
1: Kìnìún àkókò.
0: Àti Adébáyọ̀ Ọ̀wálà.
1: Ọ̀wálà.
0: Kìnìún ògbómọ̀ṣọ́. Kìnìún pọ̀. Kìnìún ìlara ló wà lẹ́gbẹ̀ẹ́ mi.
1: Bẹ́ẹ̀ni leopard ògbómọ̀ṣọ́ lábẹ́.
0: No, ológun ìlara.
1: Leopard ògbómọ̀ṣọ́. Olàdídà.
0: Ibi tá a ti bẹ̀rẹ̀ tá a bá ti ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ń ṣèrántí àwọn tó wà láyé. Ṣé kò wá yẹ ká ṣèrántí àwọn akọni.
1: Ní akọni kan ti lọ.
0: Tó ṣe iṣẹ́ takuntakun nídìí iṣẹ́ tíátà. Pàápàá ẹni tó ṣe practical tó tún kọ́ theory ní university. Wọn ò wọ́pọ̀ nínú àwọn tó ṣe tíátà tó tún jẹ́ lecturer ni mo mọ̀ ń sọ ní university. Wọn ò pọ̀ àwọn tó jẹ́ lecturer nínú wọn wọn ò lè ju bí mẹ́wàá lọ. Bọ́n ti pọ̀ tó Akinyemi o. Jẹ́ ń dárúkọ.
1: Dárúkọ.
0: Lára wọn lálàgbà Dr. Ṣọlá Fòṣùdó. Bàbá tó dágbére láìpẹ́ yìí associate professor Kọ́lá Oyèwọ̀ tó dolóògbé ní June 12 ọjọ́ tó lápẹẹrẹ. Bàbá Peter Fatomilọ́lá tó ti retire. Hafiz Oyetoro Simply Saka. Obìnrin tí ń bẹ láàrin wọn Professor Jọ́kẹ́ Muiwa, Professor Ayọ̀ Akinwalé àti Túnjí Sotimirin. Èèyàn kan tó jáde lára wọn láyé láìpẹ́ yìí associate professor Kọ́lá Oyèwọ̀ ni wọ́n mú gbogbo ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ wá lálẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Akinyemi o.
1: Bẹ̀dán.
0: Ọmọ bo ni.
1: Oyèwọ̀.
0: Ilé ìwo ebo ló lọ.
1: Kọ́lá Oyèwọ̀ náà sọ.
0: Irú ikú wo ló pa. Akinyemi o.
1: Bẹ̀dán.
0: Ìgbà wo ni wọ́n sí. Kí ni ẹ̀sìn àtijọ́ tó ń ṣe kó tó kúrò láyé. Ṣùgbọ́n kẹ́ ẹ tó fẹ́ farabalẹ̀ bí ọwọ́ ọ̀daràn.
1: Nǹkan ló máa balẹ̀ ká ń kọ́ ọ̀bọ̀ ọlọ́pàá.
0: Báwo ló ṣe mọ̀? O ti dárò rí.
1: Olúọmọ. Ká aṣọ dẹ̀rí amọ̀sẹ̀ kò tí lọ.
0: Ok.
1: Àfọ̀kọ́ ìjọba bá ti alágídí.
0: Èèyàn kan lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́. Àwọn pàtí kan ni. A ní orogún ìyá ẹni tó bá ju ẹni lọ kí làá pè é.
1: Dádì àbí mọ́mì náà pè
0: é. Mọ́mì ni. Àlè ìyá èèyàn tó bá ju èèyàn lọ kí làá pè é.
1: Dádì ni yàn
0: bí. Omi pé ìyá ẹ lálẹ́ ló fi mọ̀ pé dádì. Mo tún kẹ́ ẹ̀ tiẹ̀ 2-0. 2-0.
1: Ṣé
0: 2-0 ni? O mọ̀ pé wọ́n ná àwọn. Má jẹ lọ torí.
1: Ṣé ìlú ṣe kan ṣe àkàlà lẹ́yà bí?
0: Ok, ẹ jẹ́ dé òdì kejì tá a bá padà dé. Ẹ ti mọ̀ ń tà ṣe. Ẹ káàlẹ́ o, ọpẹ́ lọ́wọ́ akọni obìnrin tí wọn ò ní dárúkọ. Ìyàwó ló ń tẹ bọ́tì.
1: Bẹ́ẹ̀ni ọmọ orúkọ rẹ̀ ju tèmi ọmọ lọ láti mí ni.
0: Má jẹ sọ pé màá yín nǹkan lu ẹ.
1: Màá yín ẹni báńgà.
0: Níbo ni Lára ti bá Èkìtì tán?
1: Ọmọ lọ láti mí nìkan lọ.
0: Aya ti Alékìtì re, kìí ṣe aya yín Lára. Níbo aya state capital nìyẹn.
1: Ọya wà wá síwájú.
2: Ọ̀rẹ́, congratulations! A kú ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́.
3: Kò ṣe jàre ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ìṣòro kan tí mo ní ni wípé mi ò mọ ohun tí máa fi owó ìfẹ̀yìntì gratuity àti àjọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣe.
2: Wàá gbọ́mọ̀ràn tèmi, ó yá lọ́dọ̀ ọba àwọn awórin tó nira Adidas Fabrication and Allied Services Nigeria Limited Àlùjọ̀nà Àfinidábírà.
3: Láti lọ ṣe kí ni, ṣé wọ́n bá ní kówó pamọ́ ni?
2: Ọ̀rẹ́, Adidas kọjá bẹ́ẹ̀, wọ́n bá ní ṣe oríṣiríṣi machine tó lè mọ owó wọlé fún ọdọọjọ́ ugbó. Àwọn bíi palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mace sheller. Èyí gan tí mo kọ́ ṣe ni sand mixer, dínpo kọnkéré blọ́ọ̀kù àgàgà, electric block making machine. Èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ ni palm oil digester machine. Ń ṣe epo pupa palm kernel cracking and separators. Mo fi yòókù owó tèmi ṣe electric garri frying machine àti cassava grater machine fún ìyàwó mi.
3: Ìmọ̀ràn gidi ló máa fún mi ọ̀rẹ́ mi. Níbo ni ọ́fíìsì wọn àti telephone number?
2: Jẹ̀gẹ̀lẹ́ Village along Ado Road, Ìgòbà, Kúrẹ́ni wọ́n wà. Wọ́n tún bá ọ sáfíìsì ẹ̀ repair ẹ̀, bó ṣe soap tàbí paint mixer, expeller machine. machine. Telephone number 0803 473 3508.
4: Sheye Opeyemi Block Industry Blocks to le koko bi okuta ti kin ban yeri yeri Sheye Opeyemi Blocks o ja bo ko fo ka biesi o
5: e kare laye yin mode won yi ase yin na ti gbon pa e Sheye Opeyemi Blocks Industry ibe la won builders yan laayo gbogbo kole kole lo se sadan kata fun engine lo npo ta tun mi si e ta wa duro dede be ko ju sile di bi lo duro kokoko lo le bi rin blocks wa nle repete fun gbogbo eyin te fe kole be ni mo to wa ta ba yin koro si site yin tabi ibi kibi te ba fe e wo paso mi o gbudo soro ju e kan si olu ile ise wa Sheye Opeyemi Blocks Industry along Ikere Road legbekegbe Ilawe Grammar School Okebedu Quarters Ilawe Ekiti epe 0806303135 tabi 0806335095 Sheye Opeyemi Blocks ara oto ni

0: bẹ́ẹ̀ là ń kí tọ́mọ̀gún olúbùnmi
1: abadada
0: kìnìún àwọn àkókò nìyẹn tó yàtọ̀ sí ológbò ìlara.
1: bẹ́ẹ̀ni ó yàtọ̀ sí ológbò ẹ̀bùkàn yàtọ̀ sí kìnìún ìfàkì.
0: O ṣàfẹ́ gbẹ̀sán 2-0.
1: Àkókò lè kìnìún àná ẹ̀ fà kìnìún lára lè fà kìnìún.
0: Kìnìún àkókò.
1: Ló kìnìún ìfàkì.
0: Bọ̀ ìlara ni ológbò ìlara.
1: Àwọn ológbò ìlara kan kù ní Jélú.
0: Òun gbàgbé ọ̀rọ̀. Òun gbàgbé ọ̀rọ̀.
1: Ti wẹ́ fẹ́ sọ́tẹ̀lẹ̀ fún Rábílẹ̀ fọ ológbò ìlara náà paláró. Ọmúdìsí fún ọmọ
0: ìyẹn pé kò sẹ́ni tí ò lè gbá yàn.
1: Ẹ sọ kẹ́ ọ̀gbá ni.
0: Tẹ́lọ̀ lè gbá ẹni tó bá ránṣọ.
1: Èyí kò dé fóònù ìjìlẹ̀ fún ọ̀nà
0: omi pe àwọn tó ń wọn kòkó yẹn náà wọ́n lè gbẹ̀yìn bá gbé kòkó wá fún.
1: Àgbàfọ́ lójú.
0: Ok, a kí tọmọ̀gún olúbùnmi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo kí Adébáyọ̀ Ọ̀wálà ọmọ wọn lògbòmọ̀ṣọ́ ajílété níbi tán ti ń fi
1: o le mo
0: won fi spaghetti won fi mu eko
1: yangan o kamu yangan chanyangan o ma kanyangan lara
0: gbogbo awon olojo bi meteta to sumo wa peti bi isorun yin la ki wi pe to won ti sodun yo won se mi e ka lembe abe ti sun
1: e ti le sun
0: o deyin eto
2: Welcome to Golden Denel Engineering Services Limited. Red Solar.
3: Ile-ise kan soso.
2: Tin fabricate orisirisi ero.
3: Agro Allied.
2: Hammer Mill Machine.
3: Fish Dryer.
2: Plantain Slicer.
3: Tin Light.
2: Akere Plantain Chips Dodo.
3: Bẹ́ẹ̀ni Grinding Machine.
2: Mú èlùbọ́.
3: Machine Pandoyan.
2: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
3: Ó dàgà rí nírọ̀lẹ́.
2: Ẹrinṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
3: Àgàgà.
2: Interlocking Bricks Machine.
3: Tí fi èèpẹ̀ lásán yọ blọ́ọ̀kì ìgbàlódé.
2: Golden Denel ló tó bẹ́ẹ̀.
3: Manual and Automatic Block Making Machine.
2: Kì í yọ blọ́ọ̀kì lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n.
3: Ẹ̀yin kọ́lé kọ́lé.
2: Ẹ kò rí rí.
3: Fancy gates and railings,
2: doors and burglary proof.
3: Tindagbirin kunle biba.
2: Ni Golden Denel.
3: Ewa gbọ tuntun.
2: Won ko awon omoleewe.
3: IT students.
2: Atawon civil students.
3: Ni practical.
2: Fabrication and welding.
3: Organic Golden Denel.
2: Ibi ka se funding.
3: General turning.
2: Ati fitting work.
3: Wa kose ko tun gbowo osu gbele ofe.
2: Ko le je eyan leyin wa ola.
3: Golden Denel.
2: Great solar ki wa ni.
3: Beside Shasha Market.
2: Opposite Heritage Hill.
3: Ondo Road.
2: Akure.
3: Telephone
2: 0803-352-0233.
3: Tabi
2: 0901-188-0009.
3: Golden Denel.
2: Great Solar.
3: Olowo Idan.
4: There are tailors, there are fashion designers, but razor stitches stands out from the crowd.
5: Benny, razor.

0: káàbọ̀ padà Akinyemi. Já sáré ṣe báyìí. Nọ́mbà tó dé ní Ishuda. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá bí ìran lórí Facebook Live tó jẹ́ wípé tó olówó fowó rárọ́ látẹ́gùn tá a kówó lé tán ń pè ní data. A ti tún padà dé o. Tẹ bá fẹ́ rí wa wò bí ìran ẹ padà sórí Facebook Live. Olú ọmọ Ifákitù ẹ rí wa ń bẹ. Ẹ rí I pé bàbá àlára pa lórí ẹ sọ́rí mi ò fẹ́ máa tú àṣírí mi ò
1: ọkàn ni mo
0: pa lórí ẹ jẹ́ ṣé báyìí nọ́mbà tó dé ní iṣu rẹ o.
1: 08034250455 lẹ́ẹ̀kan sí 08034250455.
0: Lobsam Natural Clinic number 26 Ayegunle Street Titi tó dojúkọ géètì High Court yẹn gangan ẹ wọ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé tó Ọlọ́run ọba fẹ́ nìkan ṣe
1: ju
0: ẹnìkan lọ. Nọ́mbà wọn ní o bákan náà ná ń wá àwọn òṣìṣẹ́ tó bá jẹ́ wípé tó Ọlọ́run kádàrá ẹ̀ kó gbé ní ìlú Àkúrẹ́. Ìlú Àkúrẹ́ mo pé o tó jẹ́ pé biochemist ni ọ́. Iṣẹ́ ti wà ńlẹ̀ fún ọ tó bá ṣáà jáde School of Nursing, School of EdTech tàbí School of Midwifery ẹ apply ní ìsìn bàbá àlára. Nọ́mbà Adédàsídà.
1: Nọ́mbà
0: Lobsam.
1: 08038177268 lẹ́ẹ̀kan sí 08038177268.
0: Bàbá ọlọ́jọ́ òbí tí ń jẹ́ Ẹnjìnà Adédayọ̀ Adékọ̀yà.
1: Adédáàsì
0: tí. Tí ọba àwọn awórin tún rírọ́ ó ń ṣe machine tí ń gúnyán. Èyí tí ń bẹ ẹ̀gẹ́ fúnra ẹ̀. Tí ó sọ di èlùbọ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ èyí tí ń pu ọ̀dà èyí tí ń yan gàrí èyí tí ń yan ẹja gbẹ ọ̀ndà.
1: 08038
0: yes
1: 473-3508 lẹ́ẹ̀kan sí.
0: Ẹ lè pé ẹ kí kú oríire ọjọ́ bí torí ó kọjá bẹ́ẹ̀ Ẹnjìnà
1: Adédàsíbẹ̀.
0: Àbí kí n tiẹ̀ fún àwọn èèyàn lówó lórúkọ
1: Adédàsí.
0: Ṣé kò ní
1: ọjọ́ ìbílí ṣe ìyá gan fúnra rẹ̀ ya
0: àtọ̀rọ̀jẹ́ àtọ̀rọ̀nà
1: àtọ̀rọ̀jẹ́ fàtọ̀rọ̀jẹ́ ọ̀làlà tó àṣìṣe ya kí
0: ọ̀làlà
1: àlọ́kí ẹ̀rọ kan yóò ṣe ìyá aṣáájú rí adébẹ̀ bọ̀já fún ní nọ́mbà rẹ̀ kan
0: kí okay okay okay oya
1: 08034733508
0: okay àbúrò ẹ̀yẹ̀ ń kọ́ Ṣèyí Ọpẹ́yẹmí. Tó ń ta blocks àti building materials lẹ́gbẹ̀ẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkè Ìbẹ́dó Ìlàwẹ̀ Èkìtì Èkìtì South West náà ń pè bẹ̀. Nọ́mbà ẹ̀ ń kọ́.
1: 08063031351 lẹ́ẹ̀kan sí 08063031351.
0: Golden Daniel ti bẹ ní ṣáṣá lọ́nà Ondo Road. Ṣáṣá tó Ondo Road mo pé o kì í ṣe tibí. Kì í ṣe tibẹ̀. Ṣáṣá ọ̀nà Ondo Road railings pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìtọ́npè ní burglary proof adójútì àwọn aráabí tí ò ní jẹ́ káwọn aráabí gẹ̀nà entrance pẹ̀lú oríṣiríṣi ìtọ́n fìrìṣẹ́. Nọ́mbà wọn ni.
1: 08033-352-0233 lẹ́ẹ̀kan sí 08033-352-0233.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí

0: jẹ́ gateman gan lo fẹ́ máa ṣe lójú ẹ̀ ní nínú tíátà o ní láti kàwé torí àwọn gate kan wà tó jẹ́ remote control ni
1: bẹ́ẹ̀ ni wọ́n rí gate mi kò ṣòyìnbó lọ àsìkò
0: bí báwo
1: nínú tíátà òyìnbó láàdé nínú tíátà
0: bàbá lára ìgbà wo ni associate professor kọ́lá òyìnwó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà practical ni mo ń sọ yàtọ̀ sí pé ó kàwé gboyè phd ọdún 1964 ni wọ́n darapọ̀ mọ́ alàgbà oyin adéjọbí tó dolóògbé wọ́n darapọ̀ mọ́ wọn 1973 bàbá yẹn ni ọkọ ìyá òṣogbo ṣé kí n wà ti gbòǹgbò tí gbòǹgbò kí n tú kalẹ̀ kalẹ̀ oyin adéjọbí lọkọ ìyá òṣogbo obìnrin tó dàgbà jù nínú àwọn obìnrin tó ń ṣe tíátà lójú ẹni tó mọ yìí iṣẹ àkọkọ tí kọlá oyè wọ tó ti kópa náà pè ní orogun adédigba níbi tó ti ṣe adéjàre nínú ẹ eré orogun adédigba yìí ìtẹ̀gbésí ayé bàbá oyin adéjọbí ni akínyẹmí o ọdún mẹsànán gbáko mẹsànán nine lolóyìnbó ń pè ní dr kọlá oyè wọ tó lò ní ọ̀dọ̀ bàbá olóògbé oyin adéjọbí wọ́n darapọ̀ mọ́ university theatre group tó di oau báyìí ìyẹn ti ife ibẹ̀ náà ti kọ́ṣẹ́ mọṣẹ́ tíátà lábẹ́ professor larotimi tí mò ń sọ yìí olókọ ìwé the gods are not to blame mo rántí pé mo kà á ní 1986 kọ́lá oyèwọ̀ ló ṣe ọdẹ wálé nínú eré yìí ọdún 1996 wọ́n di òṣìṣẹ́ oau wọ́n di ipò senior lecturer kan tó rìtáyà lọ́dún 2011 mo fi gido torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yunifásitì ni mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n fẹ́ kọ́mọ wọn lọ sí yunifásitì ẹ wá gbọ́ ẹni tí mo fẹ́ lù lọ́gọ̀ ẹnu yìí láàrin ìṣẹ́jú bíi mélòó kan ká tó wá padà wá ẹ mọ̀ káalẹ́ o lórúkọ akínyẹmí michael kí lórúkọ ìyàwó ẹ ọmọlọlá tíá tó jẹ́ aya wa lẹ́kìtì state capital kì í ṣe aya lára o
1: bẹ́ẹ̀ni
0: kò mọ inú ẹ̀ máa lọ máa dùn mo béèrè abẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
2: ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní ìkànnì rédíò yìí tẹ́ ẹ bá ní ọmọ tẹ́ ẹ bá lọ́mọ tó tó àkókò fún láti wọlé ìwé yunifásitì mo láyọ̀ láti wí fún ọ wípé tó àlejò pàtàkì ìtajọ́ wà nínú iṣẹ́ rédíò yìí wọ́n sọ̀rọ̀ tí ó ṣe yín láǹfààní kí ni orúkọ yín.
3: orúkọ mi ni ọ̀gbẹ́ni babatunde adéjọrin.
2: iléèwé wo lẹ ń ṣe aṣojú fún.
3: mo jẹ́ aṣojú iléèwé westland university iwo.
2: kí ló gbé yín wá.
3: ètò ìgbani wọlé sílé ẹ̀kọ́ gíga sí yunifásitì ti ọdún 2026-2027 academic section òun ló gbé mi wá. admission requirement wà leléyìí o level results nínú two sittings leader waec neco gc tàbí naptep lagba wọlé. ẹnikẹ́ni tó bá gba 150 and above ní èsì jamb tó ṣe ṣe kọjá yìí ló ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. fún gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ direct entry wa gbogbo àwọn tó ní ijmb jupep diploma tàbí higher diploma pátápátá ló lè darapọ̀ mọ́ iléèwé westland fún direct entry admission.
2: kí ni ìyàtọ̀ tó wà láàrin westland university àtàwọn tó kù.
3: ìyàtọ̀ tó pọ̀ ló wà àkọ́kọ́ owó iléèwé westland university kò gani rárá ní ìrántí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí 50% scholarship wà fún gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá nítorí pé ètò tí olùdásílẹ̀ wọn ti ṣe kalẹ̀ nìyẹn ètò náà ṣì ń lọ lọ́wọ́ lọ́dọọdún. ìdí nìyí tó yẹ pé ọmọ tó yẹ kó san 500,000 lówó school 250,000 ló máa san. ìdí kejì gbogbo ọmọ wa pátápátá ló ní àǹfààní láti jẹ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ ìjọba níbikíbi tó wù kó ti wá ààyè wà fún ọ ní westland university. a ní àwọn ètò lóríṣiríṣi tí a ti là kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó lè mú kí ẹ̀kọ́ wọn kó yanrantí kó dẹ̀ yege ní ilé ẹ̀kọ́ westland university.
2: kí ni àwọn courses tí students lè ṣe lọ́dọ̀ yín.
3: àwọn courses tí nuc dẹ̀ ti fi òǹtẹ̀ lù díẹ̀ nínú wọn nìyí ní department a ní college of health science. àwọn courses tó wà lọ́ndà college of health science jẹ́ bsc nursing a ní bsc public health a ní bsc medical laboratory ní college of national and applied science a ní bsc biology a ní bsc chemistry. ani BSc Geology, ani BSc Computer Science, ani BSc Software Engineering. Ni faculty ati College of Social and Management Sciences, ani BSc Accounting, ani BSc Business Administration, ani BSc Political Science, ani BSc International Relations, ani BSc Economics, ani BSc Mass Communication ati bẹ́ẹ̀ lọ.
2: Ǹjẹ́ Westland University ni approve ijọba?
3: Bẹ́ẹ̀ ni atọ́kùn. Gbogbo àwọn courses wa pátápátá ni NUC àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi òǹtẹ̀ lò. Gbogbo àwọn tó bá fẹ́ wo àwọn courses tá à ń ṣe pátápátá, wọ́n lè lọ sórí website wa tó jẹ́ www.westland.edu.ng www.westland.edu.ng.
2: Báwo ni owó school fees ṣe rọrùn tó lọ́dọ̀ yín?
3: Owó iléèwé wa kò ganilára rárá. In fact, owó ìdákọmu ni. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá ló ní àǹfààní láti jàǹfààní 50% scholarship gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí tó ti fi lélẹ̀. Ètò yẹn náà la ṣe ń tẹ̀lé. Gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá tó bá darapọ̀ mọ́ Westland University ló ní àǹfààní. Yálà àwọn tó ti mú Westland University gẹ́gẹ́ bí first choice ni, tàbí àwọn tó fẹ́ ṣe darapọ̀ mọ́ wa, tó fẹ́ ṣe change of institution ni àǹfààní wà fún. Wọ́n lè lọ sí CBT Center tàbí cafe. Wọ́n lè lọ change institution wọn sí Westland University. Ìwò owó iléèwé wa kò gani rárá.
2: Níbo ni Westland University wà?
3: Westland University wà ní kilometer 2 Ìwò Ejigbo Road, Adenike Ajoke Estate, Ìwàrà, Ìwò Ọ̀ṣun State, Nigeria.
2: Kí ni àwọn certificate míì tán tún lè gbà ní Westland University?
3: Yàtọ̀ sí degree courses tí a ń ṣe, àwọn courses mìíràn tó pọ̀ rẹpẹtẹ ló wà ní Westland. Ìdí ni ìtàfinétí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kọ́ ń lọ sórí wẹ́bsáìtì wa www.westland.edu.ng. À ń ṣe diploma courses, à ń ṣe A-level courses, à ń ṣe àwọn courses lóríṣiríṣi.
2: Telephone number yín kọ́.
3: 070-80-57-69-61 tàbí 081-40-14-8452
0: Ẹ kábọ̀ padà. Tó bá ní nọ́mbà tẹ́ ẹ̀ rí mú, ẹ pè mí ní ọ̀la, màá yọ̀ǹda nọ́mbà yẹn fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ kalẹ́ lórúkọ Akinyemi Michael. Àbẹ́ ti sùn,
1: ẹ tí lè sùn,
0: ó dẹ̀yìn ètò.

0: ọpẹ lọwọ ẹsẹ super art ọrẹ mi ayọdèjì ọlọni luyi ọmọ wọn lásìn ìkọlé local government ọrẹ mi o ma tọjọ mẹta mo pariwo lọsẹ mélòó kan sẹyìn pé mi ò rí ọrẹ mi mo ti rí ọwọ ọrẹ mi ó juwọ sí mi èmi náà juwọ sí ẹ
1: ọrẹ dáadáa
0: ọrẹ dáadáa àwọn ọrẹ gidi rèé ẹka lẹ́ńbẹ̀ akínyẹmí o ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣé bàbá kọ́lá oyèwò níyàwó wọn kún fẹ́yàwó mo dúpẹ́ benedicta oyèwò wọn bí ọmọ márùn-ún tó jẹ́ pé akọni gbogbo àwọn ọmọ wọn pátápátá ẹ mọ̀ ká lẹ́nu léyìí kẹ̀ẹ́dẹ̀kẹ̀ ẹjá fi èkó ká fi èkó parí ètò ẹ mọ̀ ká lẹ́nu léyìí kẹ̀ẹ́dẹ̀kẹ̀ẹ́dẹ̀kẹ̀ abẹ́ ti sùn kẹ̀ẹ́dẹ̀kẹ̀ ẹ tí lè sùn kẹ̀ẹ́dẹ̀kẹ̀ torí pé ó dẹ̀ ìletò kẹ̀ẹ́dẹ̀kẹ̀.

0: múra wa nígbàrá òkè agbélẹ́ṣẹ́ many thanks for the show of love bro. Ẹ̀yin ti ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi láìsí ẹ̀yin bóyá oko là bá padà sí ẹ̀yin mi ò dẹ̀ bẹ̀rẹ̀ mọ́. A kú múra àjọṣe ni lágbára ọlọ́run. Thanks so very much for the love. Gbogbo IYC olórí ọ̀dọ́ ìgbàrọ̀kè olóyè ìbùkún àkànlé pẹ̀lú gbogbo ẹ̀yin escrow pàápàá mo dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá Lára Jámọ̀ sọ pé
1: ó di ìjọ́ni lápàdé láyàtà àlàáfíà pàdé rí a ẹni jójó ogun
0: àbálẹ̀. Àmì ẹyin tí ìgbàrọ̀kè lágbára ọlọ́run àjọ̀nà tán bí owó lópin ọ̀sẹ̀ yìí ni. Ẹ mọ̀ bá mi kí Sunday Ìkọ̀tún ọmọ màmá olóyè tó jẹ́ pé tó ti àjọ parapọ̀ ní òpin ọ̀sẹ̀ yìí. Ẹni tẹ́ fẹ́ bá mi sọ pàápàá jùlọ ìpolówó ọjà 08035530428 lẹ́ẹ̀kan sí 08035530428. Orun Ayọ̀ lásán Akinlolu Johnson Akinbinu. Ó dàárọ̀ sá, ó dàárọ̀ mà, ó dàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ wa.

0: rẹ ẹlẹda rẹ si ti gbagbode fun ki lo de ti mo se pe olodun ogojo yi ni wipe o nje oju orun re o ya gba lowo mi bere si ni ko je bo je he o da ba mo ti ko je yen o ti nje amubo o ti nje aseti o ti nje ori buruku lato ni lo o ya he o ya mu eran yen he o ya mu eran yen ko mu je o ya ba ko je so he o ya je mu ni o ba je he tu mu eran yen ko fi senu o da be o da he o da be o ti je bayi o ori re ti gbagbode fun o o ya nitori wipe iseda re le la se fun o lojoju o eleda re si ti gbagbode fun o bayi o ya aso ogo re ta ti le lati jo yi ogo re ta ti le lati jo ta ri gba o ti jojoju orun o o ti jata wa o ti je iyo wa o ti je po wa ehe imule ti wa laarin wa awa na ti so idiyele wonu aye re o ya be si ni bu asogo re fun wa mabo ori re ti gbagbode ah o da ba un pa aso aye o o ye be si ni ko ma sobo ehe no de lo ehe pa aso ase pa aso amu pa aso ifase pa aso ase ti pa aso amu Passou e fazer é o demônio, é como achou bom, é como achou bom.
1: Yes, sir.
2: Listen to the secret of life.
1: Mama.
2: Numa.
1: Tori tiye.
2: What you are saying?
1: Mi ase ri la koko.
2: That's what I'm saying this time.
1: Ben you wole le sami.
2: Yes, sir. What you are saying, man?
1: Oja, mo bota fun oja.
2: That put a failure give it to you.
1: Baba di o sami.
2: Yes, sir. You can say, man.
1: Oja ko baje la re. Oja ko baje o.
2: Man, it's destroyed.
1: Egu asiri ye.
2: This is your secret.
1: One pressure dare.
2: Come on, it's destiny.
1: Mi o gejo.
2: That is dead hour.
1: Abajo.
2: No wonder.
1: Bible
2: says.
1: Igba ti eni yesu.
2: When man slay.
1: Osare wo
2: enemy came
1: o fu epo sinu ale ka
2: mo
1: baba
2: bala
1: loju orun re won pye won pye eyin te ngbo mi
2: mu abo ke ye mi
1: ogbo asiri yan ni gbogbo iseda to ba le
2: destiny
1: ti won ti bapo ni oju aye
2: bless you in the light time
1: won ti bapo loju aye
2: bless you in the light time
1: won ri mu
2: ya lo ti ka so de
1: orun na ma yoju
2: se wa get to the dead hour
1: won tori po mu iseda to le waye
2: you came with the destiny
1: won ti gbe you are
2: to kill you.
1: Won ri o pa.
2: They are ready to kill you.
1: Omo re yen.
2: Even your children.
1: Ti won da ori re ru yen.
2: Ma
1: je nte.
2: Let me receive you.
1: Ise da re nle.
2: Test it so.
1: Ni won se ri pa.
2: That's why you are ready to kill him.
1: Oju orun ni won da irin ajo re ru.
2: Yes, that is joining the sleep.
1: Gbogbo irin ajo to daru loju orun.
2: Every journey is coming to sleep.
1: O ye gbe tun se.
2: Be restored.
1: Egbe tun se.
2: Be restored.
1: Egbe tun se.
2: Be restored.
1: Egbe tun se.
2: Be restored.
1: Hey.
3: Yes, sir.
1: E de se duro.
2: Peto.
1: Se wa gbe duro yi.
2: Be prepared.
1: Woman did
2: that for please
1: eh can you mock so
3: eh woman did
2: that for please man
1: eh woman did that
3: eh woman did
2: that for please man
1: she allows your godjo for me there
3: that allows
2: that the minister gave to me
1: eh god oluwa
2: yeah the word of the lord
1: eh jade lara mi
2: god of my body
1: eh woman did
2: that for please man
1: she allows your godjo for me there
2: give it to me by the minister eh
1: god oluwa
2: yeah the word of the lord
1: eh jade oh yo
2: Mama,
1: you mama, we are.
3: Yes, sir.
2: I'm talking to you.
1: Tori, we are tijer.
3: Radio.
1: O tijer.
2: You teaching it already.
1: Kalo, tijer.
2: I need to hear the food.
1: Leri, kagba lo.
2: Radio. I'm taking this from you.
1: O tijer.
2: Are you consuming it already?
1: Nigba to je.
2: Yes, sir. I'm not consuming it.
1: O tijer, one igbesi.
2: You are the oil limited.
1: Hey.
3: Yes, sir.
1: To ba tijer.
2: I need to hear the food.
1: Mama, let me access this here.
2: I have access to you.
1: Shubba, nigba to je.
2: After you teaching the concussion.
1: One billere.
2: Ask you.
1: One.
2: Hey,
1: aso go re da.
2: Ko
1: lo ya ma bo. Hey!
3: Yes sir.
1: Igbo je un te lo bo so.
2: Onde
1: to je loru?
2: Na puri ji san je da wa.
1: Bo so go lorun e.
2: Na tun bo ri ya story ka me.
1: Ina gbe jade la re.
2: Me ya puri de ma to be
1: mo. Wo bi mama.
2: Ye ma.
1: Gbogbo nje te yan ba je laye.
2: Mi puri ni ti la. Yo su dedicate.
1: Sugbe le to je loju orun.
2: Mo ni ti ya du.
1: Oh ya.
2: Mi ma dedicate.
1: Yes sir.
3: Yes sir.
1: A fi to ba ku.
2: O le ti wa ti ka.
1: Awon se debo jini e ma ko
2: ko ya ma
1: e yo nje oju orun
2: you put on the thing
1: put
2: on the thing
1: ta fi bo so go lara mi
3: ta fi bo so go lara mi
2: you put on my glory garment
1: e ba je lara mi o
3: ba je lara
1: mi ma keep better than me.
2: You can't let them come in.
1: Hey, Yoro!
2: Hey, Yoro! You stick a poison.
1: Hey, Yoro!
2: Hey, Yoro! You poison.
1: Horo! Hey, woman, did they?
3: Hey, woman, did they?
1: Hey, Yoro!
2: Hey, Yoro!
1: You poison.
2: On the foot of the tree.
1: Hey, Yoro!
2: You poison.
1: On the foot of
2: the tree. On the foot of
1: the tree. Tell Panera, woman, you are.
2: Panera,
1: woman, you are.
2: Yeah, you want to be like Jehovah.
1: I tell the Lara, me.
2: Out of my body.
1: And you're all on your
2: jewelry. You poison. I'm the midnight food.
1: All on your jewelry.
2: I'm the midnight food.
1: And you're on your gajo.
3: And you're on your
2: gajo. I'm the midnight food.
1: Tak pano go mami lara.
3: Tak pano go mami lara.
2: This is my glory.
1: Oro jo gajo.
3: Oro jo gajo.
2: Poison the midnight food.
1: Tak pano go mami lara.
2: Tak pano go mami lara. This is my glory.
1: Jodo. Yo yo yo yo.
2: Don't go jes. Hey, limo. Hey, don't jo gajo. Tak pano go mami lara.
3: Tak pano go mami lara.
1: Hey, yeah, Funja, and your Katina Barua, Ya Baruba Nataleja. ẹjọ gbẹdúrà o ẹlẹni agbára o ẹrí wípé ìgbà ó jẹun tẹ wọn tún ní kó bọ sọ rẹ nígbà tó bọ aṣọ ògo tẹ wọn wá lọ mú pàṣẹ jáde wọn wá bẹrẹ sí ní nà abájọ tara fi ní ọ náyé abájọ wọn fi iṣẹ rẹ ní ọ lára abájọ o sa eré títí ẹyìn ló ti ń bára rẹ abájọ wọn jó rọrùn fún ẹ gbogbo tó rọrùn fún àwọn èèyàn ìnira ni wọn jó máa rí fún ẹ mo rẹ ṣe jáde mi ò mọ pàṣẹ ayé tó fi nà oró rẹ jáde lára oró rẹ jáde lára ẹ má kí gbé tẹ̀lé mi ẹyin oró pàṣẹ ayé
3: you poison the celestial wind
1: ma kata paru a ẹyin oró pàṣẹ ayé
3: poison the celestial wind.
1: Ẹ jáde lára mi!
3: A tó bá bọ́dé!
1: Ẹ yọrọ pàṣẹ ayé!
3: Pọ́sí ẹ̀rù tẹ̀lé sí àwìn!
1: Ṣé fún mi ní àmúgbò àti ìdádúró?
3: Ṣé fún mi ní àmúgbò àti ìdádúró?
1: Ẹ jáde! Ẹ yọrọ pàṣẹ ayé!
3: Pọ́sí ẹ̀rù tẹ̀lé sí àwìn!
1: Ẹ ní kẹ̀dú mi, ẹ ní ta yé fà! Ara gẹ̀dẹ̀ bí agẹ́dẹ̀ bí rí mi jà! Yànnánná kọ bára ta! Àrùbí jáde mo dẹ̀ gbóhùn olúwa tó ní agbára ẹjọ ẹ máa kọ́ ẹ pariwo oró pàṣẹ ayé tó tìmí sínú ìdààmú àti ìdádúró tó tìmí sínú àmúgbò àti ìjákulẹ̀ jáde lára mi
3: oyè.
1: Oró pàṣẹ ayé. Ẹyin tẹ́ ru ẹ̀bọ̀ 1,000 tiri ìyá ẹsẹ̀ tọmọ yín báyìí báyìí sórí àdúrà tó gbọ́ lẹ́nì àsọtẹ́lẹ̀ tó gbọ́ lẹ́nì ó ti gbọ́ yìí àti ẹ̀rí tó gbọ́ yìí ẹ̀rú ẹ̀bọ̀ tí ẹ̀bọ̀ tó bá rú ni ó ti ṣe ìlẹ́yìn òun ló máa ń jẹ́ kó mọ̀ pé mo wọnú májẹ̀mú àsọtẹ́lẹ̀ wò ní yìí ayé rẹ máa yí padà kí n bọ ni wọn wà sẹ́ǹdì májẹ̀mú yẹn 1,300 gbogbo tí tó gbọ́
3: gbẹ̀yàn tó gbọ́
1: ní àgbáyé
3: níbi tó bá ti gbọ́
1: GTV 0525258 tó bá ti ṣe sẹ́ndì orúkọ ẹ o a máa mẹ́sù ọ pé a dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tìdé yóò sì dára fún ẹ. Nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí o ti ní lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn 0811 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991
4: 0990 31 43 43.
5: Ẹ bọjọ́ ìbí wòlíì
4: bàtí
5: rúùtì ẹ kọrúkọ yìí ẹ sẹ́ndì ẹ̀sì
4: mẹ́sẹ̀
5: ẹ̀yìn ará rẹ̀ ọ̀rẹ́ wòlíì ti wọ̀lú o ọjọ́ Wednesday
6: ó máa lágbára o
5: aago méje àárọ̀
6: méje àárọ̀ ni o
5: bá mi gbó mi kaní bọ́ bá
6: ti ji
7: agbo mi kana
6: o to be da laye soro
7: oh yes sir
6: ba ngbo mi kana
7: eh o
6: o to be da laye soro
7: o to be ti kokoko soro
6: ba ngbo mi kana
7: ba ni o
6: fi alum sinu e
7: alum si o
6: ki mo ni o visi
7: alum
6: e kan ba nfinu e
7: oh yes sir
6: to ba esma
7: oh yes sir
6: to ba ti ba ngbo mi kana
7: ka bless you
6: ba nfi kun sinu e
7: ka ya ya ya ya
6: ki ni mo gbe
7: kun sinu
6: e wa fi kun die si
7: ba ni o
6: wa fi alum die si
7: gosh
6: wa fi yo die si
7: ka bless you
6: wa fi kun die si
7: kun die
6: alum die
7: alum die
6: ati yo die
7: be yo die
6: o di meta
7: meta ni o
6: meta ni ko fi sinu mi ya
7: mi gbe gba lani
6: to esa
7: oh yes sir
6: wa wa ka sam 24 si
7: sam 24
6: ti oluwa ni le ati ekun le
7: be ni o
6: to ba ni bibeli
7: oh yes sir
6: gbadua si
7: eh o
6: esma
7: oh yes sir
6: gbadua si
7: gbadua si
6: lori inu
7: ka bless you
6: omi gbona omi tutu
7: oh yes sir
6: dede ni ko poro ina
7: o dale
6: esa
7: yes sir
6: inu ogun ti nju o
7: ah
6: inu yan ma ku
7: ah mi just
6: so mi ye ba ti gbona
7: be ni o
6: wa mi kan rosi
7: ka bless you
6: ma ba mi gbebo
7: ma gbebo
6: ko gbodo tutu
7: ma jo tutu
6: to ma fi de olu yan
7: ma fi de be ni
6: government field
7: government
6: ni ilu ore
7: ore
6: ko gbodo tutu o
7: ma jo tutu
6: government field
7: ma gbebo
6: esa
7: government field
6: omi gbona ki pe lenu
7: rara o
6: ma je mu ni sa
7: oh yes sir
6: e ja da ogodo onu aye e
7: ka bless you
6: ogun yi ti pe ju laye
7: e ti pa o
6: e ja da duro
7: ka bless you
6: mo reti e o
7: o je ma bo
6: jesu reti e
7: government field
8: emi o de ni bi ti agbara okuku ti po to yo lorun ri
6: suku fun anu
7: ba ni so
6: ojo ri re suku fun anu
7: ba ni so
6: ise re suku fun anu
7: ba suku
6: aye omo re suku fun anu
7: aye ayo olorun
6: e si aye ton gbe suku fun anu
7: bi ese
6: anu ye ko jalu o
7: mi jesus
6: anu ye ko jalu o
7: mi jesus
6: mo ra fa fi anu si ile re o
7: oruko jesus
6: a fa fi anu ko felu o
7: mi jesus
6: eya re o re
7: ole
6: ago meje
7: je ni o
6: gbogbo bi o tin gbo mi
7: gbogbo bi o ba wa
6: irele lo tin gbo mi ni
7: irele
6: o kiti pupa lo tin gbo mi ni
7: o kiti pupa
6: wa pade olorun
7: o je ma bo
6: ninu woli re
7: oh yes sir
6: lago meje
7: meje aro ni o
6: je mi ati e foju rinju
7: adani wa yo
6: bi n ba foju rinju pelu re
7: oh yes sir
6: iwo orundu oni gibioni loruko re
7: be ni o be
6: ati iwo osopa
7: oh yes sir
6: woni ajalo ni
7: ro la jalo ni
6: ati oluwa lo ni o ma se wo mo
7: ah bi ese o
6: itumo ifoju rinju emi ati re niyan
7: oh yes sir
6: nitori wigbe
7: ah o
6: ogun aye re gbudo du o je
7: be ni o
6: yes sir
7: oh yes sir
6: awon omiran
7: ka bi ese o
6: ti won ba
7: Jesus
6: won gbudo siwo ise
7: bani o
6: ase oluwa lo ni ke siwo ise ase oluwa lo ni o ma se wo mo
7: bani o
6: ma je mu oluwa ni o
7: ka bi ese
6: o ibo lo tin gbo mi o
7: bi o ba tin gbo
6: ago meje
7: meje aro
6: Wednesday yi
7: ojo Wednesday
6: ni government field
7: government field
6: olu government field
7: inu olu ya la ma lo
6: olu government field
7: inu olu ya la ma lo
6: ni ilu ore
7: ore
6: o ma ni agbara
7: alagbara o
6: esma
7: oh yes
6: iwo ma ni yanu
7: Bani o, bani o.
6: O ti n fe ti gbo iyanu.
7: Abi ese o.
6: Ko ti sele si o.
7: O ti kan bayi
6: o. O ti kan bayi.
7: Ayerayo.
6: Ni woli re se wolu tori re.
7: Ide!
6: Ma bo.
7: Oyoyoyoyo.
6: Baba ti n pari ni ore.
7: Ore!
6: ẹ tún padà sí ilé ṣá.
7: Tábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
6: Ọjọ́ Sátidé o.
7: Sátọ̀dé.
6: Olúwalé kí n kọ́kọ́ pín adùn.
7: Ayérayé o.
6: Fún gbogbo orí tó bá wọ ìpàdé ní àárọ̀.
7: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
6: Ọjọ́ Sátidé.
7: Ọjọ́ Sátọ̀dé.
6: Aago méje.
7: Méje àárọ̀ ni o.
6: Iná ti gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní wọlé.
7: Ayérayé o.
6: Adùn ni Olúwalé kọ́kọ́ pín fún wọn.
7: Àtàníwáyé ò máa ṣọ́.
6: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
7: Bẹ́ẹ̀ni sọ.
6: Láì jẹ láì mú.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Láti ìbẹ̀rẹ̀. Oṣù ọjọ́ ìbí mi. Mo ti ń ṣe
7: sọ.
6: Ìdí pẹpẹ mímọ́.
7: Àdániwáyọ̀.
6: Nínú yàrá mímọ́.
7: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́sùn.
6: Ní adùn yìí ti wà o. Láti ìbẹ̀rẹ̀ oṣù yìí.
7: Ayérayọ̀.
6: Akọ́dayé wípé. Mi ìgbúdọ̀ gba wọn nẹ́ra.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Ọ̀fẹ́ ni kí n pin fún wọn.
7: Alẹ́lúyà.
6: Kó ba lè ṣiṣẹ́ fún wọn.
7: Oṣù Jésù.
6: A ti tà wọ́n ní owó iyebíye.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: A fẹ́ ra wọn padà. A fẹ́ ra ògo wọn padà fún wọn. Ní ọ̀fẹ́. Ọ̀fẹ́.
7: Ọ̀fẹ́ ni o.
6: Ó máa ní agbára sá.
7: Ó yẹ sá.
6: Aago méje.
7: Méje àárọ̀.
6: Àárọ̀.
7: Ó yẹ sá.
6: Màá pín ẹ̀bùn yìí.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Títí dàgo mẹ́sẹ̀.
7: Ó yẹ sá.
6: Ó máa ní agbára sá.
7: Alágbára o.
6: Ìpolo ti ń gbọ́.
7: Ẹ o.
6: Díẹ̀ rúwẹ́. Wọ́n gbé orí òkè ọjọ́ mẹ́ta.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Ó máa ní agbára. Ọjọ́ àkọ́kọ́ ló gbúdọ̀ miss.
7: Má ma miss yẹ o.
6: Tẹ̀tẹ̀ wá gbé orí òkè.
7: Jọ́ọ̀ṣù.
6: Fún ọjọ́ mẹ́ta.
7: Jọ́ọ̀ṣù.
6: Má jẹ̀mú wípé.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Ó máa ní agbára.
7: Alágbára o.
6: Èrú dandan ní ọ̀gẹ́dẹ́ bìjà.
7: Jọ́ọ̀ṣù.
6: Wọ́n ní sọ wípé.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Ìyanu máa jẹ́ lú ẹ.
7: Ó
6: máa ní agbára.
7: Ọ̀rẹ́.
6: Ọyí ọ̀rẹ́.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Aago méje ni o.
7: Omi gbígbóná yín o.
6: Omi gbóná yín o.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Rí ipò gbé wá o.
7: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
6: Ẹ sà.
7: Ó yẹ sà.
6: Mo ní o gbàdúrà sí lórí iná.
7: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà.
6: Kò dẹ̀ máa gbé bọ̀.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Kò gbúdọ̀ tútù o.
7: Ẹjọ́ tútù o.
6: Kò fi máa gbé dé o.
7: Ó yẹ sà.
6: Sínú ọ̀lù yẹn o.
7: Ẹ o.
6: Nílùú ọ̀rẹ́.
7: Ó yẹ sà.
6: Ìyá ara Sangota.
7: Sangota.
6: Mọ́tò ti wà nínú ọ̀lù yẹn o.
7: Kábí ẹ̀ṣẹ̀ ọlọ́run.
6: Ní ọjọ́ Sátidé.
7: Ọjọ́ Sátọ̀dé.
6: Lágo méje àárọ̀.
7: Ó jẹ́ gbéra sọ.
6: Mọ́tò ti wà mẹ́ o.
7: Alẹ́lúyà.
6: Lọ wá 10,000 tiẹ̀.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Lọ wọ mọ́tò.
7: Ẹgbẹ̀rún mẹ́wàá kẹrẹ
6: ni. Èmi ni màá sanwó àbọ̀.
7: Ó ṣe Jésù.
6: Má jẹ̀mú ni sà.
7: Ó ti jẹ àǹfààní wòlíì rẹ nìyẹn.
6: Ó ti jọ àǹfààní wòlíì rẹ.
7: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
6: bẹ́ẹ̀ni. Ayé rẹ ògbúdọ̀ máa bá báyìí lọ.
7: Bẹ́ẹ̀ni o.
6: Ó nílò ẹ̀rí.
7: Ó yẹ sà.
6: Ẹ̀yin tèmi ní Sango.
7: Kábí ẹ̀ṣẹ̀ o.
6: Ẹ rí i pé mo ní ìfẹ́ yín gan.
7: Sango ọ̀tá.
6: Ìfẹ́ yín.
7: Ẹ kú oríire o.
6: Ó ń bẹ ní ọkàn mi gan.
7: Ẹ kú oríire o.
6: Ẹ̀yin ará Ìlọrin.
7: Ìlọrin Àfọ̀dá.
6: Àwọn tí ó bá wà rẹ́jì mọ́tò.
7: Ó yẹ sà.
6: Ni wọn ṣe dáadáa o.
7: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
6: Ẹ lọ wọ mọ́tò.
7: Ẹ lọ wọ̀ o.
6: Ẹ máa bọ̀.
7: Pẹ̀lú inú dídùn.
6: Èmi á rí yín.
7: Ó yẹ sà.
6: Ó máa lágbára o.
7: Bẹ́ẹ̀ni o.
6: Ọjọ́ ìbí wòlíì ẹ.
7: Bẹ́ẹ̀ni sà.
6: Má fi ṣeré.
7: Ẹyin tó fà.
6: Ìyanu ni ó bì fún ọ.
7: Bàmí jẹ́.
6: Gbogbo ẹ̀yin ará ọ̀fà.
7: Ọ̀fà.
6: Àti gbogbo ẹ̀yin ìlú tó.

0: wa la la ma o
1: o ke la ye mi wa o
2: o si lu nbe o lo tani wa ma ni.

Enemies that stand against me.

Thank you so much for your contributions to the success of today's programming. Thank you so much for your participation in our programs. Thank you so much for listening to us. On behalf of staff and management of Adaba 88.9 FM, so thank you so much for your contributions. Do join us again at 4:45. My name is Olajumoke Omotosho. Have a wonderful night rest. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ohun gbogbo ní ìní lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà 88.9 FM ní àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe fáwọn ètò wa lọ́lọ́kanjọ̀kan tí ẹ ti bá wa dá sí ẹ ṣe fún wa dúró tí yín. Látìgbà tí a sọ pé ẹ kárọ̀ ní báyìí a sọ pé ó dàrọ̀ tó bá di ní aago márùn kù ìṣẹ́jú 15 ni kí ẹ tún darapọ̀ mọ́ wa fáwọn àkótún ètò lọ́lọ́kanjọ̀kan. Lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà 88.9 FM la sọ pé ẹ ṣe púpọ̀ o, ọ̀rọ̀ àyànlá sùn. Orúkọ tèmi ni Olajumoke Omotosho.